0: o man da te yan ba ri eni to mori to ba sore fun ko ma wi lori ati se ni mo to ba je lai mori e da ni ma je ko su yan se ni gbe pe yan gbe o gbe le kemi ola ogun akabo ayu eledo mare e ma karo
1: nitamo
0: ami eledo mare ba mi
1: I'm a little bit of a
0: gbogbo yin o ni won da inu atawon iya iya gan
1: ati efun se tan inu won
0: atani wura inu won
1: efun se tan
0: igba ti wa beeni
1: atani
0: wura igba ti wa e seun
1: gbogbo awon baba won yi ma da ko yin lokan kan ti mo ti ma gba
0: akoko
1: ni o
0: e seun
1: ti ma gba akoko ni ti to je tin so be ni pe
0: I'm not going to be able to do it.
1: I'm going to go to the house. I am a young man.
0: Bẹ́ẹ̀ni.
1: Inú ara ṣẹ́ tí ń ṣàn tí ò ní kú.
0: Ṣé ẹ retí ń sàn tí ò ní kú?
1: Torí ẹ̀ ló fi jẹ́ pé mo fi gbogbo àwọn bàbá bàbá wọ̀nyí láti tí ó ti bẹ̀rẹ̀. Lọ́tí ń fi gbogbo wọn bọ̀ wá sí àkùkọ wà.
0: Ó tó kẹ́kọ̀ọ́ tí kò ní pẹ́ mọ̀ lágbára. Àwa náà fàyè lẹ̀ fún yìí.
1: Gbogbo ẹ̀yin bàbá wọ̀nyí ìṣẹ̀lẹ̀ ń kọ.
0: Ìṣẹ̀lẹ̀ ń kọ. Dúpẹ́ o.
1: Ó wá ń gbé ọmọ tìjà nínú àrùjẹ.
0: Mo dúpẹ́ ṣe o.
1: Láǹdìláì ọ̀rọ̀ ohun tó jẹ́ ìsọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ ẹni tẹ sọ débẹ̀ pé ẹni tá a ṣe oore fún ọ̀wọ́n ní tí ó mọre
0: ní òkè. Ẹni tí ó mọre nìkan ló àwọn náà wọ́n nú ayé.
1: Wọ́n ní òkè.
0: Wọ́n wá ṣe o.
1: Ọlọ́run nífẹ̀ẹ́ sẹ́ni tó bá mọre.
0: Ọ̀bìnrin
1: àkàtí kéré pẹ̀tọ̀ ẹsẹ̀ ẹ̀jẹ̀ kí fún àwọn bàbá
0: yìí. Ìfẹ̀ mí mórí hàn.
1: Àwọn bàbá tí wọ́n mọ̀ mí mọ̀ mí. Ó ọlọ́mọ jẹ́ àríbí òsì dá.
0: Àmì àtàwọn.
1: Sẹ́ni kan bá àwọn kankan tí mo rí gbà. Fánìjì ti sẹ́ni kankan tí wọ́n gbọ́dọ̀ sẹ́ni fún.
0: Ṣé rí mi.
1: Orí ìgbà mi. Àìmọye àwọn tí màá ń pè náà bàbá bàbá wọn yẹn láì tọ́bàdàmí tún tù síwájú ní ọ̀tẹ̀lẹ̀
0: tútù. Yọ̀tẹ̀lẹ̀ tútù bẹ́ẹ̀ ni.
1: Ìjẹ́fẹ́ ń tọ́bàdàmí wájú.
0: Ìgbẹ́ni ó bá dàmí tútù wájú, èmi gbóná ni ilẹ̀ gbóná ni ó padà tẹ̀. Àgbà ò ní ta lórí ilẹ̀, mo dúpẹ́.
1: Mo dúpẹ́. Ọ̀pọ̀ ẹni tí wọ́n bá ṣe mọ̀ ọ́jẹ́ tí wọ́n máa ṣe.
0: Ó ti dà. Ká máa ṣe ti wa lọ.
1: Mo dúpẹ́
0: ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ ọkún bàbá
1: ilé ni ọmọ ni o padà lórí wọn
0: àmì elédùmarè
1: ọlọ́mọ ṣe ọlọ́pọ̀ tá
0: ilẹ̀ àbìlàrà rẹ̀ àti orúkọ ẹ̀ bá mi kílé o ọkún bàbá mi o padà ya ṣe báyìí gbà náà.
2: ìlọ olúwa tánú mi látọ̀ ní ìlọ.

0: ke la to ni la oluwa tanu mi la to ni la oluwa tanu mi
1: ami lidu mari
0: la oluwa tanu
1: to ba mo mo da wa na lola
0: baba ti mo da wa jade
1: a si se la dua la to ni lo a tun wo owo eyan mo ka to jeun a ni duro do ma dare orun ka to gbo bukata
0: to
1: mo ti jane ti kala re lapo ara re to ba ko gbo awon baba won yi sako to ko won nu balu atawon iko mi ta jo nsise papo lapo ara temi ti kala ra mi ka gba lu oba lo ka lo keko keko ta de ta gbe ile iwosan rin ajo eda kale iwo ki lo nina sebe fa won kala na tun se ta won melomi lowo o kan ba le ko awon eyan sinu balu bi mewa bi ogun pe ka lo ile ile oyinbo ile alawo buko wa lo wo bolu
0: ladoni
1: la oluwa na o fi se silekun re fun wa
0: ladoni
1: e ba yo nda be a fi tun le aye se a se fi so ma ara ye lori
0: lenu je olohun
1: ko da o ti da bayi e je ka bere si silekun le fa awon agbalagba ke o di pe abibo ni ka ti wa se awon number yi si
2: aka awon do ti won letere
1: o ye sare ka ka awon agba o le ba dahun papo mo ya
2: eni ti o ni pe to ba ti jeun ngba ba de ni aya mo nta
1: to ba ti le jeun bayi o ma
2: ta
1: en jala koko
2: en to ni gege lohun
1: on ka pe n gege on ka pe ni gege gege wa lohun e ke lo le lo odi meji
2: cancer
1: gege re buruku ni yen esan buruku ni odi meta
2: to lohun ton ti kon to pe
1: pe lawon to pe wole
2: ben
1: e je n fi mejeji bo ye ko e ko kan pe ko kan ni buruku awon ni tin pe ti pe no ba kan wa meji mo tun wo la ta hello
3: hello
1: yes sir e pa pa pa o
3: e sa e mo pe ni e kan en ko so kan le kan po un je un juju
1: ben
3: mo bá wà lákàn mi gan on saturday for sunday wípé mo sùn dé orí sórí fẹ́ǹsì ẹnìkan wá fi aṣọ ó wá fi gbá ẹyẹ ẹjọ tó ẹyẹ tó wá fẹsọ gbá yẹn ẹyẹ pọ̀lọ sókè ẹyẹ wá fòsì mi níwájú orí
1: orí
3: níwájú orí wípé mo ti wá ń yán orí lójú àláyẹ pé ẹyẹ ṣàlè
1: kólefò
3: kólefò àti mo ti ń rán ní ojú ayé
1: ojú àlá nìkan kọ
3: ọlọrun bọ wọn ní ẹ onímọ ìyọjú mọ ọlọrin ló dáyé òun dẹ ń gbàdà lọwọ ìgbà náà ni wíwá ẹ ó yẹ ìdúmọ pẹlẹ kan pé ìyàwó mi ní
1: ìjú mo ti yémi ó yémi ẹ má ṣe
3: yọrẹ
1: ó ti di méjì rẹ ẹ má wọrí
3: ṣẹrí ẹ má gbọ bàbà ṣẹrí gbogbo aká láàmú ọrẹ o ìyẹn àwọn ọmọ ẹyin jésù gangan gbogbo aká lọbọ ọrẹ o
1: èyí
3: tó fi jésù wọn wà nù wọn gbogbo ẹ gbà pé gbogbo akọlá àmúre
1: kò sí wàhálà
3: oore inú ọwọ ọlọrun ló wà
1: ẹ ṣeun ẹ ṣeun
3: ẹ má pòrí ní sọwọ ẹdá kankan
1: kò sí jẹ́
3: lẹ́yìn ẹ má wọ́n kọ́ sórí iye yìí kò sí jẹ́ lẹ́yìn
1: ẹ ṣeun ọdúpẹ́ thank you sir ẹ ṣeun ẹyà
4: hello
1: ẹ kààrọ̀ ọyà nípa pàápàá o
4: ẹ jọ inú ìwé ìrìn àjò tí mo rà àwọn oògùn ojú tó wà nbẹ mo ti lo oríṣi mẹta tí ò ti ṣe mo wá lọ́wọ́ tí tọ́ọ̀kì gbogbo àwọn fídíò yín mo rí mi bẹ̀ tán ní ìbẹ́pẹ dúdú mẹ́sàn-án tàgírì mẹ́sàn-án jíńjà mẹ́sàn-án mo rí àwọn yẹn ṣùgbọ́n aworoso yẹn a ò rí lẹ́kọ̀ọ́ ni wá ṣé orúkọ mi ò wà ohun tí wọ́n tó ń pè.
1: rárá ẹ má sọ pé ẹ ti ṣe mẹ́ta àbí nǹkan nínú ìwé kò ṣiṣẹ́ pé ẹ ti sọ pé ẹ má gbọ́ sà ohun tó tí ẹ bá ṣe fún oògùn ojú lọ́dọ̀ títí yín tí kò bá tí ì mú ara ni oògùn àbí ohun tí mo sọ òye yín pàápàá jùlọ rí i pé lórí ọ̀rọ̀ olójúde ya ti ẹ̀wà àwà sensitive gan lórí àrẹwà kẹ́rù torí ojú ìmọ́lẹ̀ ara ni ó dẹ̀ lágbára gan àbí ohun tí mo sọ òye yín ohun tó sì fa ti kálukú ya ọ̀tọ̀ọ̀tọ̀ ọdún tẹ́lòmíì ti wà ní òkùnkùn ó yà tọ̀tọ̀ síra wọn. Solérè ìtẹ́sọ̀yìn aworo sọ́tẹ̀ ń béèrè fún t ti e ba ri leko te ba le yan badan mo ba di oja wa badan bi won ba yin bi won si ran won fi ranse si ni o ti je niyan ko si wahala o ti je ni esa
0: all
1: right eya agba ya mo ti soju opo le fun yin e wa binu eh o gbe yin te n pe wa ida kan ma ke me ba fi line mi sile foju opo mi sile foju opo awon agba sile e foju opo ta awon ile ise mejeje na sile ipe ta fe gbe se je ka awon gbo ba da awon to mele o ya gbe mi ni pa papa ti pa ma jope hello yes sir
5: hello doctor
1: baba doctor e kaabo oya a se ijumare
5: olu ya dele adudo kon la
1: ti bere aba mi ko ni reyin
5: ala o wa tun mo se mo ti so ti pe
1: ami be ni
5: ya
1: je da
5: abi ti mo so ti pe
1: e tin wi ti pe o
5: o ti do
1: dagbare leduwa
5: ai sa ba so ya ba wa agba ba so pe ka so
1: e se on
5: I'm going to go to the house.
1: I'm going to go to the house.
5: Oyin. Baba kan so wi pe baba ti se. Baba ti gbe dele tabi lojo ona.
1: Yo ti baje e ni.
5: Eya gba e ba yo e ku pade o. Baba kan wa gba ya jo te yin a ya run aje da o ti yin run wa
1: ro. Baba be ni.
5: Yo ko ja yin te du pa wa e ma ja ja bo. Ka wa ti mo lo ma ti ja ni. Ma jo ja bo.
1: A se o.
5: Olori ja ni na.
1: I don't know about it.
5: That's so long.
1: Hello, Omadeleke. Aya ba mi.
6: Seri yo da duwa yan.
1: Eh.
6: Yes ma lo gbe yan ba nte e gbo julo.
1: Eh, Oluwa, ma le wa lo be nta gbo julo o.
6: Nte e mo julo, ma ma lo sari be yan so de yan ma bo.
1: Ah. Ngba soro ba doju e.
6: Be ni. E ma ti se njo ke ku, en ti me ti ku la re. Ko le gbe gbe ni ade.
1: ijo yoru ni
6: ah
1: ni kan wa
6: oba to ni wa ko dakun ko yon da wa ko lowo so
1: ami ami
6: akula
1: kai oya
6: ki do ba dudu wa lori yo to ba ya kini ya para se
1: yo pon ni
6: ba ko kini yo se
1: yo pada baje yo tun ra ara ode yo de ni be ni
6: ko ba patta la ode wa
1: ami
6: ki sha ta le kan ku le ki tin gbe ni na ro yi ki sha ta le kan ni la ifa ara mi o ya ri je on na la kan na on jo ju orun ko se ju ni mo
1: be pelu du kekere egbo peta elekeji
6: egbo akọ ibepe
1: ohun lo si keta
6: egbo isha
1: lelekerin
6: olowo ni sogun egbo peta
1: egbo isha
6: igba
1: ko depe okay o geometry
6: ko geometry awon agbogbo e iwewe a ko sike seri adigidiwa adiyan owo la fi si omi e to ba ti dijo kota o ti bere se seri gbogbo akotuda ni iye gbogbo akotuda
1: atori
6: inu iju ipa kini eyin to ma n lo oju
1: appendisi
6: àtòkú àtòsí ni ó sókè kò yé mi mọ́ àtẹ̀yà tó ń jojú àlágán síbi kan láàárọ̀ síbi kan lálẹ́ ti tó
1: gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú inú
6: gbogbo tó jẹ́ wọn ṣòro gbájẹ́ mi òkùnkùn má síbi kan láàárọ̀ síbi kan lálẹ́ ti tó àgbéraga ń ta mọ̀làwá náà fún ìṣẹ́ àmọ́ àwọn ètò èyí padà ní ọ̀mọ́ ń bẹ lára tiwa náà bá ń báyé
1: bó ti rí nù mo dúpẹ́ olóògùn ara ọmọ adeleke ẹjìká tó lọ tó nígbẹ̀gbẹ̀ lọ́rùn yìí ń kọ́ abẹ́ ti lọ kàṣà ìyá ẹyin àgbà tó kù ní pápá torí pé ojú ọjọ́ yẹn ti ń re òun rebi àná ọjọ́ ń rebi àná òun rebi àtiwọ̀ mo ti ri pé abàgbà ìmáṣáyí ti ń gbìyànjú ti pẹ́ ìpè kan wọlé ń bẹ̀ yẹn ìmáṣáyí kọ́ nìyẹn gbé pé yẹn náà ṣùgbọ́n ìmáṣáyí ti ń pè gan hello.
7: Ẹ̀lọ́ sà mo ti pẹ́ etí kẹ́dá kan ìrìnà lọ́wọ́
1: mo
7: pẹ̀ níbi ọ̀sẹ̀ bí ìjẹ́ ẹ̀ẹ́dógún sẹ́yìn náà
1: èyí
7: mo kọ́ fún ṣé mo ní kí n jẹ
1: èsì. Kí lẹ ní
7: kòkò wa ìyàwó wa lọ ìyàwó lọ ṣé bàbá kan wá ní kí n ṣe kí n báwọn máa fi ìrìn àjọ fún ìjà rẹ àtìgbà ẹni.
1: Ìyàwó ń lọ àbí.
8: A ní ewé tí a mú wáyẹn.

0: ẹ̀yìn adé agiriki ká fi ṣe jẹ́ agiriki mẹ́rin.
1: A ní àsìkò tó tó bá rọ̀ lọ́wọ́. A bo ọ̀gbàrá bí ó ṣe sọ̀rọ̀ wá wá wá. Kò lámà ta sínú àtijọ́ yìí lórí náà.
0: Kò
1: àtijọ́. Ó bá jiná wá sọ kalẹ̀ á ṣe àdúrà. Ọ̀gbàrá kí ó fòkò tó kọjá. Èrè mi lágbájá ọmọ lágbájá láti tèmi lọ.
0: Kò má fò mí rú o.
1: Èmi àfáṣetọ̀ pẹ̀lú yẹn mẹ́wú sí náà o.
0: Bí ètò mi lúkànnà ọmọ tìjà ni kò má fò mí rú o.
1: O bí èmi sẹ́yìn ṣe ní àwà jẹ́ á sì mú mi ọbẹ̀ yìí.
0: Ẹ ṣeun.
1: Yóò jẹ bẹ́ẹ̀ a sọ pé omi àgbọn ni wọ́n wà mo lè lórí.
0: Lè lè lórí sọ bẹ́ẹ̀.
1: Tọ́ èyí tí wá bẹ́lẹ̀. Ọ̀rọ̀ lórí iṣẹ́ gẹ̀gẹ̀.
0: Iṣẹ́ gẹ̀gẹ̀
1: máa kọ̀ tó mú yan ọ wá ni. Tí bàbá yìí máa kọ̀ tó yan ọ lẹ. A ti sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa tẹ́lẹ̀. Iṣẹ́ tá a mú wá lórí ẹ̀. Èyí tí mo fẹ́ fi lẹ́yìn tó sí nǹkan tí o ṣiṣẹ́ fún. Tí bàbá náà lọ wá èso píà.
0: Èso píà.
1: Wọ́n wá kó pọ̀ dáadáa. Kọ́ wá sá sí ẹ lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀.
0: Kí wọ́n sa sábẹ́ ẹ̀dẹ̀ kó gbẹ dáadáa.
1: Wọ́n wá lọ sí pàwọ́dà. Ọjọ́ tí wọ́n bá ti wá lọ sí pàwọ́dà tí wọ́n fẹ́ẹ́ dà sínú ọtí òyìn tó táwọn àgbàlagbà ń lò. Wọ́n á wá wo iye àgbo. Tó bá dá àgbo kan ẹnu bá dà sí.
0: Tó.
1: Wọ́n á máa lo iṣẹ́ yìí ní àgbo kan òru.
0: Àgbo kan òru.
1: Iṣẹ́ yìí wà láàyè alẹ̀ tó yàwó bá wọn. Gbẹ̀gbẹ̀ náà ń yọ pẹ̀lú ògbọ̀rọ̀.
0: Ṣé ìrọ̀lẹ́ o?
1: Kó dàbí dábò ilé ìsìnkú gbogbo. Ó jẹ́ pàṣẹ ni òun náà rí.
0: Ọkà wọ ẹ̀.
1: Ọkà pẹ̀lú ògbọ̀rọ̀.
0: Kò ṣe kò làákà ẹ̀. Àmì Elédùmarè mo dúpẹ́ bà mí.
1: Ó bẹ̀rẹ̀ dá tí ó wá ń sọ wípé ayọ̀ kan le ayọ̀ kan le. Ẹbí a lè lọ́wọ́ báyìí lóòótọ́ ṣùgbọ́n nílé òye lé fún onímọ́tò yíra. O ní ìkọrin ìwé ìkọrin ṣe àtẹni àtẹni tí lè ṣàmì ńlá kan ní ìkọrin ìwé ilé mọ́ wa láti ṣe láti
0: ṣe. Àmì o àmì o
1: àmì kọjá wa.
0: Àmì Elédùmarè ẹ ṣeun.
1: Ní
0: làbílà ilé àṣì ẹ ṣeun.
1: Ẹ lánàá bá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mẹ̀dẹ̀.
0: Òkè.
1: Ó ti pọ́n tó ti kẹ́ra. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àbáláyé. Ó ti pọ́n tó ti kẹ́ra. Ọ̀gẹ̀dẹ̀ a wàá wá ewé dáṣá díẹ̀.
0: Ewé dáṣá pẹ̀lú ẹ̀.
1: Ewé tàngírì díẹ̀.
0: Ewé tàngírì.
1: A wá lọ sí òkú lọ. A wàá wá ilé ọjọ́. A lọ díẹ̀ sí ojú ọ̀nà. Àwọn ọ̀kan tí mo dárúkọ síwájú yìí. Agbo nínú ọdún. Mo kù lọ. A bọ́ pọ̀ ara ọ̀gẹ̀dẹ̀ mọ̀ nínú. Agbo yóò kù lọ. A wà bọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ sí ẹnu ọ̀ṣẹ̀ la lè fi kó. Tábà tí wọ́n fọṣẹ́ yìí kò tán. Ìní ọjọ́ tá a ti lọ sójú ọ̀nà yìí. A wà tẹ̀ ní ìdí ìdí. A wà dà sórí ọ̀ṣẹ̀ ìyá pẹ̀lú. Omi oṣù tó ń bọ̀ láti sánmọ̀ tí ò kàn orí ipá mi. Òun láti jẹ ẹ̀jẹ̀ àpọ̀sí ọ̀pẹ̀ wa yìí. A jẹra bàṣẹ́rẹ̀.
0: Kò làákàyè.
1: O ṣiṣẹ́ ìyọnu.
0: Mo dúpẹ́.
1: O ṣiṣẹ́ àṣínà.
0: Mo dúpẹ́ o.
1: Ọ̀nà òsì ọ̀nà ńlá fún mi.
0: Àmì Elédùmarè.
1: Ọ̀nà tó ń gbé mọ́ lọ́pọ̀ kì í gbé málàdà. Ọ̀nà ayé ò ní gbé mọ́ wa.
0: Àmì o kún bàbá mi.
1: A kún ìpín a sì mú
0: o. Mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú òun látàárọ̀. Èyí ò ní já ṣe mọ́ o. Mo dúpẹ́ o ẹ ṣe o. Àmì Elédùmarè. Akẹ́. Ìlọ́yà. Ẹyin tẹ̀ ń bèrè nọ́mbà lùpọ̀nà mọ́ tìjà ní. Ẹyẹ yára mú gègé yín nípa pàpà kí n fi àwọn nọ́mbà wọ̀nyí sílẹ̀. Fáwọn tó fẹ́ bèrè nípa ìwé wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà tí kálukú ń bèrè fún ló ti wà ní àbáyọ rẹ̀ wà ní àwọn òwe méjèèjì yìí. Tó bá ti déwájú iléeṣẹ́ wa ní kànìwà ọmọlúàbí. Ní fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn. Àtẹ bá ti látago méje àárọ̀ tí ó fi dago méje ìrọ̀lẹ́. Ẹ láǹfààní àti ríwì ọ̀hún.

0: àwọn nọmba tẹtun wa le pèsè rè é pẹpẹ nọmba ikẹ chati wọn wa ṣàlàyé fún yín 080-5418-7981 080-5418-7981 Number elect you 080-5547-1669 Number ketari
1: 0913-321-3057 0913-321-3057
0: Look, man, I'm at the animal shit. I'm on the other one. You do marry Google, put in a show. Remember, Mary, remember that we see like you patter. If you believe in it by way, the chat you want to WhatsApp. Le ba mo ile pe won ro iwe ni o mo fun lu pona mo ti ja ni ti kala ra ra mba mi re 080-2795-2348 to ni ki n fara ba le pe number ohun mo n pe yi o 080-2795-2348 Mo fẹ ki yan chat mi ni WhatsApp line tori pe ipe ma npo ma pinu fun to ba fe lanfani ati wo dojo isegun laarin ago mejo abo laaro ti fi wa ago mokala to ba fe wa ko ma jo ja won akoko won yen lo Wa o se wa se yori elenumare ada gugu ope atogo ada pada sodo re o a se kan makun alagbara oba to ni ibere atokun gugu wa se yori toni o ke yo ma je se mo tawa atawon ololufe ka to pade lojo mejo oro ti wa na oloju to kale nu ope o ise mo dupe edagbere ja lo
1: to ko ni jibai lo lori toyin to ba irin ajo eda ti ose yi ẹyin láwọn bàbá láwọn bàbá àndó lẹyìn ra mo tọ́jọ́ lóko tí mi jọba sílò kọ bàbá mi tẹ́ẹ̀mọ́ sí àlùmọ́dání mo ní àbùkù onídìí ho kó tó lè kàyàn bẹ́ẹ̀ ni ọ̀ nídìí yín kó tó lè jẹyàn àtẹ̀yìn àtàwà à ní kábùkù àbùkù ò ní kàn wá
2: àbùkù ò ní
1: jìyà ẹyin lè mọ.
2: àníjìyà
1: ẹ̀ àníjìyà ẹ̀ oníjìyà àrùsí àrùsí kándóńdù àrùsí àrù tó ẹ ṣe àdúpẹ́ oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá wa ṣe tẹ́ bá wa jẹ́ akọ ìbínú gẹ́gẹ́ bèmi ti mọ tẹnu mọ bàbá ti ń lọlé ìdámẹ́wòó orí ètò yìí ibi tó o ti gbà náà ni o mọ san sí so orí ibi tó ń san sí un ọlọ́run mọ lé ọ padà wá kìí ṣe pé àdúrà ni èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín ramses ta ló gbọ́n ẹ ṣe o zabamiji ekube tun yake le dojie sa ti ni ebe na mi eje o sekadeji.
0: tí ó tún fi dijọ mẹjọ ayọ àti ìdùnnú kò fi lè kaloku wá ṣe gbogbo wọn má dò lójì lẹyìn ara wọn gbogbo ẹyin ẹgbẹ ẹ má bínú àkókò ló ti dúpẹ lọwọ yín gan. mo dúpẹ́ pé òkun gbogbo yín tẹ wà lójú òkun mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe mi lè dúpẹ́ tán gbogbo yín tẹ wà nù lé tẹ gbélé tí ẹlẹ́tírí tí ò mọ ìtí láàkò yìí ó gànjọ́ òru yìí àní ṣe lásán sórí ṣùgbọ́n inú ayé mi àti ẹ láàárọ̀ yìí adarí wa yóò kó kúrò ńbẹ àwa náà ó ti wá ṣe inú ayé àárọ̀ náà lọ. Ti ọjọ́ mẹ́jọ ó dìgbà.

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى، ثم الصلاة والسلام على النبي المصطفى سيدنا وحبيبنا ومرشدنا محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه. اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم. Ìjà tún ń kí ẹ̀yin olùgbọ́ wa níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì alálùbáríkà yìí Splash 105.5 FM, eléyìí tó palẹ̀ sí ilé funfun Báláú nífẹ̀lẹ́lẹ́ ńlùú Ìbàdàn. Akíyín akíyín akíyín kù dédé àkókò yìí. Bó bá já sí pé ìwọ àkókò táwa wà ń bí tí ṣọ̀gànjọ́ òru lẹ́yìn náà wà, akíyín kù dédé àkókò yìí. Bó bá jẹ́ pé ojúmọ ọmọ lẹ́yìn wa kí yín kó àárọ̀, ìbá àjọsán lẹ wà ẹ̀ka àsán bí ẹ wá ń o. Ẹ̀ka àlẹ́ bó bá jálẹ́ ló ti lẹ́. Ní pàtàkì jùlọ àwa kí gbogbo wa ní kíkan ìkíkan tó jẹ́ pé gbogbo àkókò gbogbo ìgbà ló ṣe déédé. Òun náà ní kí ọlá, òun ní kí ọlà, tó jẹ́ sí pé òun náà làwa ọmọ làwa mùsùlùmí láàmọ̀ kíra wa. Bó bá di ní ọ̀la àláàkírà ìyẹn nínú ọgbà àlìjánà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíyín o, ẹ̀kọ́ àmójúbà àkọ̀tun ètò wa èyí tí a mọ̀ sí àlàyé ẹ̀sìn Islam ti kọ́ni Splash 105.5 FM, èyí tó ń bẹ nílùú Ìbàdàn níbí. Akíyín, orí ètò yìí láti gbé mọ láǹfààní láti yẹ̀nànà àwọn ọ̀rọ̀ tó jẹ́ ti àlẹ́ Islam, èyí tá a fi mọ́ kọ́gbọ́n, tá a fi mọ́ kẹ́kọ̀ọ́ lórí bó làáṣe gbélé ayé tí fi ń já sí rọrùn, bó làáṣe sẹ̀sì nílànà tí ọba tó ni wá tó ṣe fẹ́ ká ṣe tá a fi gbélé ayé tẹ́yàn náà mọ dúpẹ́ pé tó alhamdulillah. Bó bá tún wá dọjọ́ alkiyama tẹ́yàn ó tún fi rí ibire sẹ́rú rẹ̀ ká. Gbogbo àwọn àlàyé yìí ni là á máa ṣe fúnra wa lórí ètò tá a pè ní àlàyé ẹ̀sìn Islam. Abẹ́lú ọba Allah subhanahu wa ta'ala, èyí tá a bá tún gbọ́ ń bẹ̀ lónìí, kọlọ́hun kó bùn wá lágbọ́yé rẹ̀ kó sì jó ṣe wá láǹfààní níhìn ayé àti lọ́jọ́ alkiyama. Wọ́n lá ṣàwùlọ̀ wà làkù wọ́tá ìlàbìláìlà àlìyùlà àzìm Abbas Muhalli Ustaz Akewi ojúlówó ọmọ ìlú Ìbàdàn olóko tèmi ẹ̀yìn ẹran tí pé ájì ṣẹ̀rẹ̀fù gé wa ọmọ akínlápá olàtọ́kùn àgbà lórí ètò. Ẹ̀yìn o, bàbá tún ti bá iṣẹ́ Ọlọ́run, wọ́n tún ti bá a lọ sí àwọn ìlú òkè tanu. Kọ́lọ́hun ọba wa kó bá ní ṣe àbọ̀ lílọ bíbọ̀ kò ṣe ní rọrùn. Ọlọ́run kò sọ àtàìní kú láláyé Ọlọ́run wàlá ṣàwùlọ̀ wàlá kú wọ́tá ìlàbìláàlá àlìyùlá àzìm.

Masha Allah, lati ba le sin ase da wa oba ti o da wa to je po un to tori e da wa na ni kalima josephun ta wa ni ma sin in ti o to oba to ni wa iyun to je pe e da bi ti wa na ni o na ni eto yi wa fun nitori pe beyan oba sin olohun afi tulasi ni ko mo nipa oba to fe sin se ranti nasu yen ti won ko wa nle ke pe eyin farifu ni kobila anta abudu ni faman lam taarifuni fa kaifa ta fa kaifa ta'buduni abibo ba se ma ko wa wi pe eni o ti o sin oluwa ba tin je Allah tulasi ni koko lo wo ba na ma iba a ko mo olohun wo ba si waju ka to ma sin ni nitori ke beyan o ba ni ma npa esin eh ko ni ma bi o se sin eni o lesin eyi ni idi talaye Islam to fi wa ni apoyo ndoba to ni wa ati bo si abala akoko lori eto na nu ti a pe ni abala waazi ale waazi oro olohun eyin ibo wa la fe gbe yewo loni teni ta fe ma fi dara wa leko rora wa leti ni ori eto loni o na ni okan ninu awon ise olori kan to ba to ni wa to pa wa lase sise ninu alquran to si ti yen nana fun wa lopolopo awon ere idi to je pe eniti ba nse eyin yo ma ri bakan na lori eto yi lojo mejo mejo a ki salai tenumo oro nipa se olore yi aja ki lapa mo saba so npa re lojo mejo mejo sugba kan mo nso leni ti mo fi ngbeyin olugbo wa niyan ju ni pe eja mo se a ki mo ti ya ki mo yena ne mo so wo pe loni ka se malaye nwa aje ka mo kini eni ti ba nse nta wi yi kini o je ire ti o je ile aye nbi to ropolopo awon eyan idi ti won ki fe fi se opolopo awon si olore ti islam gbe kale fun wa ni pe awon mo wo pe eyin orun orun esa mo so gbugbe eyin baba kirun orun lati gbalada ba gba awe o se to awe won lomo anabi ni asomuli wa na ajizi bi awe olon le mi mu ni emi ni sese o tumo si pe o do orun ka to gbe san gbogbo e orun orun se awa ni jeri kankan laye nbi ni be ko gbogbo awon se olore ta nso yi na ni won ni anfani ta je lara won lati le aye nbi ni pataki julo eleyi ti mo nso nipa re yi awon ere marun kan be to je pe eni ti ba nse yo je lati le aye nbi bo ba wa dal kiyama oluwa ri o wa lo re je obitibiti ere latara sise nkan hun kina ni ti mo nso nipa re o na ni asodako asodako eyi ta mo si sahara sise ninu ede yoruba lodo awon baba wa won se mo n pe ti fi ma n saba aye wa nu wa ni sahara sahara sise keyan je n ti o mo tore keyan je n ti o mo saanu fawon eyan nitori olon nikan teyan o ni reti asanpada esan kankan lodo won gẹ́gẹ́ bọ́ ba àlékí ọlá ti sọ́nà alukur'an pé iná máa ń tún ìmọ̀kún níwájú ìlàyé láàánú rí domin kò mọ̀ jẹ̀sà wà láṣukú rọ̀ nítorí bá a bá ń sọ nípa sàárà nínú tó gbajúmọ̀ tá a fi ń ṣe sàárà tọ́lọ̀ náà sì máa ń yọnu sí oníká fún àwọn ẹtẹ́bí bá ń pa ló ń jẹjẹ́ ẹ̀gbọ́n mi yé àwọn ẹni tẹ́bí ń pa kéèyàn fún wọn ló ń jẹjẹ́ a máa yọ lọ́nù pọ̀ gẹ́gẹ́ bó ṣe já sí pé inú ẹni tá a fún náà ó ṣe yọ bẹ́ẹ̀ náà ni máa ń yọ ọlọ́run náà ọba nínú pé ó sì bá ń fún ẹrú mi tí ebi ń pa tí mo fi ebi pa ó wá lu ara tiẹ̀ ń sábà bí mímú ebi yẹn lọ fún un tó sì jẹ́ pé mi ọba tí mo fi ebi pa náà mo kápá kí n mú lọ ṣùgbọ́n ó jẹ́ kí n lò ń sábà bí ọlọ́run ó wà á yọnu sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin o kí wá ní èrè márùn-ún àǹfààní márùn-ún tẹni tí bá ń ṣe sọ́dákọ̀ tí ó máa rí látàyé ń bí àwọn èèyàn ní tá a fẹ́ gbé yẹ̀wò lónìí àǹfààní márùn-ún tẹni tí bá ń ṣe sàárà tí yóò rí látàyé ń bí àwọn eléyìn ò là fẹ́ gbé yẹ̀wò lónìí ṣùgbọ́n síwájú ká tó bọ́sẹ̀ àgbámi rẹ̀ mò ń bọ̀.

MashaAllah. Ẹ̀yin ọ̀rọ̀ náà ló lọ báyìí. Qala al-faqih radiyallahu anhu. Àlẹ́kà bí sọ́dà kọ́ tí bímà kọ́lá awkathur. Àlẹ́kà bí sọ́dà kọ́ tí bímà kọ́lá awkathur. Ọ̀jọ̀gbọ́n kẹni bá wa sọ̀rọ̀. Ó ní pé ìwọ Mùsùlùmí tó ń gbọ́ ètò àlàyé ẹ̀sìn Islam Nikan is plus 105.5 FM lóòrọ̀ òní tí ń ṣe ọjọ́ Jumu'a ẹlẹ́ẹ̀kejì nínú oṣù Safar ti ọdún 1448 Hijra tó ṣe dédé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù ẹlẹ́ẹ̀keje nínú ọdún 2026. Ọ̀jọ̀gbọ́n yìí ó ní jẹ́m bọ́ sọ̀rọ̀ jẹ́m gbà ọ́ níyànjú lórí iṣẹ́ olóore kan tó yẹ kó máa ṣe tó jẹ́ pé ó rí yọ̀nú ọba tó ní ọ́ níbẹ̀ tó rí àwọn èrè tó pọ̀ ńbẹ̀. Kí ni iṣẹ́ náà? Òun náà ni sọ́dákọ̀ sàárà ṣíṣe. Ẹ̀yọ́ tàbá ní ká gbé ìyẹ̀wò sọ́dákọ̀ ká tọ̀ pábọ̀ ìtumọ̀ rẹ̀ ó tún fẹnú lọ́dọ̀ àwọn oníkéwu gangan. Wọ́n ní tí ń jẹ́ sọ́dákọ̀ ó ní gbogbo nǹkan téèyàn bá ti ń ṣe yálà ó fi ọwọ́ síbi iṣẹ́ ni ó fẹnu sọ bí ọ̀rọ̀ ni ó fi ọkàn ró ni bí èrò ṣùgbọ́n tó wá já sí pé iṣẹ́ à ń bẹ ní ìbámu sí ìyọnu ìbámu sí ìfi ọba tó ni wá tó jẹ́ pé béèyàn bá ti ṣe èèyàn náà ó rí pé ntọ́lọ́ ń yọnu sí ni tóun ń ṣe yìí. Ọ̀rọ̀ tí mo sọ yìí mẹ́rìndínláàlá nínú ọ̀rọ̀ tọ́lọ́run ọba yọnu sí tó fẹ́ ká máa sọ ni kìí ṣe mí ṣàkáàtìlá kìí ṣe inú ọ̀rọ̀ tí máa ń bí ọlọ́run téèyàn sọ tọ́lọ́run ó sọ pé ìwọ ló sọ yìí. Iṣẹ́ téèyàn ó ṣe tó já sí pé yóò ṣe dédé ìyọnu ọlọ́run tọ́kàn téèyàn gan ó balẹ̀ lórí rẹ̀. Wọ́n ní léyìn náà ní jẹ́ sọ́dákọ̀ ṣùgbọ́n lákòótá ní léde tàwọn bàbá wa à máa pè ní sàárà ṣíṣe. Ẹ̀yọ́ kí nǹkan kan ó ti ọ̀rọ̀ ọ̀yàn kó bọ́ sọ́dọ̀ ẹlòmíì nítinútinú tọkàntọkàn nítorí tọba tó ni wá. Ó lè jẹ́ oúnjẹ ó lè jẹ́ owó ó lè jẹ́ ohunkóhun tẹ́ni ń ṣàbùkátà sí. Ẹ̀yọ́ kódà mo tún wá ká tún wá gbọ́ èèyàn ẹlòmíì ò wá pé èmi ò wá lówó èmi ò lóúnjẹ tí mo lè bùn yan ọwọ́ tí ń jẹ nìkan lèmi máa ń rì ìlàṣọ ńlẹ́yìn ní nǹkan òun onígi àwọn onígo àníṣe àwọn olùmọ́ni kò mọ́ níbẹ̀ nìkan ọ̀rọ̀ rẹ lẹ́nu ń gbà mí a máa dúró gẹ́gẹ́ bí sàárà. Kéèyàn ó fún ẹni tó nílò àmọ̀ràn lámọ̀ràn tí ó ṣàǹfààní tí ó tọ́ sọ́nà ọlọ́run a máa kọ́lẹ̀ fún yẹn pé ẹni yìí náà ti ṣe sádákọ̀ ó ti ṣe sàárà. Ẹ wá gbọ́ ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jù ni pé nínú ìwọ̀nba sì kí tòun ti bó ṣe lóòníhun nínú ìba tóun ní tún máa gbìyànjú máa yọ ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Nítorí bọ́ọ̀ bá gbọ́ nínú àwọn àǹfààní tí wọ́n lẹ́ni tí bá ń ṣe sàárà ó máa rí ìwọ̀gùn ó rí wípé kó máa mú nínú ìwọ̀nba tóun ní tó rò pé kò tóun oògùn kó pọ̀ sí gan ni fún ọ. Èèbà kéèyàn máa mú nínú ìba tọ́lọ́run fún tó rò pé kéré òun kó tún máa fún ẹlòmíì bẹ́ẹ̀ nítorí tọ́lọ́run oògùn kí á sì kí ó tún fi lè pọ̀ ó ní. Ó dá ẹjẹ́ á máa gbọ́ ọlọ́bọ́jọ̀gbọ́n ìṣe ń lé kíní ọ̀hún sí wa. Ó ní ìwọ Mùsùlùmí mo gbọ́ yànjú dákun máa ṣe sàárà o. Kọ́lá awkathur yálà ntó ìṣe yóò kéré ni àbí yóò pọ̀ sáà gbìyànjú kó rí pò ń ṣe. Má jẹ́ ni tí ó máa yan sàárà ṣíṣe lódì máa ṣe báyìí ó wù ká sì kí ọwọ́ rẹ̀ ó kéré mọ báyìí ó wù kó pọ̀ tó gbìyànjú máa mú níbẹ̀ máa fún ẹlòmíì. Fa iná fi sọ̀dàkọ́tì khamsa tanfi dúnìyà nítorí pé àwọn nǹkan márùn-ún kan bẹ pẹ̀lú sàárà ṣíṣe nílé ayé ń bí o tó jẹ́ pé ẹnì tí bá ń ṣe yóò máa jèrè yóò máa rí àwọn àǹfààní látayé ni láyé ni títọ̀rùn wọn èyí ná búrẹ́dì lọ́rọ̀ tọ̀rùn pé ẹni ó ṣe sàárà nítorí ọlọ́run ó jèrè lọ́rùn eré tọ̀rùn kódà òbítíbitì lélẹ́yìn ṣùgbọ́n láyé ń bí àwọn èrè márùn kan ń bẹ tẹ́ni tó bá ṣe sàárà tí ó jẹ. Àwálùhà alákọ̀ọ́kọ́ ń bẹ̀
ó ń rè é tàtò hírò lè máa wọ́n ní sàárà ṣíṣe yìí ìyìn máa ń ṣàfọ̀ mọ́ dúkìá ẹni ìyìn máa ń ṣàfọ̀ mọ́ owó ẹni owó tó kéré tí wọ́n rò pé kò tó nǹkan lọ́wọ́ rẹ mu ǹjẹ́ ó jẹ́ mọ̀ pé bó bá dáná tó fi lọ bọ́ba tó ní ọ́tọ̀ fún ẹlòmíì ń bẹ̀ tó sàánú ń bẹ̀ ṣó mọ̀ pé gbogbo ọ̀nà tó fi ń kójọ àwọn tòun ti bó ṣe ń ṣọ́ra tó pé ò fẹ́ jàrámù tó ń tẹ̀ láti ọlọ́run tóun síbẹ̀síbẹ̀ ó kéré tóbi àwọn àràmù kan wọ́n tún máa sá wọbẹ̀ tí wọ́n gùn sí ní mọ̀ wọ́n sá wọnú àásìkíhun tí wọ́n gangan oníǹkan ò ní mọ̀ ṣùgbọ́n tọ́ba tó ní ọmọ tí wọ́n sì ti ṣe kí ni tí wọ́n ti mú lẹ̀dí ọ́ pé àràmù ó ti wọnú àásìkí rẹ̀ ṣùgbọ́n bó bá wá ń ṣe sàárà ń bẹ̀ ọlọ́run ó wàá wọlá ń tó ń ṣeun yóò wọ́n bọ́ ṣàfọ̀ mọ́ àwọn ẹ̀gbin àwọn ìdọ̀tí tí wọ́n ò mọ̀ kìí ṣe lè tí wọ́n gangan mọ̀ kó mọ́ fúnra rẹ̀ o torí àwọn míì àmọ́ tanra wọn fúnra ara wọn náà wọ́n mọ wọ́n sọ̀ra wọn di tìmùtìmù kẹ́gbin dàánú àásìkí wọn wọ́n mọ kójọ lọ́nà tọ́ba tó ní wọ́n ò fẹ́ wọ́n wàá láwọn ó mọ̀ ṣe sàárà ń bẹ̀ nípé báwọn bá ti ń ṣe yọ́ fọ́ mọ́ irú eléyìí kọ́ ni wọ́n ní yọ́ fọ́ mọ́ àwọn èyí tó jẹ́ pàwàgò òní mọ̀ ń pa rẹ̀ lẹ́yìn ìgbà tá a ti ṣọ́ra wa pátápátá tán ṣùgbọ́n tán tún wá ṣèèsì rápálá wọnú rẹ̀ àwọn eléyìí ní sàárà ọmọ bá ní ṣe kí ni ìní ọmọ bá ní fọ̀ mọ́ ní sàárà àmọ́ ṣàfọ̀ mọ́ a sì dúkìá ẹni owó ẹni wàfáà ní ẹlẹ́ẹ̀kejì nínú oore àǹfààní tẹ́ni tí bá ń ṣe sàárà tí ń ṣe sọ́dákọ̀ nínú àsìkí rẹ̀ tí yóò jẹ lérè nílé ayé ń bí ànàfíhà tàtòhírò lè bàdà ní mina zunúbẹ̀ wọ́n ní sàárà ṣíṣe yìí a tún máa ṣàfọ̀ mọ́ ara ẹni tí ń ṣe náà tara tọkàn ẹni tí ń ṣe sàárà ọlọ́run wa máa tara sàárà fọ́mọ́ kúrò níbi oníranran ẹ̀ṣẹ̀ allahu akbar àbí ní táwọn òye kéèyàn bá pọ̀ ní sàárà ọlọ́run máa fi fọ́ni mọ́ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé àwọn ìwà abú àwọn ìwà aláàbí èrò obú yóò sì máa jìnà síyàn gbogbo téèyàn ó ṣe tí yóò mọ tí wọ́n mọ kọ́lẹ̀ fúnyàn láìda ọlọ́run yóò sì mọ fọ̀yàn mọ́ kúrò ńbẹ̀ téèyàn ó wàá mọ tara bẹ́ẹ̀ tí ó mọ dẹni rin tí ó tara bẹ́ẹ̀ tí ó dẹni táyé ó mọ fẹ́ tí ó tara bẹ́ẹ̀ tí ó dẹni táyé ó mọ pòkìkí rẹ̀ lọ́tún lọ́sì wọ́n máa pèlè èèyàn rí ẹyọ nínú àwọn àǹfààní tí sàárà mọ mú wá fún ni ni ẹlẹ́ẹ̀kẹta ànàfíhà dáfọ́ àlìbàláyí wálé àmọ́rọ́ọ̀dì àtẹ̀kìbìír allahu akbar ébà wọ́n ní látara sàárà ṣíṣe ọba tó ní wá a máa fi lé àdánwò ìbànújẹ́ gbogbo láàbí ayé tọ́kàn ẹ̀dá máa ń kọ̀hún ọlọ́run a máa fi sàárà a máa fi bí fúnyàn a máa fi gbé kúò fúnyàn tó jẹ́ pé ìwọ náà ó kàn sáàmọ́ rí ni pé látijọ́ ìdẹ àwọn ọmọ àmọ́ gbọ́ láburú sẹ́ni yìí àmọ́ rí kó ṣe gbogbo nǹkan ṣà ń lọ bó ṣe yẹ kó mọ́ ọ lọ ni bí yẹn bá ti jó ní sàárà ọlọ́run wa máa jó rí bẹ́ẹ̀ kò tún wá mọ níbẹ̀ wọ́n lé àmúrọ́d àwọn àìsàn tó jẹ́ pé gbogbo àsìkí téèyàn kójọ lolúwa rẹ̀ ọba mọ sáàmọ náà lórí àìsàn yóò sáàmọ lo àwọn oògùn kan tí wọn ní ò gbọdọ mọmọ lò lójoojúmọ tówó tí wọn ó sì máa ga gelemagelema báyìí tó yẹ kí gbogbo owó tí wọn á ń kó jọ ohun àwọn yóò mọ rò pé irí fipamọ ni ṣùgbọn òun ni ó mọ pé owó wo ó níbi tí ń bá lọ tó sì ń jẹbi tí ò ní dùn mọ nínú ó lè jẹ lórí ara rẹ ó lè jẹ lórí aya ó lè jẹ lórí ọmọ ṣùgbọn jọgbọn yìí ni ẹni ọba ti jó ní sàárà ọlọ́run wa máa fi sàárà a fi máa bi gbogbo àwọn àdánwò bú tòun ta ìsàn a fi máa bí fún yàn àǹfààní kẹta nu ẹ̀wárí tó ṣe kẹrin bẹ́ òun náà ni wípé ànàfíhà ìdíkàlù sùrúrí alàlìmọ̀sàkìín látara ṣíṣe sàárà èèyàn náà wàá jẹun tí ó máa mú ìdùnnú ayọ̀ ìrọ̀rùn wọnú ayé àwọn aláìní àwọn ẹni téèyàn ń fún tó jẹ́ pé torí bá a bá fẹ́ ṣe sàárà ta là ń fún aláìní là á máa ń ṣe fún o ká tún gbọ́ yùn yìí àwọn kan máa ṣe tiwọn àwọn ó jábọ̀rọ̀
won tun wa ma se fa won aboro egbe won eleyun ki se soda ko ta nso ki se sahara o en se pasiparo on te ni funra yin nu o olon le ma ba yin da e le ma gbalada kan ba waju olon lori eyun bebe yo ba se eni ti o ni in la ma fun ko won no le ba ni sahara je n to ba le ki ola gbe kale lati ba le fi se nti won ma npe ni poverty alleviation iyun ile osidagbo ko lawujo ti o ni je pe awon kan odo awon kan la si ki o mo regun si aini o wa mo se kini yo mo wa pa awon kan alimalu indakum wal fakru yaqtuluna eyin ko wa lowo osi aini o mo pa awon kan lapa aye wallahu yarzukuna min ghairi malikum tawon ti oni o fi ma wa bi olohun fun yin pe olohun se bi wo to da won olowo ina lo da wa o fun won lowo kan le ba ma pin fa wa na ni won fun wa awon ijoba wa to ko oro ilu wa so lodo o fi won sibe kan le pin ko kari wa ni awon nikan ni won da na olohun o wo ba to si fi sodo won o wa ro wa na la loro ti wa na ko si e lai a si e fi wo won mo tara yo mo wa so pa won o fe ti nbe lodo yin mo tan mo fe jo yin sun olohun beyan ba ti boro re de beun abe gbo o ti lagbara baun iru gba nle ri to nton ti nbe lowo ti ni o ba ni sima awon ara aye won ti nbe lohun le lori ni tori pe ti nbe lowo re ko se sahara nbe en yo sugbon beyan ba tin se fa won ti o ni teyan ti mu dunnu wonu aye won teyan mu ayo wonu aye won ti mu dekun wonu aye won fapere o se sahara loni fun eyan meji inu eyan meji dun olohun si fe iwo gange fun ara re inu re dun lowo lasiko o ye ko ti mo pe idunu re ti di meta ba nlojo tori bi inu eni meji nse dun olohun o tun fi sadapada adunu sodo ti e baun eleke rin onu eri to wa se bakan na labe ekerin ye wa fu dolu le amali idkhal sururi ala almu'minin won ni esiwari n to je ise to lore ju ninu ise to mo tinu olodum ma dun si ju oni keyan ma dun awon omo lakeji ninu abe gbo keyan ma munu elomi dun olodum a mo yonu si po wo eyo ni lo fi ja si pe eleyun na nbe lara lo je elekerin nbe elekarun to pari re o na ni wi pe anna fiha barakatan fil mal wasi'atan fil rizqi oni beji leleyi ori oni beji oni eleyi akoko tabi tani taye ninu beji on oni pe sahara sise ima nje ki alubarika wonu dukia enini owo ta towo bo apo ta towo bo ta mowo nbe ta fun eni ti oni tinu re na fi ndu ti bukata re nbiya ni dede bọlọn se kẹwa mọ oni olohun asara yen yo wa je ki alubarika ko mo wonu owo yen tan ba la alubarika wonu owo asa mo to tumo boya bo ba dojo mi a tun ye nana bo lo alubarika na se je alubarika ta mo ngbo bo ni se ma nsise bo ba wonu owo kini o sele sowo bo ba wonu ile kini o sele sile eyin odidi oro kan leleyun loto oni ima se sahara yi ima mu alubarika ima nje ko wonu dukia enini elekeji ni ekeji eyin tele karun mo lo ni beji ni ikeji ore titun bembe labe elekarun ni pe wasi'atan fi riziki anise yato salubarika ituma nje ki riziki o gboro so taban son pa alubarika o tumọ si pe beyan ba ni kekere asikin le mo ku on kekere sugbon yo mo wulo fe ntoni koni tan lowo re yo mo drilo koni tan on wa ni ko tun wa ni mo ba n pe kekere ngan wasi atam fi riziki sahara to n se nu re yo tumọ bo expand di provision ye atumọ ba ejo ko po si yo mo bo gboro re se egberu kan lo ni lo loni
o wa re ni ti o ni bukata si apo kanu egberun kan ti e ohun o lapo kan ti ijeun lito dodo yato si tawon ti fi n paro o si ri pe ah eni yi ebi n pa lo to lo wa roju lo ro nje apo kan abi meji funu egberun kan ti e o ti don lohun wo igbo olohun ba de o le jojo won o le jese ju kan le jese ju meji o le je gba ti wo ogun o si eni ranti ma egberun kan re un in to kere ju ni koba to ni o fi da ilopo mewa pada fun o ninu bolon se man sesan ohun lo wa mona bi ti o gbe gba fun o abi ta n wi oye sugbon po sise olore kan o se sahara kan bayi in to kere ju nu lada oni koba to ni wo fi da ilopo mewa pada fun eru re nitori wipe sahara sise i ma gboro asikini eran ti po ma kilapo ma agiwa kilapa mo so lori eto yi pe eyin anu ki je ke pe kowo tan owo ta ni ka ma fi so asanu fa won eyan ka na fo ma raye ka na si die sin ki se pe ki ma je ki owo tan ituma nje ko po sin ni okuru gba ti aniyan teyan na ba ti da kanjo wo kaakiri gbogbo awon ta mo ti won se be ni ilu yi lana ti won nawo won nitori itolohun ti won na fo ma raye ti won na lati gbesin ga ewo nu won lasiki re tan yi te ba ri pe ti e tan ko to lo e lo wadi oni bibo mi ti e se tolohun to lo run si ni ko ruju rara sugbon to ba ja si pe tolohun nikan ni won fi se gbogbo wa laadori mo wi pe ti won fi faye le asiki won o tan igban to lo tan awon omo won aromodomo won tun se kini won tun je lonu ola awon ni bayi loba to ni wa ma nse fa won ti won ba na owo won nilana tolohun ti won na ton fi nsanu omo eda le kan si awon anfani marun yen oni mo fe mu wa ni ogere yi alakoko sahara sise a ma safo mo eni ti ba nse kuro ni bi oniranran alakoko sahara sise a ma safo mo dukia ta njo sahara lainu re in safo mo dukia elekeji oni wi pe yo safo mo eni ti nse na kuro ni bi oniranran ese eleketa oni wi pe olohun a ma lo lati fi ti lati fi le adanwo ati awon aisan jina seni to ba ma nse ekerin on la pe ni wi pe olohun wa ma lo lati fi mu idunnu wonu aye awon alaini eyi to si jasi pe keyan o se bayi o je ise ti olohun ma nife si ju elekarun la pe ni pe onibeji akoko a ma mbarika olohun oba albarika a ma mu wonu dukia eni a si tun ma je kasiki ko gboro eba marun yi la won anfani ere teni ti ba se sahara ti o ma je lati le aye nbi ko to wa di alkiyama ibi ti o ti lo re gba esan la nla obitibiti esan iwaju oba to ni wa abelu oba allah subhanahu wa ta'ala arsi kita fi ma se ko dakun ko pese e fun wa baba ti wa nse gbogbo awon ere yi kolon ko je kari je laye bo ba dal kiyama tito hun na kolon ko ma dun wa lawon laada be olokun so atani kulala ya allah wala hawla wala quwwata illa billahi al-aliyyu al-azim.

0: Láti
1: Olúyọ̀lé,
0: àkú ojúmọ́ àkú ọjímọ̀ tèní, Ọlọ́run ó jẹ́ kí a sọ̀pọ̀ láyé. Naam, ẹ ṣeun. Masha Allah. Masha Allah, alhamdulillah. Allahu akbar, masha'Allah, alhamdulillah. Masha'Allah, inú àwọn ẹ̀kọ́ tẹ́sìn fẹ́ ká mọ̀ ṣe náà nu, bá a ṣe ń ṣe nǹkan túmọ̀ fi kọ́ àwọn ọmọ náà, Ọlọ́run ó mọ̀ ṣe ń rọrùn bẹ́ẹ̀. Ìtẹ́sì fi mọ̀ ṣe Ọlọ́run ó. Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. Amin. Akẹ́yìn náà pé báyìí, Ọlọ́run ó jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ láyé. Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣe. Masha Allah. Naam. Láti Olúyọ̀lé, ẹ ṣeun adúpẹ́, Ọlọ́run ó ṣàlékún oore wa. Masha Allah, abẹ́rí nǹkan báhun, ẹ̀rí ọ̀rọ̀ òun látọ̀dọ̀ àǹtí Àyínkẹ́ láti Olúyọ̀lé. Wọ́n jẹ́rìí pé lóòótọ́ bá a ṣe wíhun, ìlọ ọ̀rọ̀ sàárà sí rí pé àwọn ń ṣe, àwọn sì ń rí èrè rẹ̀. Ọlọ́run kó ṣàlékún dáadáa. Gbogbo tẹ́ fi mọ̀ sí kọlọmọṣẹ́ aláìtumọ̀ bá ní pèsè ẹ̀ fún yín. Ẹ̀yin o, ìpè mí tó ti wọlé o. Naam, wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ ṣeun adúpẹ́.
2: Orúkọ mi ni Ọlálékan Abdulrasheed.
0: Ọlálékan Abdulrasheed láti bo.
2: Podo.
0: Ẹ̀yin o, ẹ ṣeun lọ́nà
2: jẹ
0: búkọ́nù.
2: Allahumma
0: amin, Allahumma amin.
2: Gbogbo ọpọlọ tọ́lọ̀ fún ilé ẹbí ṣètò.
0: Amin, fúnma, amin.
2: Ẹ̀yà àti bàbá wa ó já fọ́pẹ́ àlàjì, ọlọ́run sọ wọn ní lágbára.
0: Allahumma, amin, amin.
2: Nínú tẹ́ ẹ kọ́ wa lónìí.
0: Naam.
2: Ẹni ká máa ṣe àfọ̀mọ́ nọ́mbà wọn ká máa pàfọ̀mọ́ ẹni.
0: Naam. Àfọ̀mọ́ kí lẹ pé.
2: Àfọ̀mọ́ ká máa ṣe ṣáájú sọ́dákọ̀.
0: Sọ́dákọ̀, òun la wá sọ àwọn àǹfààní tí ń bẹ́ ńbẹ̀ pé kí ni yóò fọ̀mọ́. Kí ni sọ́dákọ̀ yóò fọ̀ mọ́? Àfọ̀mọ́ kí ni ó ṣe?
2: Ẹni tí ó bá kí n ṣe sàárà.
0: Nyo.
2: Ó ń sàárà ṣiṣẹ́.
0: Hello.
2: Hello, mo dá.
0: À ń gbọ́ yín báyìí, mò ń gbọ́ báyìí.
2: Ó máa ń jẹ́ kí ẹni tó bá lówó lọ tó bá ń ṣe àfọ̀mọ́, ó máa ń ṣe àfọ̀mọ́ ẹni.
0: Ẹyin o.
2: Ó máa jẹ́ kí owó yẹn kó lálùbáríkà.
0: Ó ń ṣàfọ̀mọ́ dúkìá ẹni, ẹ pè bá ń ná.
2: Ẹlẹ́ẹ̀kejì ó lè máa ń ṣe oníhẹ̀ẹ́ṣẹ̀.
0: Ìmọ̀ ń fọni mọ́ kò ń bí ẹ̀ṣẹ̀. Ẹ ṣeun. Ẹ̀yọ́
2: máa ń fọni mọ́ kò ń bí ẹ̀ṣẹ̀.
0: Masha Allah.
2: Ẹlẹ́ẹ̀kẹta àdánwò.
0: Ìmọ̀ ń lé àdánwò jìnnà.
2: Masha
0: Allah. Ẹ ṣeun.
2: Ẹlẹ́ẹ̀kẹrin ó máa ìdùnnú.
0: Ìmọ̀ ń mú dùnnú wọlé ayé àwọn ẹni téèyàn ṣe fún. Ọlọ́run ó wàá dá padà fún èèyàn náà. Masha Allah.
2: Ẹlẹ́karùn-ún, ó máa jẹ́ kó lálùbáríkà.
0: Ìmọ̀ káàsù kíyàn ó lálùbáríkà. Yóò tún wá gbòòrò sí i. Masha Allah. Ẹ ṣeun bàbá yìí. Ọlọ́run bá ní sẹ́yìn lẹ́sàn-án lóore. Jazakumullahu khairan. Yúdà. Allahumma amina. Ẹ ṣeun adúpẹ́. Masha Allah. Ẹ̀yin eléyìí jẹ́ oyé wa páwọn èèyàn tí ẹ ṣe ń gbọ́ wa. Ẹ ń gbọ́ àgbọ́yé gbogbo tá à ń sọ yìí. Ẹ̀yin bá a ṣe wá gbàgbọ́ ìyẹn náà. Ká wa túmọ̀ ṣe ní àgbọ́múlò. Ìpè mí tó ti wọlé o. Masha Allah.
3: Salaamu alaykum.
0: Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. Àmọ̀kú ojúmọ̀.

MashaAllah, MashaAllah. Pẹ̀lú eléyìí náà la fi ń kí yín káàbọ̀ sí abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò Al-Bayan al-Islami àwọn Mafhum al-Islam. Ibà àlàyé ẹ̀sìn Islam níbi tí a ti gbé máa ń yẹ̀nà náà gbogbo ẹ̀ fúnra wa nílànà tọ́lọ́run àti ti ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. Bó bá jẹ́ pé nípa ti ọ̀rọ̀ ànábì, eléyìí tá a máa gbé yẹ̀wò òun náà ni tí ó já sí pé ànábì tó fi ń kọ́ wa lálékún ọgbọ́n tóun tẹ̀kọ́ lórí ẹ̀sìn Islam. Lórí ẹ̀sìn Islam ẹ̀yọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ kan wọ́n ni pé inna allaha yughayyiru wa ghayratullahi an yatiya al-mu'minu ma harrama Allah. Inna allaha yughayyiru wa ghayratullahi an yatiya al-mu'minu ma harrama Allah. Ẹ̀rí ìṣesí kan ń bẹ tó já sí pé àwọn èèyàn a máa ṣe ní pàtàkì jùlọ àwọn ìyáánú ilé àwọn obìnrin lọ́ọ̀dẹ ọkọ ní pàápàá níbi wọn bá ti pé méjì pé mẹ́ta. Ẹ̀yin o, ìṣesí ń kì í sábàá wọ́n níbẹ̀. Èmi wá máa ń sọ fáwọn obìnrin pé ń tẹ̀ ń ṣe yìí ẹ̀yin gan kọ́ lọ lọ́run ẹ̀yin gan kọ́ lẹ ní káṣẹ̀ léèyàn ọba ṣe nínú láàyè lọ́kùnrin àbí lóbìn ọkùnrin gan ló yẹ ó máa ṣe. Àti pé lọ́kùnrin àti obìnrin gan àwa méjèèjì gan kọ́la ní ọba tó ní wá lónìí ní ṣe jù ló yẹ ó máa ṣe jù ló jẹ́ pé nùṣe rẹ̀ ni. Kí wá ní nǹkan ọ̀hún òun náà ni tá a máa ń pè ní owú jíjẹ. Owú jíjẹ a rí pé bí obìnrin bá jo owú tiwọn ẹ̀yìn àsẹ̀yìndé rẹ̀ kì í sábà dẹrùn bí ogun bí ìjàgbọ̀n bí ọ̀kọ̀ọ̀kan ni máa ń bá dé. Kódà bọ́kùnrin ọkùnrin bó sọkùnrin náà ló jẹ owú lórí ìyàwó rẹ̀ nígbà míì ò lè jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n Bàlékí Ọlá òun gangan lọba òjò wá àgbà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀. Ó ní pé dájúdájú Ọlọ́run ọba tó ni wá yẹn a máa jowú Ọlọ́run a máa jowú. Ẹ máa wò pé Sọlọ́run níyàwó ni tí ń jowú kẹ́lómi má ba fẹ́. Sọlọ́run wa bímọ ni tí ń jowú kí ẹlòmíì má pè lọ́mọ rẹ̀. Ṣé bá mọ̀ pọ́lọ́run ò bímọ kò níyàwó má tàkọ́dà sọ́híbà tá ń wà láwà ládà. Ìláyà Kùránì wí pé ọba tá ń wí ò níyàwó débi pé yóò bímọ. Lámúyẹ̀ lídíwà lámúyú ládì ni. Kúlíhú Aláhù Ahàdún Aláhù Sọ̀mọ́dù lámúyẹ̀ lídíwà lámúyú ládì. Ọ̀làmúyẹ̀ kún làhú kú fún wa ní Ahàdùn. Akéwì èwo ló tún wá ń sọ yìí pọ́lọ́run jowú kí ló wú Ọlọ́run ta ni ń bá jẹ́. Kódà èmi kọ́ mo máa ń sọ ànábì ni máa ń sọ̀rọ̀ ṣẹ̀sìn pànábì rèé ẹ̀yìn kì í rí Ọlọ́run tì gbogbo ohun tó bá sọ ń pa Ọlọ́run bó ṣe rí nù. Tọ́rọ́ Ọlọ́run fún ara rẹ̀ náà ló fọ́ mọ́ wípé mọ́ yántíkù ánì ní àwá ìníhúwà ilá wàhàyún yùhá. Ànábì kì í sọ̀rọ̀ ìfẹ́ ẹnu tẹ́mi Ọlọ́run bá ní ó sọ ni máa ń sọ. Kódà ẹ wá já yẹ̀nà náà ànábì náà ló kúkú sọ owó Ọlọ́run àti àwọn tí máa ń bá jẹ́. Ànábì ni wà gọ́yìrọ́tù lọ̀ yìí àyè àti yálẹ̀ mọ́ òmìnú má hẹ́rọ̀mọ̀ lọ. Ó ní owú tọ́lọ́run máa ń jẹ yìí òun náà ni kọ́lọ́run ó rí ẹrú sìn rẹ̀ tó ti gbà fún tó ti jólùgbàgbọ́ òdodo kó tún wá lọ mọ́ ṣe ntọ́lọ́run ọba ò fẹ́. Ntọ́lọ́run ti pèlé ìwọ̀ tó ti ní àmọ̀dédi rẹ̀ kẹ́rú Ọlọ́run kan tún wá lọ máa ṣe. Ọlọ́run a máa jowú gbà ń pé ǹjẹ́ èmi ti ní ìfẹ́ ìwọ wá ń ṣe ju bí èèyàn ṣe máa ń bínú gbà tí bá ń jowú. Ẹ́rì pé ẹni tí máa ń ti ara owú jíjẹ jọ náà ni ìbínú. Ẹni tí bá ń jowú ìbínú yóò padà gbẹ̀yìn rẹ̀ tí ó di sọ atayányán pé inú máa ń bí Ọlọ́run náà sí ẹrú rẹ̀ kan tí bá tún lọ ń ṣe ntọ́lọ́run ti ṣe léèwọ̀ fún. Inú máa ń bí Ọlọ́run Ọlọ́run máa jowú pé èé ti ṣe mi ló ń bá kí ló tún bá débẹ̀ hun. Kò ní nífẹ̀ẹ́ sí intẹ́rù ń ṣe àti òun ti ń ṣe lákòókò hun. Ẹ̀rí ànábì ní owó Ọlọ́run o kéèyàn tún lọ máa ṣe ntọ́lọ́run ti ṣe léèwọ̀ má hàrọ́mọ̀ lọ́hùn. Ọlọ́run ni ọmọ mutí ó sì ti mọ̀ tẹ́lẹ̀ pọ́lọ́run wí bẹ́ẹ̀
oyin mu tele lo ba tun lo mu la koko kan aha olohun ni olohun o ni du si olohun o jowu yo jowu nbe un eyin o ogbo labu labi gbogbo se bi tolohun ti se lewo fun wa to ti lewa jina si yen keyan o tun ma pada lo si di re olohun oba o koju oro soluwa re won ni eleyun na ni owu to ba like ola ti ma nje lori awa pelu awa eda re hadisi yi hadisi to lalaafia paran ni tori pe afa wa bukhari ati muslim ni won gba egba wa re eje mo kan si ka to wa bo si abala eleketa lori eto o da nabi wa muhammad sallallahu alayhi wa sallam won so ninu oro won kan wi pe al-umratu ila al-umrati kafaratun lima bainahuma wal hajju al-mabruru laysa lahu jazaa ila al-janna eba baba wa koko ta wa yi inu osu sofaru la wa nu osoju orun osu elekeji oni ni ojo eyin ojo kejo abi kesan ko yi eba oni lojo kejo inu osu sofaru eyin o bi ko ba ko gboro o ti ju ba nlo ibi kejo si kesan loni aha awa ri pe awon ti ba awon muslimi won lo si ile mimo yato si igba ti won ti pari haji tawon alalaji ti tawon alalaji ti waleun won tun ti si oju ona ile mimo ohun tawon yen tun lo nketi keti kina lo nse won lo nse umura elomi o ma wo pe ewo tun ni umura se bi maji le ni a se ati se ewo tun ni umura ninu ise to ba to ni wa ton fe ka se tohun na ni lada no wa ki wa ni ore tin benbe anabi wa muhammad sallallahu alaihi wasallam oni eri umura kan keyan se umura kan se umura kan to ra anfani benbi ohun keyan se lopolopo bolon ba se fun yan la anfani to bolon ba ro yan loro o le lo ma se losoosu eyin o ko se meji la lodun ko si life nbi eyun haji ni won ni keyan se lojo na yan le kan nu se mi aye anabi de ni ti ba se umura kan si omi kafaratun lima bainahuma won ma pa awon ese ti ba nse laarin kan si kan won ma pare fun mo wa mu hadisi wa ni awon mo nigeria kan wa mo wa lo hadisi yi na ba ma si olon lora bidun ti won mo si olon ni o won ni a lo umura nabi ti lo foriji wa a lo wa foriji ni umura so gbo mi ke se ru uyun na nso ese to mo si olohun won ni furi eje oni mura o awon ese aimo ari pa baba ta ma sharo ni ese amada ta imada ita ago mo to je pe baba bi wa pe te ba se ko lo nba to fi han yen ni se pe mo se yi koda o le mo je wo lo se ko je pe won da si olorun ni awon ese leyun ni won so nipa re pe o mura o bo ha o ke se ti wa bu iwa baje to mo fun ni fido to se eyo anabi wa ni wal hajju e wa ri haji sise yi alimaburu eleyi ti eyan se bo se to bo se ye to mo paran gada fun olohun laisa lahu jazaa ila al janna ko si ese kan tolohun o fi san fun yan nkan kan tolohun ese san fun yan to tayo kolohun o fi oluwa re wa al janna yo ni pe ni o ba ti se haji tolohun ti gba al janna olohun o ti se kini o daju fun lo fi jasi pe baba re ni to se haji tan titi tan wa de yala lohun ati ngbo dele ka ba dupe pe okuku re tori pe anabi ni beyan ba ti se tan eluwa re o di omo tuntun jojo loni gege bi jotan bi wa wasile aye ti o sese abelo baba allah subhanahu wa taala ati umura ati haji gbogbo awon ti won ti se kolohun ko mo baje awa toku ta ati se olohun mashallah iro fun wa a si kita fi se alaafia idunu olohun mashallah ipese e fun wa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim koni ju bayi lo labala hadithi fun ti toni insha Allah ta'ala.

àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn alàyé ọkàn ẹ bá mi ké alelúyà gbogbo alàyé ọkàn ẹ bá mi ké alelúyà ẹ sọ wípé ògo ògo ògo ògo ògo ògo alàyé ọkàn ẹ bá mi ké alelúyà láàárọ̀ yìí àánú ó sọ̀rọ̀ lórí yín láàárọ̀ yìí ìrànlọ́wọ́ ó dìde fún yín láàárọ̀ yìí gbogbo ọ̀nà yín ni yóò máa là àwọn ọmọ yín ò ní jìyà tẹ́yin jẹ láyé ọ̀nà tí ò là fẹ́yìn ó máa là fún àwọn ọmọ yín ọ̀nà tí ò là fún ẹbí yín ó máa là fún ẹ̀yin ẹni tó dá ayé àti ọ̀run ó máa gbè yín níjà ẹ sọ wípé alelúyà ẹ bá ń sọ pé olúwa ó ṣe o fún oore rẹ àánú rẹ lórí èmi àtọmọ ẹ bá ń ké alelúyà ẹ sọ pé olùràpadà mi ògo forúkọ rẹ ẹ sọ pé aláàánú mi ògo forúkọ rẹ ẹ sọ pé olúwa ó ṣe o fún àná mi olúwa ó ṣe fún òní mi olúwa ó ṣe àti fún ọ̀la olúwa ó ṣe ẹ sọ pé ẹni tó dá ayé àti ọ̀run gba ọpẹ́ wa ògo forúkọ rẹ jésù olúwa wa àmì mo gbàdúrà sí gbogbo ẹni tó ń gbò mí àánú yóò sọ̀rọ̀ lórí yín mo gbàdúrà fún gbogbo ẹni tó ń gbò mí ẹ ó ríran lọ́wọ́ gbà mo gbàdúrà fún gbogbo ẹni tó ń gbò mí ibi ò ní ṣẹlẹ̀ sí lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ló máa rí gbogbo àlàyé ọkàn tó ń gbò mí láàárọ̀ yìí mo gbàdúrà wípé ibi ò ní bá yín ẹnikẹ́ni tó bá dìde sí yín yóò ṣera rẹ̀ ẹ gbé ọwọ́ yín lé àyà yín ẹ sọ báyìí wípé ilẹ̀kùn yóò sí fún èmi ẹ sọ pé ọ̀nà yóò là fún èmi ọ̀nà tó dí mọ́ ìran mi ọ̀nà yóò là fún èmi ẹ pariwo pé àánú yóò lànà fún mi oore ọ̀fẹ́ yóò lànà fún mi májẹ̀mú olúwa yóò lànà fún mi ẹ sọ pé ẹ̀jẹ̀ jésù yóò lànà fún mi ẹ sọ pé látòní lọ ìrànlọ́wọ́ yóò dìde fún mi bẹ́ẹ̀ ló máa rí mo ń wo ẹnìkan nínú ẹ̀mí orí ń fọ ẹ lọ́wọ́ gbọ́ ẹrù ogun tí a dì lé ọ lórí láti ojú àlá lórúkọ jésù ó yá kó rẹ dànù bí ọwọ́ yẹn lé orí rẹ tọ́ bá ṣe tán kó kan sam 3 nígbà mẹ́ta kó o fún mi ẹ̀fọ́ orí yẹn ẹrù ogun táyé dì lé ọ lórí ó yá ayérayé yìí dànù láàárọ̀ yìí lórúkọ ẹni tó la yé àtọ̀run lórúkọ jésù kristi ẹrù ogun tí a dì lé ọ lórí ayérayé yìí dànù láàárọ̀ yìí màmá yìí tó ń gbọ́ mi láàárọ̀ yìí mo gbàdúrà lórúkọ jésù àánú ó sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ mo fẹ́ fi àǹfààní yìí pè yín sí ìpàdé tó wà ní ọ̀sẹ̀ yìí gbogbo ìránṣẹ́ ọlọ́run pátá ní ọjọ́ Monday tí ń bọ̀ yìí yóò ní agbára Monday last Monday of this month ó máa ní agbára gbogbo ìránṣẹ́ ọlọ́run pátá ẹjẹ́ àpàdé lórí òkè inú mọ́ wọ̀ àdúà ni o ẹ lóòótọ́ ń jíjẹ mọ́ mo wà ń bẹ̀ ṣùgbọ́n àdúà yẹn gangan àti ìdánilẹ́kọ̀ọ́ yẹn òun ló ṣe pàtàkì sẹ́mi jù mo gbàdúà lórúkọ jésù iṣẹ́ olúwa lọ́wọ́ rẹ kò ní bàjẹ́ àánú olúwa lọ́wọ́ rẹ yóò gbé ọ dìde ìrànlọ́wọ́ olúwa lọ́wọ́ rẹ yóò ràn ọ lọ́wọ́ ẹ wò sà àárọ̀ Monday ni o aago méje àwọn kan ti máa dé látàgílẹ̀ ọjọ́ Sunday a parí rẹ̀ ní nǹkan bí aago méjìlá ní ọjọ́ Monday yẹn gbogbo èèyàn ẹ̀kọ́ ni o àwọn dókítà ó tún wábẹ̀ tí wọ́n ó ṣe test fún wa lọ́fẹ̀ẹ́ lórúkọ jésù mo gbàdúrà ìrí ò máa tẹ̀lé ọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa fi torí òkè inú mọ́ wọ̀ wà ẹ̀yin ẹ̀sà tíráìkẹ́ dé ìwòròdù nìbàdàn láti ìwòròdù ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹniwu ẹ̀ tẹ́ ẹ bá wà yẹn ká sọ pé ń lọ sí Oyedeji kẹ́ ẹ wá sọ̀kalẹ̀ ní apá tẹ́ẹ̀rẹ́ orí òkè inú mọ́ wọ̀ lẹ ti dé yẹn ní apá tẹ́ẹ̀rẹ́ mo gbàdúrà ibi ò ní bá ọ ìwọ mò ń bá wí o ibi ò ní bá ọmọ rẹ àánú olúwa yóò jáde sí ọ ìrànlọ́wọ́ olúwa yóò jáde sí ọ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀rí o iná ògo tí mò ń wò yìí ayé ò ní pa bẹ́ẹ̀ ló máa rí ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó ń bẹ ní ìlú Èkó mo máa wà ní ìlú Èkó ní chọ́ọ̀chì wa tó wà ní gbàgà mo máa wá ṣe ìṣòro first Friday ó dàbí pé on the 7th/8th nìyẹn gbogbo ìlú Èkó yẹn ẹ máa pàdé mi níbẹ̀ lágbára ọlọ́run ibi ò ní bá wa àánú ó sọ̀rọ̀ lórí wa ẹnì kan sọ pé òun mọ bẹ̀ náà rárá tó o bá ti dé Ìgòròdú wọ mọ́tò tó ń lọ sẹ́lẹ̀pẹ̀ sọ̀kalẹ̀ ní gbàgà bus stop mọ́tò débẹ̀ kó o sọ pé ó ń lọ sí AK-47 street ibẹ̀ ló dé yẹn lórúkọ Jésù búburú ò ní ṣẹlẹ̀ sí ọ ìwọ o rí tí ẹ ṣe láyé ayé ò ní parapọ̀ rẹ iná rẹ ó máa jò iná ògo rẹ ó máa jò mo ń sọ látànà nípa nǹkan 14 tí máa ń tilẹ̀kùn máa ń yàn ilẹ̀kùn ò ní tì mọ́ wọ ilẹ̀kùn ò ní tì mọ́ máa rẹ lórúkọ olúwa ilẹ̀kùn ò ní tì mọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agogo 3:00 lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo 3:00 lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo 3:00 sí agogo 5:00 ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok.
lori YouTube ati lori Instagram ni Baba Adura AK47 Prayer Mountain. E jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anointi ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anointi ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin. Number 1 lana mo so number 1 mo de salaye die lana gogo awon erin agote mi na rin ko to di wi pe mo ese wa mana nitori pe mi na fori jagbo mo fori jaju ki oba awon oba o to wa fi ona na mi elomi nsise pastor to ye pe pastor kolona re olohun pe sugbon on ti kara re wi bi awon pastor sa ni dede ona sa la fun won emi na ma ko da mewa mo fe di da mewa o de bere lowo ori pe sa pe o sise yen pastor kan be ni sango on be ni street keji ni odo wa ajo man se kam meeting olohun wa so fun pe ko man ti mo wa si bi ba gbogbo awon pastor to wa nbe le oluwa ni mi pe o ka fe ma ko da mewa ni ah mo wa ni kidi kizi oluwa ni pe ko so fun ma ni pastor won ma npe ni pastor photo lodun yen lohun mo ni pastor oluwa ma so pe won pe yin o ni eda kejo nbo lo pe yin o ni nbo lo pe ni oluwa lodo mo mo pe yin pe o fa mo nbo pe ke mo sise yan mo pe ke lo mo ju to se photo yin ipo oluwa o ko church ra jaji si waju ile re bo oluwa o

0: Ẹnìjà Akẹ́dẹ̀mì. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ́mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Your table.
6: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
5: Something big, just like that.
6: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
5: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
7: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my Indomie Moments.

bọ́sọ̀pì pẹ̀lú òwò pẹ̀lú ìfàmì rúyìn ọ̀tún bàbá ṣe bí ọba ó máa ní agbára sá 24 hours marathon prayer ẹtúyáyá máa bọ̀ fún tìparí oṣù kejì july ọdún yìí kájọ gbàdúrà gbàrí sí ayọ̀ kankan kété tá a bá ti wọnú àdúrà látàpẹ̀ mọ́jú ọjọ́ friday july 31st ó dàgọ́ mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì sátidé ká tó parí ìrì 9.0 nà kò ní ẹ̀ wá kí ìrì mẹ́sàn sẹ́lẹ̀ orí rẹ̀ ìrì owó ìrì ìtura ìrì ọmọ ìrì kísàwọ̀ lóyìnbó ìrì ọrọ̀ ìrì ìsọdi nílá ìrì ìgbéga ìrì láti gbàgbé ìgbélú ìrì láti dé ipò tó fẹ́ kó máa ní testimony tó kọjá bẹ́ẹ̀ ìfàmì orúrú yàn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé onípòjòpò káàkiri àgbáyé ìṣẹ́ mínísítà post dr smo mustapha jb àti màmá prophetess liz mustapha bàbá àti màmá ṣebí ọba lólùbàlejò tó bá lè wá ti parí oṣù keje yìí ìrì ìtura máa

0: lorukọ Jesu eni to da ye ati orun en to ni ase lowo mo so tele saye re wa dite laye in the name of Jesus
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: oruko mi oyi pada apostle ati woli Mustafa Solomon lati Josira Kagode Church land of reality toluja wa ni Baremo Idobi airport area ni ilu Ibadan mo gbadua aye ma dide
1: amen
0: mo laye ra dide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ya ko wa lokan e tini lemi pe ti osu ba ti pari a pade lu fun ape e gbo mi sa ase olowa ti agbara re o wa loroke yen ile ti awon angeli ti re ti awon angeli la koja lo tun ma gbo pa awon e wa la won buye pe ebe si ile awon ta won ko awon de pari e wala wala si ile anu awon gbadua won de mu eri won wa awon ile kan be ile ase ni be gege nipa ta ba lo Jerusalem o ni ase kan ta won wa lo be gbo e ta ba da po mo wa e get ready ma pe number jade loruko Jesus o Maria anugba awara anugba awara anugba awara golo awara anugba awara golo awara anugba awara golo awara anugba awara golo gba mi sa ojo mejo ni pade lai ma waye mo ti so fun o pe a ma fun o ni ororo isegun get ready iwa ti le re e je jo pade nbe mo mo pe owo olorun o ma be owo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: mo so fun pe lagbara olorun loni ma wa ni badagri lagbara olorun e gbo mi sa mo gbo eyan omo olorun te wa ni badagri e get ready o ma so address wa ona meteta that is a pade mo ti load oro seyin ta ma fun eyin omo olorun to yo gboro ni testimony loruko Jesus wa ni eri la
1: amen
0: oni wa leri la
1: amen
0: in the name of Jesus
1: amen
0: akan si adura wa ni Sunday ma salaye lola loruko Jesus wa rogo re lo
1: amen
0: so pe ma ri ogolo
1: ma ri ogolo
0: pe ma ri ogolo
1: ma ri ogolo
0: in the name of Jesus
1: amen
0: aye ma dide
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesus oluwa wa
1: amen
0: so pe ma dide
1: ma dide
0: so pe ma jeyan
1: ma jeyan
0: so pe ma dide
1: ma dide
0: in the name of Jesus
1: amen
0: now iran awon to ma dide re awon ti o si ni igbekun awon ti aye ori de awon to ni ominira awon to ni iran awon to ni akosile awon to ti gbo nipa so tele won awon to sa ere ti won de wa nu olorun won mo ni aseyori pupo sugbon to ba wa nu ide oba ati e niran oba n to wo ko je oba gbo oluwa gan to ba ti bo kuro nu igbekun ko si to le tele ogun respect an ti o sugbon nigba ogun yen ba se igba en ogun ba jade wa mo so tele mo ran ore jade bi ina loruko Jesu ti na sati ah igbogun awon agba o ya wole
1: amen
0: in the name of Jesus
1: amen
0: abako so pe ah o ni ana ti olorun be lori nko olorun fo oro yan mi pe eni ami oro olorun lo mo ni fine mo ni what of ogun leti o ti se ogun yen lati se o ni ba olotun ba se mo ni ororo ma ran oro lowo ni iwo na wa ti program ka jo gbadura o wa lara awon ta jo wa ti program ni last month ninu fo apere o gba oro yen ase olorun ni sugbon leyin igba to lo ororo eri nla sele gbo mi sa irin lo mo pon irin anilu ara wa a le daduro so gbo sa ipade nla to ma waye ni September o ma ni agbara mo ma yanana e bi ipade yen so waye iko olorun ta jo pade ni ipade yen mesan ni won be ni ninu osu kesan àwọn ìránṣẹ́ ọlọ́run tá a fẹ́ jọ gbàdúrà ìpàdé oṣù kẹsàn-án náà máa ní agbára sa kárámínà múramánáyé káàbà gbogbo ẹ tẹ́ ń bẹnu ìgbèkùn á tú ọ sílẹ̀ odidi orílẹ̀-èdè wọn máa ń wà ní ìgbèkùn gbà mí odidi orílẹ̀-èdè ẹ gbọ́ mi sà ìwé exodus yẹn ní orí kejìlá ẹ bá mi kọ́ lọ́ka ẹsẹ̀ kọkànlélẹ́ ogójì àti ìkejìlélẹ́ ogójì verse 41 and verse 2 kílówí.
2: Ó sì ṣe ní òpin ríwọ́ ọdún ó lé ọgbọ̀n.
0: Yes.
2: Àní ní ọjọ́ náà gan.
0: Ni
2: ó sì ṣe bí gbogbo ogun olúwa jáde kúrò ní ilẹ̀ Íjíbítì.
0: Gbogbo ogun olúwa pátápátá wọ́n jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Odidi orílẹ̀-èdè kan wọ́n wà lábẹ́ ìṣèrú orílẹ̀-èdè kan ènìyàn kan lè wà lábẹ́ ìṣèrú àti ìdè ènìyàn kan ènìyàn ọgọ́rùn wọ́n lè wà lábẹ́ ìdè àti ìṣèrú ènìyàn kan gbogbo ẹ̀yin tẹ́ ń bẹnu ìdè àti ọ̀ṣẹ́lẹ̀.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Yes.
2: Òru tí ó yẹ kí a kíyèsí gidigidi ni tí olúwa ní mímú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Èyí ni òru náà òru àkíyèsí fún olúwa ni àti ìrandíran gbogbo àwọn ọmọ Ísírẹ́lì.
0: Ẹ gbọ́ mi sà òru Friday tó ń bọ̀ ó máa ní agbára sà òru àfiyèsí ni òru tó ní agbára ọgọ́rọ̀ ènìyàn ni ó kúrò ní ìgbẹ̀kùn tí wọ́n wà. Torí pé àwọn angẹ́lì ọlọ́run wọ́n máa ń dìgbà sọ̀kalẹ̀ lórúkọ Jésù mọ́ gbàdúrà ìgbẹ̀kùn àwọn àgbánú ayé rẹ̀ ó yá já. In the name of Jesus. Mo ní kó já. Báwo lè mọ̀ pé òróró nílò òróró pé ọkùnrin kan ní Pétérù ó dídí àpọ́sẹ́lì ni nínú ìwé sí àpọ́sẹ́lì orí kejìlá ẹ̀kan ká ẹsẹ̀ karùn-ún ìkẹfà ìkeje. Yes, kí ló wí?
2: Nítorí náà wọ́n pa pẹ́tẹ́rù mọ́ nínú túbú.
0: Wọ́n pa pẹ́tẹ́rù mọ́ nínú túbú nígbà tí gbọ́ ìkìlọ̀. Yes.
2: Ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún.
0: Òróró nílò òróró pẹ́tẹ́rù lè dá sí mọ́. Ó ti wà ní ìgbèkùn ó ti wà ní ìtìmọ́lẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ sọ́wọ́ àwọn àgbà ó nílò ènìyàn gbà náà ó nílò ìrànlọ́wọ́ òróró rẹ̀ nílò òróró kan. Yes.
2: Nígbà tí Ẹ́rọ́dù ìbá sì mú jáde.
0: Oh yes.
2: Ní òru náà. Pétérù sùn ní àárín àwọn ọmọ ogun méjì.
0: Yes.
2: A fi ẹ̀wọ̀n méjì dé. Ẹ̀ṣọ́ sì wà ní ẹnu ọ̀nà.
0: Oh yes.
2: Wọ́n ń sọ túbú náà. Sì wò. Angẹ́lì Olúwa dúró tì í. Ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú.
0: Oh yes.
2: Nígbà tí ó sì lu Pétérù pẹ́pẹ́ ní ẹ̀gbẹ́. Ó jí. Ó ní dìde kankan.
0: Yes.
2: Ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀.
0: Dìde dúró. Náwó ẹ méjèèjì sọ pé olúwo nínú ìgbèkùn àwọn àgbà
1: ẹ

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kí ló dé sí láńlọ́ọ̀nù Indomie ṣe wá kún orí tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun-yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wow, mommy, today's golden morning is milky.
3: Mine too.
4: Mother of the year, well done. But please, let's be managing the milk small, small now.
5: It's so meal. This is golden morn 3-in-1. It comes with milk already inside.
6: Milk already inside? Since when?
7: Get golden morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morn. Make every day golden.
8: No,

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
6: Akọ̀yàwó, dé ìyàwó ẹ mọ́ra.
5: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
5: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹnilé ìtajà tó súnmọ́ ẹ.
7: Hello.
8: Hello, Johnny. How you doing now? I just say you dey avoid am for jiggy-jiggy. What happened? Una get issue?
7: Oga counselor. No be quarrel matter. Na because Amy and I dey plan better life together. I want make all our pikin wey we born, make them get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make you no go lead to football team.
8: That one a small thing now. Una fit enjoy yourself wella once you don't do family planning.
9: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.

0: This BB Naija Season 11, everything burns brighter. Only the biggest moves tip the scale, because nothing is given, but everything is for the taking. When the world watches, will you be outshined, or will you step up and take the spotlight? Big Brother Naija Season 11 starts Sunday, July 26th. Showing 24/7 on DSTV Channel 198 and GoTV Channel 49. Headline sponsor, Bet Power.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
4: Òróró ìsebẹ̀ ni mo fẹ́ra jàre.
3: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
4: Owó rẹ̀ kò wọ́n rárá.
3: Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé
3: rántí pé ìfà máa fani lákòóyá o.
4: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
4: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Kilowatts of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Splash 105.5 FM.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exel Privacity presents the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%. And they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Flash FM 105.5.

0: bẹ̀rẹ̀. A ti bẹ̀rẹ̀ ètò. A ti bẹ̀rẹ̀.
1: A ti bẹ̀rẹ̀ ètò. A ti bẹ̀rẹ̀ ètò.
0: A ti bẹ̀rẹ̀.
1: A ti bẹ̀rẹ̀ ètò.
0: A ti bẹ̀rẹ̀. Ròyìn
1: dé bẹ̀rẹ̀ ètò. A ti bẹ̀rẹ̀.
0: Ijó yìí náà sáni nǹkan.
1: Ìwọ mo fi jọ. Ajé ń gbọ́.
0: Kòkòrò ló lè jó jù mí èmi ọmọ àríjọ ṣe bí ọba ni. Ìran kòkòrò lónìí kábojó kòró kòró ọmọ àríjọ ṣe bí ọba ni.
1: Wà á gẹ̀
0: ọ́
1: gẹ̀ ọ́ gẹ̀
0: ọ́. Ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ ètò. A jẹ́ pé a tún yọ bí ọjọ́ lọ́tún lọ́tún ní ṣàwo wọn lóde tọ̀yọ́ lé. Arìn tìbà tìbà ìbàbá yìí iná ni eégún kọ́kọ́ ṣe tí ó fi wárí lóde tìbàdàn. Àwa náà la tún dé tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ bí ẹni kí wọ́n ló gbo mọ̀ṣọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: A dé tológun tológun bí ẹni kí wọ́n lókè ògùn. Àwa náà ni aláràǹbarà rà bí ẹni pé bàràpá ìbàràpá méjèèje Ọlọ́run ọba òní yọ bàjẹ́ ilé yìí. Ìdùn àbí ọ̀dàn
1: ọlọ́dàn
0: ó ṣeéṣe àbí ò ṣeéṣe.
1: Ọ̀ṣeéṣe.
0: Àṣeríire àbá àṣeríire.
1: Àṣeríire
0: o. Gbogbo wa náà la máa ṣeríire àtàrí lólóríire kí ti yóò dìde kí tàwa náà ó dèrè láyé ewé rere kí wọ́n gbére wá pàdé gbogbo ọmọ olóríire tirẹ̀ tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ tirẹ̀ kò nílé rẹ̀ fún wa kájọ máa rèrè mèrè náà ni. Ẹ bá rí ká jímọ̀ níbi ìyòwò tẹ ti ń gbọ́ wa. Ọ̀wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ ó pìrọ̀rọ̀ bí ẹni ó sùn.
1: Ẹni ó bá sùn ni ẹjẹ́ mọ́ jẹ́ pìrọ̀rọ̀.
0: Ọmọ tí àjànà orò.
1: Àjànà orò ni.
0: Alágbẹ̀dẹ èdè náà ni ilé tọ́ba mi kọ́ tí ò ṣe é fọ̀ tẹ̀tù. Ṣé dáadáa lẹ wà níbẹ̀ yẹn dáadáa làwa wà. Etí wa gbọ́re kílẹ̀ òní ó tó ṣú. Ẹ̀yin èèyàn wa tí ara yín ṣe bákan bákan ọwọ́ ọlọ́run abàlẹ̀ yín. Ara yín á wá ya gágá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ lóde ìnáwó. Mídò mídò mo sẹ̀ngẹ̀rẹ̀ sórí ètò. Lẹ́yìn tí àwọn kan ti lọ sórí ewé tí wọ́n ti padà dé. Wọ́n wá ń bá mi ṣe làkáádí. Ìpé ẹ̀mí ló ni mo pé àwọn.
1: Kẹ́ngẹ́.
0: Mo ní ìwọ tó ṣe pé Facebook nílé rẹ.
1: Tẹ̀gbọ́rọ̀. Ó di 2 àbí.
0: Fídíò lọ́tún.
1: Ó di 1.
0: Fídíò ló sì.
1: 2.
0: Káńtọ́ wáyé wá kàjáre ìwọ ẹlọ́kàn.
1: Ara kan ṣoṣo òun náà sì ni. Ọjẹ́ ìní ọjẹ́ méjì ṣé ń bá mi kẹ́ ẹ̀yìn tẹ̀ ń mú goli. Ẹ̀yìn tẹ̀ ń bá wa kàkí nìyẹn.
0: Ṣé goli ló mú ní
1: àbígbò?
0: Ó mú goli
1: àbígbò. Ṣé ẹ ti mú? Ẹ máa kà ó de ní ó de jà bẹ́ẹ̀ kọ.
0: Káńtọ́ wáyé wá kà.
1: Bẹ́ẹ̀ ó máa ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ọ̀dà náà jẹ́ kẹ́mi náà ṣe bẹ́ẹ̀ ká gbé ṣúrọ̀ wọlé torí pé àbáṣúrọ̀ lẹ́nu àwọn kan ni o. Ṣúrọ̀ yẹn tá a bá lẹ́nu wọn bí wọ́n ṣe fàdó nígbà náà lọ́hùn-ún tó wá lọ jìnnàjìnnà tèfé ọ lọ fà ní jẹ́bẹ̀. Èyí ń kọ́ ó jẹ́ kó wà wá náà pé iṣẹ́ tó dáa kò ní ṣe eléyìí bá a bá fi wọ ọmọlúàbí kan. Ẹ gbọ́ a máa buyè láwùjọ bẹ́ẹ̀ ni a máa mú kọjọ iwájú kó túbọ̀ ta sọ́sàn. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìgbaniyànjú pé káyín náà tẹra mí ìtẹ̀yàn láàyò ń bẹ̀hùn. Láfi ń kí yín pé ẹ kú ojúmọ́ tó mọ rèkété. Láti ìkànnì ti ọmọlúàbí ìkànnì tó ń gbòǹ sátẹ́gùn láti inú ààfin funfun Báláwú. Àdúgbò Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn náà ni a ti ń kí yín. Ẹ̀yin ti wà ní àtayélujára ní àgbáyé. Ṣé kó dúró sókè? Ó wálẹ̀ tí ẹ ní jábọ́. Òun náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ẹ̀rọ ìléwọ́ yín lórí rédíò yín. Ẹ̀yin náà lọ sí àtayélujára ní ojú òpó Facebook. Ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín ẹ̀tọ́ yín ni ẹ jó dé àrọ́wọ́ tó wa. Ẹ wá máa pín mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni yóò dá fún wa láṣẹ lọ́wọ́ Elédùà. Tọ́lá ní Aládélájà lorúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ̀tàn sọ̀tàn gbùráyé. Àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ̀.
0: Ọmọlúàbí tí kìí bínú rárá.
1: Ọlọ́run gbọ́.
0: Kò mú òkun ti fún tẹ̀dọ́ ìròyìn láti kàní ọmọlúàbí. The Integrity Station Splash 105.5 FM ilé funfun Báláwú Fẹ́lẹ́lẹ̀ la ti ń kàn sí yín níbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ìwé ìròyìn The Punch fún ti ọjọ́ òní ti se ojo 24 osu keje 2026 akole kan gadagba ti mo ri ina leleyi o wi pe awon kan pariwo agba ko ri be ko se be agba se la awon kan ba n jade ni kokan nile asofin apapo nigbati oro aba ofin idasile ile ise olopa ipinle ti won jiroro lowo sugbon sibe sibe na o papa ri bi won se fe won papa fowo si nigbati won kara won ni eni eji eta erin arun eva won ri wipe awon to fowo si pe eje a fowo si idasile ile ise olopa aba ofin ti won fowo si o papa yamongere
1: adupe
0: the punch lo gbe laaro tuni ti fun tedoro yin ni splash la wa ni badon
1: o da lopodo temi e je ka gbera tan ka lo sinu isele onikupa ni kan ta ko le gbagbe won ni egbo bayi bi awon afrasi meta kan o ti won lowo ninu ijinigbe eleyi to waye nijoba ibile orire ni ipele oyo won ni ati gba idajo bayi o won ma lo tara so se ewon gbere ewe royin the nation lo gbe oju wi akoko o niyan ohun lo wa supa ile ise aro orilede nigeria ni oloye olusegun obasanjo ni eh won ni agbe aro ohun kale gba ororo igba keji are nigba kan ri atiku abubakar ki lo fa sababi kini to ba de gan se fo te royin ni egbo laaro oni
0: mo ti fo fere mo ti lo sinu ewe royin the vanguard fun ti ojo oni nibi ti mo ti re ko mu okun iroyin kan to lo bayi wi pe egbe ajomo leyin Christi kan nile Nigeria ta mo si Pentecostal Fellowship of Nigeria ti won tun ge kuro si PFN won ni egbe ti tako erongba re Bola Ahmed Tinubu lati fi muslimi miran se igba keji ti won jo DJ du ipo are lodun 2027 won ni o se ni lati ri be nigbati eni to fe gbe apoti ibo are to je muslimi to tun wa je wi pe eni ti o se igba keji ti won ba wole ohun na tun wa je muslimi oni eleyi o se afihan bi awon omo Nigeria se po to si je pe elesin oniruuru lo wa nibe awon o faramo
1: o da je kemi na gbe yin lo taratara sori oro kan eleyi to di atejade nitori wi pe egbe oselo ti APC ninu bodija iso pako ni bodija lu ibadan won yan jade bombo be ni won jeje atileyin won eyan fun honorable remi oseni pe egbo baba ku irawo kan loju orun o ti honorable remi oseni o n la won se tan lati ma se ke lo fa sababi oro o ta lo luro un ko so loruko agbarujopo am egbe osoro ti APC to wa ninu isopako ni bodija ni lu ibadan se fo tedoro yin ni egbo laaro oni
0: ninu we royin vanguard fun ti ojo oni e ma gbo ko mo okun ti mo ri nibe won ni isekupa ni awon omo leyin Christi lokunrin lobirin ko ye ko ri be ni Nigeria o won ni kilo de se won bi sorin meja ni ti ile Nigeria ti won wa nlo si ilu oyinbo lati lo re gbese fun awon abaye agbagba to le gbani laya laiwa gba awon abaye agbagba ti ma gbe leyin eni tenu won dun lori eto abo le Nigeria bi igba pe won fi pamo pe awon mo leyin Christian kusa so ye ko ri be egbo ekunrere iroyin yen laipe yi ta ba ti bere si ni da seria fun ti fun tedo iroyin splash 105.5 fm ile funfun bala o felele nibadan e se ti en tele wa ati gburo owo yin lori ikanni gbogbo agbaye ibanidore facebook tiktok tiki gbogbo yin le n tele wa mido talani eyin te wa ni beyan e ku ikale
1: o sere mo de ngba ti be ni e kalako bere
0: e ma ba wa kan lo ye no ko ni creativity kini yo ba creativity
1: a ja ko ewo e je ke mi o gbe yin lo si apa ibomi laaro yi e o fe sere pa ni
0: e gbo ati nu dani
1: e ni ba sere pa kankan laaro yi ise ni a fe se bayi o da je ka lo si apa arewa tela orun le Nigeria won ni e je ma pe isowo soselu won be un awon kan bo tabombo won ni odi kuku laja eyin o fun sa elekeji are Bola Ahmed Tinubu won ni sugbo sa o agbarijope egbe awon agba sese ti won sise lawon ile eka ile ise alada sile to je alada ni kaluku won na bo tabombo be ni won fi erongba won pe eh egbo afikun eleyi to wo owo ta mo yo sere mi pamo gege bi ilana owo so kale laye owo ifeyinti won ni o ti wa poju ke wa ni gbolohun to bo sita bombo lati akata won obasanjo na na ka ko ye ko ri be si osoba tori pe awon esun kan ti fe nka atiku ayo nipo nebo ni oro hun ba de gan se fu tedoro yin ni egbo laaro oni
0: ajo moleyin christi gege bo se wa ninu iwe iroyin guardian fun ti ojo oni ojo jima ina la gbo wi pe won ti mu erongba kan wa o won ni awon oni fe si ofin kan to nrugbo bo wi pe ki awon omo leyin christi kan ma se iwaasu mo ninu moto lasiko ti moto to ba wa ni opopona wi pe ki lo buru ninu e awon faramo wa jokan won ni awon faramo rara pe kaluku lo ni ominira esin ton ba de wa nse iwaasu ninu oko bosi olohun obinu si nbo ni wahala eleyin wa na ko je bo ti je o eyin na wa we iroyin the guardian o wa ni be ko mu okunrin asin pada bo lori e
1: o da je kemi o gbe wa lo taratara silu ti abuja ori tabili are orilede ji Bola Ahmed Tinubu ara si sakoto oro bo ta pelu ilana afikun awon owo ile ise omogun orilede Nigeria be ni awon osise nko aye ma wole keti katabo ilede Nigeria ko le ba tubo duro re egbo afikun o ti gori awon osise leka ile ise omogun le ye pelu ilana egberun meji din ni ogbon sugbon sa won ni bi abani pe ka tun wo wa awon oro mi tun be nle le ita je wi pe wa mako won lo na gbori wa le si pele ati sokoto awon ilana ise akose opopona nkan oni bilionu to de pesepese ni 12 bilionu le Nigeria sugbon sa bi abawa ni ka wale ka wa yanju e en yo mi do mi do wo mi o di melo se nka o di wa won abi tu wo lati wa
0: eh oro wo lati en so ni isin
1: ah iro
0: tori bi o ba so wo ko se
1: eh a gbowo o ti gba eni
0: ore eh yo si odo Desmond to the G ade pani yen mana ko cha palaroba abracadabra bobo yi wa pa
1: ma so ju saju bi o
0: ti ba jobirin ma fe opa
1: ah o gbagba ni o pin won yen o gbagba
2: Eku le o. Ah, ebi n pa ka si nkan si mi la.
3: E ka bo iya mi. Ki le wa je bayi o?
2: Ah, iwa na, mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyemeye. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
3: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
4: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
2: O se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
3: Iya to ya yi to si mo tojo omo ni.
4: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: society.
1: Bàbá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbà owó bọ̀ tó sì ń fi bẹ̀rù ọlọ́run pẹ̀lú òtítọ́ darí ẹgbẹ́ wọn. Iṣẹ́ Olúwa Multi-purpose Cooperative Investment and Credit Society ni mò ń pe rí o. Wọ́n bá ní fowó ẹni pamọ́ yáni lówó bẹ́ẹ̀ bá fẹ́ yàwó ìlọ́po owó méjì tẹ̀ fi pamọ́ ni wọ́n yà yín o. Láìsí interest kankan, ìwọ náà tètè tara ṣàṣà kó wá darapọ̀. First AGM àti third anniversary wọn lọ ṣe papọ̀ ní Saturday 25th July 2026 bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ ibi tí lọ́lá ti lù tí gbogbo kan sí. Pápá ìṣeré abapánukọ ọlọ́pàá Ìbàdàn ni ó ti wáyé o. Àwọn ọ̀tọ̀kùnrin ìlú lóríṣiríṣi ni ó wà ńkàlẹ̀. President ẹgbẹ́ Comrade Safi Ọpẹyẹmí Wàsíù Ajíṣafẹ́, Mrs. Ojori Motunrayo General Secretary 1, Adékúnlé Lawal General Coordinator, Matron Erelu Beauty Bukola Olúfẹ́mi, Patron Ọládọ̀tun Yinka Okuro Tifa, Royal Father of the Day His Royal Majesty Ọba Ebel Olúfẹ́mi Oyèkan, Elépè of Ìṣẹ̀kẹ̀ Kingdom, Ṣọlọ́fàmù ìwọ ológo dídán ni ó forígbé wà débẹ̀. Iṣẹ́ Olúwa kò ní bàjẹ́ o.
2: And the taste is yucky.
3: Come on, take. It will help you get better.
4: Hey, yeah. Mommy and daughter still struggling over this medicine palaver.
3: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
4: Awful taste? Have you tried Moxie?
3: Moxie? What's that?
4: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
2: This tastes great. I love it. More, please.
3: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go sneaking back for more, okay?
4: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
5: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups, available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
6: So, ẹ bá wa ara ohun tí à ń ta o, tí ẹ bá ń gbọ́ ìròyìn wa náà, tí ẹ bá ní ìkéde pàtàkì kan, ó yẹ kẹ́ ẹ lè yọjú sí wa, ó ti yé yín jù bẹ́yẹn lọ. Ìjókòó ilé aṣòfin àpapọ̀ kejì lórílẹ̀-èdè Nàìjíríà ta mọ̀ sí House of Rep. Iná la gbọ́ wípé wọ́n fọwọ́ sí abala àtúnṣe ráńpẹ́ kan o. Nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé nígbà tí wọ́n gba ọ̀rọ̀ náà bí ẹni gbagbá ọtí wọ́n pàpà fọwọ́ sí ni o. Ohun tí à ń sọ tí àtúnṣe yìí ṣe ní láti fi wáyé náà ni pé kí àwọn ọmọlé aṣòfin àpapọ̀ kan lè ba ráàyè fọwọ́ sí àbá òfin ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ti ẹ̀tọ́ ààyè kan tí àwọn kan tó jẹ́ aṣòfin bínú jáde kúrò nílé aṣòfin, ṣùgbọ́n nígbà tó yá wọ́n pẹ̀tù sáwọ̀ kálukú wọn tún padà sí inú gbọ̀ngàn tí wọ́n ti máa ń jíròrò bíi ti tẹ́lẹ̀. Ó sì ṣe pàtàkì o pé kí àtúnṣe ráńpẹ́ kó wà lórí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà Constitution, kó ti ẹ̀tọ́ di pé wọ́n lè fọwọ́ sí àbá òfin èyí tí ó lu ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lóǹtẹ̀ ló fi pọn dandan. Lásìkò tí eléyìí ń lọ lọ́wọ́, ó dàbí ẹni pé èdè kò fẹ́ yédè dáadáa, ṣùgbọ́n ọpẹ́ ni Fọlọ́run wípé ohun gbogbo di pẹ̀lẹ́kùtù nígbà tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàǹpa à ń kúrò pẹ̀lẹ́ yanjú ọ̀rọ̀ náà. Àbá òfin tí a sọ yìí ló dá lórí àti ṣe àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó ti wà tẹ́lẹ̀ láti bá fààyè lẹ̀ fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. Torí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ṣe gbóná janjan bí àdìrò. Òfin tá a wí ọ̀hún, iná la gbọ́ wípé ìjókòó-ilé aṣòfin àpapọ̀ yóò ta látakò lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, láti bá a fọwọ́ sí nígbà tó bá yá. Bẹ́ẹ̀ náà bákan náà ni irú àbá yìí yóò tún jẹ́ kí ìfẹsẹ̀múlẹ̀ ó dé bá ètò ààbò ní gbogbo ẹlẹ́kùnjẹkùn tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ní ìtẹ̀síwájú, ìjókòó-ilé aṣòfin àgbà tá a mọ̀ sí Sẹ́nẹ̀tì wọ́n ti wá fọwọ́ sí o wípé ní gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí gbogbo wọn jẹ́ 36 ti ń bẹ ní Nàìjíríà ni wọ́n ní láti gbáradì lati ri wi pe gbogbo igbese ta won ba ngbe la won na gbodo ma tele idasile ile ise olopa ipinle state police o ti fidi mule na ni ni ikade tori mo ri pe tola ni ara re ti n wa gale gale tori pe tori iroyin ni olohun fi da wa saye ti won fi bi lati odo mama baba e nigbati won wa se agbeyewo oro na ibimo te koto ile asofin pelu atileyin igbakeji adari ile ati alaga ibimo te koto lori oro yi Benjamin Kalu won wa se apejuwe erongba rere ti won ni lokan ti won fe se aseyori le lori gege bi nkan ti yo mu ayipada rere ba atunse iwe ofin orilede Nigeria sibe na nigbati okan role Are Bola Ahmed Tinubu ni gbogbo eyan patewo fun nitori wipe o ni erongba rere lokan lati le je ki igbesumo mi ijinigbe ipani ni pakupa ko le ba dopin jake jado origun mererin orilede Nigeria ti fun te doro ini tola ni lokan bayi
0: oda e ma lo si ate rijara ni agbaye ojopo Facebook e lo se awari e ni tona Splash FM 105.5 Ibadan e like e love e share comment yin e je ki o ma gbera e ma ba wa pin mewa mewa e ni kokan ni wa yo da e je kemi ogbe yin lo sunu igbejo kan to ni nse pelu awon olojejo meta kan e ta won na ko ipa ipa buru ni o ti won so pa npapo lati re daju pe won ji awon ogowere ati awon oluko awon akeko nu lejoba ebile orire nipinle oyo gbe ninu gbolohun egbejo won o eleyi to se be gore tabile ile ejo ti joba apapo le yi to sengere solulu le yi Abuja won ni bi meji meta lara won na ni won je omo bibi eyun ti ilu sileja ni ipinle ti Niger nigba won o tese owo iwaju won ni ere ni akoko eyun Abdul Razak eyan Omar eni ti omo daradara gege bi Abu Khalifa woni eni keji re o Yenusa funra re Musa eni ti won mo se Yenusa e Musa woni o to sibe eni keta won eyan Sami Sunny woni o funra re won mo se Abu Etesa e jambo road duro woni meteta na ni duro waru waru ni waju adajo Salim Ibrahim Sele ejo giga ijoba papo le so wa ni Abuja le to si ka esun mewa oto si won lorun esun mewa ewo ohun e ti afi nkan won o won lo ni se pelu ijinigbe igbesumo mi ke koja ebamu ati ilana si ofin le Nigeria to la kale nipa eto abo ile wa le lo si agbegbe le ti won ko ni on ko nse nibe nipa to wewe wa odaran deda ho ho sile ni agbegbe ti alaafia to se be se o ti njoba nigbati won se afikun atotonu na ewe ipejo eti adajo to ro mo lati gbo ijo ati mu idajo won bota won ni o na ni o nkara re oje fhc/abi/cr/412/2026 nigbati adajo en to te waju denu atotonu re o ve pe baba ni ka wo wa esun mewo oto eyi to gbe won wa siwaju ile ejo na ona lo ni se o nipa bi an ti ko ipa ibi kan nebe ejinigbe awon akeko ati awon oluko meta kan leyi to si je pe bi abanika wo awon oluko meji won dagbe faye meji mi won be laye won ni baba ran tita abagbagbe aran ti pe Michael Oyedokun ati John Olaleye awon mejeji won gbe mi won kọlọrun ko jọwọ ki o ba ni ro ebi awon mejeji loju ni
6: amen
0: nigbati idajo ohun eleyi ti won te siwaju ni pe irufe isele be e je mo pe won o le lo be ko wa be ko lo be afi ki won la tara soshe o se budo eto ni sona esan mewa ba ti so fun yin ohun ni afi kan won e gbo adajo fi otele ki won mo lo tara soshe ni o di e won gbere je odun melo ni won lo oṣu melo ni won lo ose melo ni won lo iseju tabi aya melo ni won lo on ni o on lo gbode ba won torí pé ẹ̀wọ̀n gbére òun náà ni adájọ́ lọ fi òtẹ́lẹ̀ fún wọn ní kété táwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà dáhùn adájọ́ bèrè pé ẹ jẹ̀bi tàbí ẹ kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn yín yáyà làwọn náà sọ̀rọ̀ wájú adájọ́ pé àwọn jẹ̀bi kọlọ́run ọba kí ó ṣàánú fún wa nílẹ̀ yìí.
6: gẹ́gẹ́ bí a ṣe ń ṣe kòkò kẹ̀kẹ́ kòkò ìmúrasílẹ̀ fún ìbò gbogbogbò ọdún 2027 èyí ò ní ọdún tó ń bọ̀ yìí àjọ ọmọlẹ́yìn kristi kan tí a mọ̀ sí pentecostal fellowship of nigeria tí wọ́n ń gé kúrú sí pfn iná ló ti kéde fáyé gbọ́ wípé àwọn ò fara mọ́ èrò àti àròbájọ mùsùlùmí fún ẹni tí ó fẹ́ díje dupò ààrẹ àti igbákejì rẹ̀ nínú ìbò gbogbogbò ọdún 2027 léyìí tó ń tọ́ka sí ààrẹ bọ́lá ahmed tinubu àti ẹni tí ó fẹ́ fi ṣe igbákejì rẹ̀ lẹ́ẹ̀kan sí kashim shettima wọ́n ní láwùjọ orílẹ̀-èdè nàìjíríà tó gbòòrò tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ onírúurú àwọn ẹlẹ́sìn ló wà níbẹ̀ ó ṣe ní láti rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i nígbà tí wọ́n wá mú wá sírántí wípé ẹgbẹ́ òṣèlú alájùmọ̀ṣe onítẹ̀síwájú All Progressive Congress APC iná ló tún ti fọwọ́ sí i wípé nínú ìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà ní pàtàkì ìbò ààrẹ ibẹ̀ náà ni ààrẹ bọ́lá ahmed tinubu fẹ́ gbégbá ẹlẹ́ẹ̀kejì kódà ẹni tó tún fẹ́ fi ṣe igbákejì ààrẹ ni kashim shettima tó sì wá jẹ́ pé ìkọ̀ọ̀kan àwọn méjèèjì ni wọ́n jẹ́ mùsùlùmí fún ìbò ọdún 2027 wọ́n ní ẹgbẹ́ pfn pentecostal fellowship of nigeria àwọn ò fara mọ́ rárá ṣùgbọ́n ṣá nígbà tí wọ́n ń fèsì lórí ìgbésẹ̀ ọ̀hún àjọ pfn ó ṣàlàyé nínú ìròyìn kan èyí tó jáde láti pàṣẹ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ pfn ọ̀mọ̀wé sylvanus okafia lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ tí wọ́n ṣe ní pápápá ibẹ̀ ni wọ́n ti gbé ìròyìn kan jáde wípé irú àríkọ́ńdá ààrẹ bọ́lá ahmed tinubu tó fẹ́ díje fún sáà kejì àti kashim shettima kò ṣe àfihàn onírúurú ẹ̀sìn tí ń bẹ nílẹ̀ nàìjíríà o wọ́n ní ṣé wọ́n ti gbàgbé ni pé lẹ́yìn mùsùlùmí kìrìsìtẹ́nì náà wà ń bẹ́ẹ̀ àti oríṣiríṣi ẹ̀sìn èyí tó pọ̀ lọ jàrá nílẹ̀ nàìjíríà àjọ pfn táwa sọ yìí wọ́n sọ nínú ìgbìmọ̀ aláṣẹ èyí tí wọ́n ṣe ní pápápá wípé irú ìpinnu báyìí kò dára tó nítorí onírúurú ẹ̀sìn tí ń bẹ ní nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ìṣọ̀kan ní nàìjíríà kò sẹ́ni tí ó mọ̀ yẹn ṣùgbọ́n ká ṣe déédé nípa tọ̀rọ̀ ẹ̀sìn gan ó ṣe pàtàkì ẹgbẹ́ pfn ó wá tẹnumọ́ wípé àwọn ní ìfọkànsìn nínú ìṣọ̀kan àlàáfíà àti ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ibi tí kùdìẹ̀ ti kùdìẹ̀ káàtó àwọn fẹ́ kí àtúnṣe kó wà lórí ẹ̀ wọ́n ní àwọn gan gbà ní ọkàn tàwọn wípé orílẹ̀-èdè yìí ó jẹ́ orílẹ̀-èdè tí ìdájọ́ òdodo tó ti ń fẹsẹ̀ múlẹ̀ níbi tí ìṣọ̀kan àti ìfẹsẹ̀múlẹ̀ òfin tó ti ń jọba bákan náà wọ́n ní ju gbogbo rẹ̀ lọ o àtọmọdé àtọ̀dọ́ àtàgbàlagbà gbogbo wa pátá la gbúdọ̀ bọ̀wọ̀ fún ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí constitution ní ìkádìí ìròyìn yìí torí mo rí pé ara tọ́lá ní ti ń wá gàlègàlè àjọ pfn

0: àtúnṣe.
1: Ọ̀dà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa ní àti ayélujára ní àgbáyé. Iyì yín ó gbéra púpọ̀ púpọ̀ jù. Wọ̀nyí ẹ jẹ́ kẹ́mi ó máa gbé wa lọ tààràtàrà sórí ọ̀rọ̀ kan ò tó di àtẹ̀jáde láti àkàtà àgbáríjọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC ẹ̀ka ẹ̀nísọ̀ pákọ́ nínú ọjà Bódìjà nílùú Ìbàdàn. Lẹ́yìn tó sì jẹ́ pé adarí ẹgbẹ́ níbẹ̀ náà ni alàgbà Sunday Akínpẹ̀lú lẹ́ni tó ń ṣèlérí lórúkọ tìkẹrẹ tíkẹrẹ àgbáríjọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ èyí tó jẹ́ ti APC nínú ọjà ìsọpákó ní Bódìjà nílùú Ìbàdàn láti rí dájú pé àwọn ṣe àtìlẹyìn tó ní kìmí fún gbogbo olùdíje pátá lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC nínú ètò ìdìbò gbogbogbò tí ó gbìnà yá nílẹ̀ yìí ní ọdún 2027 ìyẹn ọdún 2027 nínú gbólóhùn alàgbà Sunday Akínpẹ̀lú ẹni tó sọ̀rọ̀ ọ̀hún yanya olórúkọ àwọn ìgbìmọ̀ aláṣẹgbẹ́ àwọn àgbààgbẹ ẹgbẹ́ lẹ́yìn tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo ọmọ ẹgbẹ́ pátá ẹ̀yìn wọn fún ti ẹ̀ka ìsọpákó ní Bódìjà nílùú Ìbàdàn lásìkò tí wọ́n ń ke ọ̀nàrẹ́bù onímọ̀-ẹ̀rọ Adẹ́rẹ̀mí Hòséènì ẹni tó jẹ́ ọ̀kan gbòógì nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lẹ́yìn tó tún ṣojú ẹkùn ìbò ti Ìdó Ìbàràpá bí a bá lọ sí apá ìlà oòrùn ibẹ̀ nílé ìgbìmọ̀ ti aṣojú-ṣòfin nílùú Àbújá ìyẹn House of Representatives nígbà tí ó tẹ̀síwájú wọn ní àbẹ̀wò ẹ̀yìn ti ọ̀nàrẹ́bù Hòséènì èyí tó gbé lọ sínú ọjà ìsọpákó ní Bódìjà nílùú Ìbàdàn lásìkò tó fojúrinjú pẹ̀lú àwọn ìgbìmọ̀ àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC nísọpákó ní Bódìjà nílùú Ìbàdàn níbẹ̀ náà ni alàgbà yẹn Elder Akínpẹ̀lú ọwá gbé òṣùbàràbàǹdẹ kárẹ̀ fún onímọ̀-ẹ̀rọ rẹ̀ mí Hòséènì ó ní ẹwà dàkún abẹ̀yìn ni torí wípé a nílò ìrànlọ́wọ́ yín àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC tó wà nínú ìsọpákó ní Bódìjà nílùú Ìbàdàn ó ní a nílò ìrónilágbára o a nílò àtìlẹ́yìn yín o a nílò àtìlẹ́yìn kojú ọmọ tì wọ́n nípa okòwò wọn kálàkátà wọn iṣẹ́ ajé wọn adákun ẹ jọ̀wọ́ jàre a nílò àtìlẹ́yìn àtìlẹ́yìn ọ̀hún kìí ṣe ẹ̀rẹ̀ hẹ́hẹ́ àtìlẹ́yìn àtìlẹ́yìn tó ríran kedere àtìlẹ́yìn tó jiná dénú nígbà tí ó tẹ̀síwájú ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà nínú gbajúgbajà ìsọpákó ọjà tó lẹ́nu ń bẹ̀ ní Bódìjà nílùú Ìbàdàn wọn ni ẹjọ́mọ̀ ẹ pé ẹni tó ń kọ̀wé fún ẹgbẹ́ níbẹ̀ Adékunlé Búzàrí nígbà táwọn náà ṣe àlàyé wọn ní tòótọ́ ni o ẹ gbọ́ a nílò ìrànlọ́wọ́ a nílò àánú a nílò ìrónilágbára a nílò àtìlẹyìn eléyìí tí múṣemúṣe rẹ̀ tó gba múṣemúṣe ó dẹ̀ jẹ́ ká sàdálọ̀ sórí tábìlì ẹni tó ń jẹ́ igbákejì alága bákan náà ẹni tó tún jẹ́ adarí ẹ̀yìn òfin igun ti àwọn obìnrin lágbo ẹgbẹ́ òṣèlú ti APC nínú ìsọpákó ní Bódìjà nílùú Ìbàdàn bẹ́ẹ̀ ló náà gbé òṣùbà kárẹ̀ fún ọ̀nàrẹ́bù Rẹ̀mí Hòséènì wípé bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ yín yín ni kẹ́ni kó lè ṣe mìíràn nítorí pé àtìlẹyìn tẹ́ ń ṣe fáwọn ọmọ ẹgbẹ́ àtìlẹyìn tẹ́ ń ṣe fún tìkẹrẹ tìkẹrẹ àwọn adarí ẹgbẹ́ ó ní ẹ̀gbọ́ kò ṣe é fi ọ̀wọ́ rọ́ sẹ́yìn bó ti ń wò kiri ọmọ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tiẹ̀ nínú ọ̀rọ̀ ìdúpẹ́ ṣeun ẹkú ìbọlá fúnni báwo bá kì fúnni à kì í fáwọ́ padà ọ̀nàrẹ́bù ẹnjìníà dr Adẹ́rẹ̀mí Abbas Hòséènì ẹni tó jẹ́ aṣojú ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún ẹkùn ìlà oòrùn ti Ìdó Ìbàràpá nílé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà nílẹ̀ yìí nílùú ti Àbújá o lẹ́yìn tó tún jẹ́ alága fáwọn ìgbìmọ̀ tílẹ̀gbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n gbé kalẹ̀ kó mọ rí sí àtúnṣe àti àlòtọ́jọ́ àwọn òpópónà ìjọba àpapọ̀ pátápátá ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó ṣàlàyé oníṣẹ́ rẹ̀ ìpàdé tó wáyé yìí ọkọ̀ jẹ́ ìpàdé ṣọ́pọ́ná ìpàdé tó dúró tán ni ìpàdé tó jẹ ń kánú ni oníṣẹ́ rí ìpàdé tá à ń sọ nípa rẹ̀ yìí ń àjẹ́ ń gbọ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kí lẹ tí ì rèé ẹ lọ sọ fún wọn wípé kódà bóun tún ṣe ń tún dúró ní ẹgbẹ́ o ẹ̀gúsù ọ̀yọ́ ló tún kù báyìí o ilé ìgbìmọ̀ ti aṣòfin àgbà ni o ó ní kò burúkọ bàjẹ́ torí pòun tá a ti ṣe àti tó ṣe ò lè níni lára nígbà tí ó parí atótónu rẹ̀ oníṣẹ́ rí ó ń dúpẹ́ lọ gbogbo yín pátá fún ìṣọ̀kan àtìlẹ́yìn yín ó ní ẹwà jẹ́ kó máa lo bẹ́ẹ̀ àtìlẹ́yìn ẹ jẹ́ kó di ọdún 2027 ẹ ṣe ẹ̀tọ́ yín fún àtìlẹ́yìn òun kí ohun gbogbo kó lè bá a fọ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni nígbà tí ó parí atótónu rẹ̀. lásìkò tó ń sọ̀rọ̀ pẹ̀lú

0: àwọn àgbààgbà adarí ọjà hun ó ní bẹ́ẹ̀ láti sọ fún yín ṣáájú wípé ẹ wò ó àwọn àṣeyọrí wa lọ́lọ́kan òjọ̀kan ọ bẹ̀rẹ̀ sí ní kàálẹ̀ àṣeyọrí tààrẹ bọ́lá ahmed tinubu ọ bẹ̀rẹ̀ sí ní kàálẹ̀ nígbà tí ọ̀nàrẹ́bù adẹ̀rẹ̀mí abbas hussein ó parí atótónu wọn níṣẹ́ wa rè ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ di adarí ẹgbẹ́ òṣèlú apc nínú gbajúgbajà ìsọpákó ọjà ní bódìjà nílùú ìbàdàn ẹ fọkàn yín balẹ̀ balẹ̀ kò séwu ẹ fọkàn balẹ̀ nítorí pé dídùn báyìí òun náà ni ọ̀sán ṣetán láti lè sọ fún wọn o ẹgbẹ́ òṣèlú ti apc ẹ̀ka ìsọpákó ní bódìjà nílùú ìbàdàn bẹ́ẹ̀ ni wọ́n jẹ́jẹ́ àtìlẹyìn wọn fún ọ̀nàrẹ́bù rẹ̀mí hòsénì
1: ẹ kú ilé o ibi ń pa kà á sí nǹkan sí mi la.
2: Ẹ káàbọ̀ ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
1: Ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ o. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
2: Bẹ́ẹ̀ ni ìyá mi. Golden Penny Noodles ló lè ṣe.
3: Golden Penny Noodles bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
1: Mo ṣe ọmọ ọkọ mi bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe ṣe é yìí.
2: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
3: Golden Penny Noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
4: Hello,
5: Johnny. How you doing now? I just say you dey avoid am for jiggy. What happened? Una get issue?
4: Oga counselor. No be quarrel matter o. Na because say me and her dey plan better life together. I want make all our pikin wey we born, make them get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make you no go lead to football team o.
5: That one a small thing now. Una fit enjoy yourself wella. Once you don't do family planning.
6: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.
7: This BB Niger Season 11, everything burns brighter. Only the biggest moves tip the scale because nothing is given. But everything is for the taking. When the world watches, will you be outshined or will you step up and take the spotlight? Big Brother Niger Season 11 starts Sunday, July 26th. Showing 24-7 on DSTV Channel 198 and GoTV Channel 49. Headline sponsor, Bet Power.
8: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000.
13: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
14: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Ẹṣẹ́ o, ẹ̀ka bọ̀ padà sórí ètò tìfun tẹ̀dọ̀. A kí àwọn olólùfẹ́ wa tó wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé Facebook. Gbogbo etú tẹ̀ ń pa níbẹ̀ yẹn náà ni à ń wò. Ìròyìn pọ̀, ẹ má bínú, ṣùgbọ́n àmọ rírì iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe fún wa tẹ́ ń tì wá lẹ́yìn. Olùbádámọ̀ràn pàtàkì nípa ètò ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a mọ̀ sí Ọ̀mọ̀wé Sulaimon Ọlárẹ̀wájú Sọlánà wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò bẹ̀rù àjọ tó ń ṣe fín ìdí kókò tó ń ṣèwádìí lórí àṣemáṣe ìnáwó ní Nàìjíríà tí a mọ̀ sí EFCC. Wọ́n ní àwọn ò nílò láti bẹ̀rù irú àjọ yìí nígbà tó jẹ́ wípé gbogbo ètò ìnáwó ìpínlẹ̀ Ọ̀yọ́ ló pé pérépéré tí ó sì sí ẹ̀jàmbá kan nínú ẹ̀. Ó sọ pàtàkì ní pàtó wípé àwọn àkọọ́lẹ̀ ìṣirò owó gbogbo tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń ná bọ̀ láti ìgbà yìí wá iná ló wà ní àkọọ́lẹ̀ fínífíní fún ẹnikẹ́ni tó bá fẹ́ láti rí i ní ìbámu pẹ̀lú àwọn tó lẹ́tọ̀ọ́ láti yẹ irú ìwé owó bẹ́ẹ̀ wò àti iṣẹ́ ọ̀yà tá a mọ̀ sí kọ́ńtíráàtì gbogbo tó ti wáyé lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún sọ ní pàtàkì ní pàtó nínú ìròyìn kan inú èyí tó ti ń fèsì sí àwọn àlàyé kan tó jẹyọ láti ẹnu ẹgbẹ́ òṣèlú alájùmọ̀ṣe onítẹ̀síwájú All Progressive Congress tó fi ń sọ pé igbá àwo kòkó bàbá sásùn. Gẹ́gẹ́ bí Ọ̀mọ̀wé Ọlárẹ̀wájú ṣe ṣe lálàyé, ó ní ìpinnu ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lọ sí ilé ẹjọ́ ìjọba àpapọ̀ láti lè ṣe àfọ̀mọ́ àwọn ìbéèrè gbogbo tí àjọ amúnimádà tó ń ṣe ìwádìí gbogbo owó tí ìjọba bá ná lórí àwọn iṣẹ́ ọ̀yà àti ìwé gbogbo tí wọ́n jọ jùmọ̀ fọwọ́ sí àti kátàkárà ohun owó níná. Wọ́n ní gbogbo rẹ̀ látọdún 2021 títí di ọdún èṣí ló wà ní àkọọ́lẹ̀ nínú ìwé tó sì pé pérépéré. Yàtọ̀ sí eléyìí, wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí ẹnjiníà Ṣèyí Mákindé kò fi nǹkan kan pamọ́ fẹ́nikẹ́ni. Ẹni tó wá jẹ́ olùbádámọ̀ràn rẹ̀ lórí ètò ìròyìn wa sọ wípé ìjọba Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ ó ti fi ọpọlọ ṣọ́ owó ná nínú gbogbo nǹkan tó ń ṣe àti pé kì í ṣẹni tí máa ṣe owó yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ lásán lásán. Ó ní ìdí rẹ̀ o tó fi gùn lé iṣẹ́ líla òpópónà lónírúurú jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì tún ṣe àtúnṣe àwọn ibùdó ètò ìlera tá a mọ̀ sí primary health care tó wà káàkiri ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ká sì má gbàgbé akitiyan ìtiraka ìlàkàkà gómìnà Ṣèyí Mákindé láti jẹ́ kí ètò ẹ̀kọ́ kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tí ìjọba Ṣèyí Mákindé ti gbà síṣẹ́ lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní tá a bá ń ṣe àtúpalẹ̀ gbogbo àṣeyọrí iṣẹ́ wọ̀nyí ení èjì ẹ̀ta, Ọlárẹ̀wájú sọ pé ó pọ̀ lọ jàrá. Nínú ẹ̀ náà ni kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe ń san owó oṣù àwọn òṣìṣẹ́ déédéé àtowó fẹ̀yìntì àwọn tí ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ó ní kí láti wá sọ pé irú ìjọba bẹ́ẹ̀ ò ṣe tán o. Ní ìkádìí ìròyìn yìí, ó wá ṣàpèjúwe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó máa ń tètè gbé ìgbésẹ̀ lórí nǹkan tí aráàlú bá ń fẹ́. Ó ní torí ìdí èyí ìbéèrè wípé a fẹ́ mọ àwọn àkọọ́lẹ̀ gbogbo tẹ ní lọ́wọ́ nípa owó níná níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò yẹ kí àwọn kó lè máa bẹ̀rù irú ẹ̀ torí gbogbo ẹ̀ ló ti wà létòlétò lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ọ́ nínú ìwé tí wọ́n fi jín iṣẹ́ ìrújú wọn ní ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ ká polówó ọjà tá a mọ̀ polówó a ń retí ọwọ́ tí náà ó dẹ̀ dàbẹ́ ẹ mọ̀rú nǹkan yẹn náà.
1: Babe, Why are you frowning for me now?
2: Woman, make noodles for me.
1: This woman. Okay, how do you want it?
2: I want it as it is hot. Let it burst my brain.
1: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
3: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
4: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: Bẹ́ẹ̀ni akínyẹmí pé ẹ̀ka àbọ̀ padà sí kan ní ti ọmọlúàbí. Ṣé fún tẹ̀dọ̀ ròyìn ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ́wọ́ iwájú.
1: Tọ́lá ni ìyá mi ní ìṣẹ́jú kan.
0: Ok.
1: Mo máa gbọ́ ìròyìn kan tó bà mí lẹ́rù.
0: Pípé.
1: Ọba Akínbíyì High School ti bẹ ní Mọ́kọ́lá. Wọ́n ní ó dàbí ẹni pé ó fẹ́ dàwó. Síbẹ̀ náà, àwọn akẹ́kọ̀ọ́ iléèwé tún lọ síbẹ̀ wọ́n ń ṣeré ń bẹ̀. Njẹ́ àní ké sí àwọn aláṣẹ iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kán tètè bá wa gbé ìgbésẹ̀ àfẹ́ àjálù mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́lọ́run ràn wá lọ́wọ́ máa ka ohun tó wáyé wá kàjáre.
0: Jẹ́ nǹkan tó ti ń kàkà tó bẹ̀rẹ̀ sí ká.
1: Ó di 1-1.
0: Kíkà dìran. Wọ́n sì jẹ́ méjì tẹ̀lé sẹ́yìn kó jẹ́ méjì. Ẹ̀yin ẹ̀fọkànbalẹ̀ yóò gba méjì nǹkan tó ti pé a ṣe tán láàárọ̀ yìí. Ẹ já máa fi yẹn ké sí ẹni tó jẹ́ kọmíṣánná fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni ẹ dákun ẹjọ́ jàre ẹ bá ní tètè wá wọ̀rọ̀ kọ̀ọ̀kẹ́ fi ṣàdá lórí ẹ̀.
1: Ọba Akínbíyì High School Mọ́kọ́lá.
0: Ẹ mọ̀jọ́ dìgbà tí nǹkan yẹn máa tó wá ń ṣẹlẹ̀.
1: Ẹ dákun
0: tó lọ lọ́wọ́. Láṣìṣẹ́ wa tó máa wá ọ̀nà àbáyọ.
1: Ẹ jọ́.
0: Ó tó máa ṣẹlẹ̀ ló yẹ ká ti máa wá ọ̀nà àbáyọ. Àbí bẹ́ẹ̀ kọ́ ni.
1: Bẹ́ẹ̀ ni ìyọkọ mi. Òkú làákàyè.
0: Ọlọ́run yóò jẹ́ kí ó ṣe é ṣe.
1: Gbogbo tó ń jẹ mọ́ àjálù ọlọ́run bò ní járí mọ́
0: o.
1: Ẹjọ́ nítorí ọ.
0: Abẹ̀bẹ̀ ni o.
1: Àsìkò òjò la tún wà yìí.
0: Abẹ̀bẹ̀ ni o.
1: Agbára ilé yẹn a tún máa yìnrìn sí.
0: Ẹ̀rí ẹ̀bẹ̀ la wà yí ẹjọ́ o.
1: Ẹjọ́ nítorí ọlọ́run ìyá ṣàánú àwọn ọmọ o.
0: Wọ́n ṣàánú àwọn àyá náà. Ẹ̀dá tó bímọ tó tọ́ ọmọ tọ́mọ
1: níbẹ̀. Lọ́wọ́ Ọlọ́run lé lórí. Àti gbọ́dọ̀ rí àjálù jálù jálù kò ní jálù wá
0: o. Àmì o.
1: Tẹ bá nílò sí àdúrà yẹn yín náà gbà fúnra yín àtẹ̀bí yín. Àjálù jálù jálù má jọ jálù wá lé lórí.
0: Àjálù jálù ò ní jálù wá o. Àjálù jálù jálù má jọ jálù wá ilé ìlú àwọn. Ọ̀dà náà ẹ̀wú ẹ̀ láti bá a. Aláǹtà ajogún lára ẹ̀ lẹ́ pẹ́ ẹ̀gbọ́ à ń wá o bẹ́ẹ̀ ni tá a bá gbà mú lọ́wọ́ ṣẹ̀kún a jẹ́ pé kó wá ṣàlàyé ara rẹ̀ ẹ̀sùn wo ni wọ́n fi kàn án òṣìṣẹ́ ológun mohammed yusuf amutu wọ́n ní ẹjẹ́ mọ̀ pé iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí wọ́n ti kọ orúkọ ẹ̀ jáde bọ́ńbọ́ pé ẹ wò ó àṣeyàn ló lè ẹ̀ rí ẹni tá a dákọ rẹ̀ tó jẹ́ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè yìí wọ́n ní àsọ tí wọ́n fi kàn náà ni wípé aṣọ ológun fèlà ológun bàtà ológun òun náà nìwádìí ó tún fọ́ pé ó ní kàyíkú kan ríbegí o ẹni tó ń kó aṣọ ológun dé àrọ́wọ́tó àwọn ikọ̀ àgbẹ́sùmọ̀mí ẹ̀ rí pé yẹn lágbára. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ológun tilẹ̀ yìí tóun ó ṣe àlàyé ẹ̀yìn ọ̀gágun olúwa tọpẹ́ dukas aliko nígbà tó mú àtẹ̀jáde ọ̀hún bọ́ta lánàá yìí o oníṣẹ́ rí àmútù ẹni tí à ń sọ nípa rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan gbòógì iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí lọ́wọ́ o bẹ́ẹ̀ àwọn ń wa báyìí torí pé ó ti kó ti ṣaago òfin ó lukùn òfin òun náà ní jẹ́ bẹ́ẹ̀ ó ti lukùn òfin báyìí wọ́n ní wọ́n ń wa àbẹ́ẹ̀rí báyìí bí
1: àbí o
0: ọlọ́run kò ṣàánú wa.
1: Mèbá mi akí ẹ̀yìn náà tẹ gbé rédíò sí ọ̀dọ̀ yín látàárọ̀ torí ìfẹ́ tí ẹ ní sí wa yín tẹ wà nínú ọkọ̀ ọmọlúù ẹ̀ tá a jọ ń gbádùn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ẹ ṣe gan ṣùgbọ́n àkókò tí ń pè wá lẹ́jọ́ àjọ ọmọlẹ́yìn kristi nílẹ̀ nàìjíríà tá a máa ń dàpè ní can pàápàá jùlọ ní ẹ̀ka ti ìwọ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí south west iná la gbọ́ pé wọ́n ti lòdì sí àbá kan tí wọ́n tún fẹ́ gbé sí bọ́ńbọ́ àṣàlàṣà ọ̀rẹ́ mi kan pàtàkì nínú èyí tí àwọn ọmọlẹ́yìn kristi ti máa ń wàásù nínú ọkọ̀ ọmọọ̀lù ẹ̀ wọ́n láwọn fẹ́ kí òpin kó dé bá gbogbo irú wàásù bẹ́ẹ̀ wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ wípé irú nǹkan báyìí kò bá ẹ̀tọ́ ọmọnìyàn mu ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn kristi náà fèsì wípé kálukú ló lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ kí ló tún boronú pé ká bọ́ sínú ọkọ̀ bọ́ọ̀sì mọ́ọ̀lù ẹ̀ ká máa ṣe ìwàásù ìgbàlà fún ọmọ ènìyàn kò bí wàhálà kankan dé wọ́n ní ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ yìí iná ni wọ́n ṣe wá ń ké sí àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà wípé ó ṣe pàtàkì pé ẹnikẹ́ni tó bá ṣe ìwàásù inú ọkọ̀ mọ́ọ̀lù ẹ̀kọ́ bọ́ọ̀sì wọn ní owó ìtanràn tí ó san tán bá rà á mú ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ₦50,000 bẹ́ẹ̀ sì ni tá a bá wá rí ẹnikẹ́ni tó gbé ọjà lórí igbá tó wá jẹ́ pé òun náà tún polówó ọjà rẹ̀ ninu awon oko to ngbe awon ara ilu kakiri ohun na o tun faragba bakan na aba ofin ta we yi ton ba ti le fowo si ina ni yo tun fi aye egberun lona adota naira sile ati itara osu mefa ati lilo sere fun osu mefa logba ewon pelu oni moto ti won ba mu ipo gbaru nkan be laaye ina lohun na yo faraja lamba ofin o ni akotan tori tola ni na fe jo nkan mo ni papapa mo ti won so na ni wipe eleyi iyen awon mo leyin kristin so pe o lodi si ominira ati eto omo niyan gege bo se wa ninu iwe ofin orilede Nigeria ta mo si constitution pe ewo tun lele ite tun gbede yi awon faramo rara o se o to de e je aso to kadaba o foto ita ba paro e yi oko nlo dandan ko je bo ti je tola ni
0: o je be o
1: to royin la bayi gbogbo elo
0: tola adupe lo eledua ara je en shitu e de legbon gbede eleyin na ni je ka ri gba lati ipinle eko pe ilegbe ma sofin won nibe won ni oruko meta kan be o to je pe gomina Babajide Sanwo-Olu o gbe lo sori tabile legbe ma sofin ni ipinle Eko fun Abuwolu won ni ejemo pe oruko meta eta na baye won se be won yan mangere asalasa lere situ oyan mangere ah oyan mangere Mr. Yamangere.
1: The ventilator. But
0: you have to share what you put
1: on. You
0: might also get a sinko. So, my little number by leg bear for gumming on Nick Beleco, or no, shall I you? Where that way, George Jerry, it's a bubble book, but you're my wire. Near drag by word, no call, let me jay. Only a jaw, a jackie, a quia, walk or a ye, a jackie, bear roofing, cora ye, a jackie on book book call on near a war. Ati roseni ko je bi ti o ti ma roke baun lori ti fun te doro yin fun ti owuro ni eyin eyan wa ni ata irijara ni agbaye agbe osuba kare fun yin eyin se bo wa lori ero ilewo yin tabi radio yin agbe osuba kare feyin na ago meji gerege gba nkan gbe lagbe wa ago meje ni asale ye ari extravaganza pelu olarun waju adewusi opele oro elephant solo oluaye skoro baba legba fun ra re ago meje lowuro lati fun te doro yin lagbe wa ale aiku ago mewa gerege emi ati ni o a kora wa sakun oju te ba fi wo awon nkan to nlo pelu awon emulo awon nkan kan ti

0: Àrí kankan ò sílẹ̀yìn ẹ̀.
1: Magista tá a ṣe látara ẹ̀ wa sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Magista yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: àwọn èèyàn kí mọ bí dẹ́tà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN
2: ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdùkọ àti iyọ̀
3: kí ló ń pò pọ̀ kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí
2: àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o mo fẹ́ dàbí ẹ
3: gbàgbé àpòpọ̀ yìí Epsodent natural charcoal whitening toothpaste tuntun ni ó lò bẹ́ẹ̀ni jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent natural charcoal whitening toothpaste tuntun a ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀ Epsodent charcoal eru àdáyébá eyín funfun dáadáa
4: Be prepared for global opportunities.
5: Study at Trinity University, Yaba, Lagos.
4: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
5: We equipped you with skills the world demands.
4: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
5: cybersecurity, computer science, accounting, economics, marketing,
4: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760
5: Trinity University, building on the rock.

0: Chabailler.
1: Chabailler.
0: Chabailler.
2: Pe mo ma gbe yin debe ma gbe yin trabaye mi ni ja yin le lai lai tori wipe kini ki ma gbe yin de right angle to ba je 90 degree ni wo fe mu ko je 180 degree bo de je wipe 360 degree ohun na lo fe mu ko se yi to le mu iyen latapa bi lori eto ja won si tori mi a gbe yin debe ma gbe yin de right angle ni olohun gbo olohun lo le mi ere ẹ kojú mọ ni gbogbo bi te tin gbo ikan ni splash 105.5 fm nile funfun bala gbogbo felele nilu ibadan ile baba akande gangan ile oba akande ti o pe meji lori eto ja won si ere idaraya lati ese kuku orilede nigeria ile adulawa ati jakejado agbaye Desmond to the g agba wo tantan agba wo tun fa se mu lo lowo button ni looro to ni tun de olawo ale sexing lolo to eto ja won si aderonki adesela loruko ti olori sports olori iroye ere idaraya ibadan ka ma vinga ti yin gangan eyin temi leni o na lojo e ti bi yo ba se mo n pe ti okun ni woro aye wa asipo ola ajima o ya lo ni komo komo lo ni werewere ni ki amosa lo ni waran sasa o ti wa aso ojo e ni kokude ni gungi are e ni ma yan fo le ni sawuregi e mo pe ti GIF edition ti ja won si ohun na leleyi sugbon ko to ri pe ma wo nu royin lo ni sansan laaro toni e o eje mu latagbon cash e tori friday cash pot e yo wa yele ni *347*1004*1#*347*1004*1#. Ohun na le fita lati je yen loju opin yen to le je ke en tojo ori e ba wa labi odun 18 o le ta cash e odun 18 soke ohun na lo le ta lati je be 500 naira pre le fi ma sa e tun wa wo 3-in-1 ticket wa oni na la mo juta feyin ti wa e le activate e e o e mo wipe be ba ta le meta lori ijo kankan te wa te number te fi ta le meta yin a ma times e by 10 3 times 10 30 eyin ti a e ni 30 la eyin ti number yin ma sare ki lona bi 30 loju computer ate ti number yin ma sare ki lona kan bona meji abi to te ri ma sare ate ko kan sare pin pin pin ame to sare lona 30 senti sare lona ma e ri po yato sira won jina sira ori jo kan e tun fi le tete je e le tete je lori cash ohun mo mu wa fun yin *347*1004*1 e wo ko ti e je pe lana awon omo mi ori bi ti e step nigba ti won si idije commonwealth loruko baba tomo ati temi mo e ri bo se pe team nigeria o ti tweet sen to kon ni pe laaye to ba ti se pe wa agbalujo wole kan ni jo fuji laarin abi ki dodo ori ma wole sawon omo mi lara iru orin yen mo fi gbe team nigeria wole mo ti dj kankan ni gbogbo apaye you can do better than that. Bẹ́ẹ̀ ni náà bẹ́ẹ̀ wọ́n sì ìdíje commonwealth lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ àná ohun dẹ̀ ni opening ceremony ẹ̀dẹ̀ mọ̀ pé nàìjíríà náà dé kárí láàsì orí wípé kí ni àwọn ọmọ mi jáde tán ni aṣọ òkè wọn aṣọ green white green aláwọ̀ kòkó àwọ̀ funfun àtàwọ̀ kòkó eléyìí tí wọ́n yọ gbogbo ẹ̀ ló jì kòkó ló le kòkó ló ta kòkó ìyẹn lára team nàìjíríà nígbà tí wọ́n ṣàfihàn ara wọn ẹ mọ̀ pé Fọláṣadé Olúwàfẹ̀mí Ayọ̀ òun náà ni balógun team nàìjíríà àtòun àti chukwu ebuka enekweji lórí ẹ pọ kan lára àwọn elédè ìyá wa náà ni wọn gbé fúláàgì àṣẹ orílẹèdè nàìjíríà ìyàn jù ó ìyẹn ní glasgow lórílẹèdè scotland ìyẹn ní àná nígbà tán ṣíde ìdíje commonwealth ìyẹn lórílẹèdè scotland lórí ẹ pé team nàìjíríà wọn ṣù ara wọn tán o ọjọ iye wa wípé àlóṣù ọfọ àwọn tàdá ṣe mọ pé mi wulẹ̀ ti ń sọ tẹ́lẹ̀ wípé góòdì márùn-ún èmi ti kọ́sẹ̀gbẹ́ kan fún team nàìjíríà wọn tún lè wá fi bá wa fi kún o wọn lè jẹ́ kó pọ̀ jù bẹ́yẹn lọ ṣùgbọ́n bí góòdì márùn-ún èmi ti kọ́sẹ̀gbẹ́ kan torí wípé eré ìdárayá orí ọ̀dàn ni àwọn eré ìdárayá tó jẹ́ ti àkàndá ìdá ìyẹn para athlete lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀wọ̀n káwọn náà ń para wọn ṣe dáadáa ìyẹn lórílẹ̀-èdè yìí ṣùgbọ́n wọ́n ṣìde ìdíje commonwealth lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ tó dẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà àwọn aṣojú 72 72 members òun náà lórílẹ̀-èdè nàìjíríà òun náà ní ọkọ lọ tó dẹ̀ pé eré ìdárayá bíi mẹ́wàá níye ní nàìjíríà ti mọ̀ kópa gẹ́gẹ́ bí àjọ tó ń ṣeré ìdárayá eléré ìdárayá lápapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà National Sports Commission gẹ́gẹ́ bá ṣe jẹ́ kó di mímọ̀ wípé nínú ìdíje yìí bíi 20 gold medals lórílẹ̀-èdè Nàìjíríà ni. Ṣùgbọ́n àwọn bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n ṣe dáadáa bí wọ́n ṣe ṣe dáadáa ní Birmingham lọ́dún 2022 lọ tó dẹ̀ pé 12 gold medals òun náà ní Nàìjíríà òun ni wọ́n kọ́ lẹ̀. Ìgbàdí tí Nàìjíríà tí wọ́n parí ìgbáradì wọn ibùba ìgbáradì tó wà ní Aberdeen ìyẹn lórílẹ̀-èdè Scotland wọ́n tó di pé wọ́n balẹ̀ ní àwọn ìṣíkejì lánàá náà ni wọ́n balẹ̀ sí Glasgow ìyẹn ní Games Village ìyẹn lórílẹ̀-èdè Scotland gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ kó di mímọ̀. Lára àwọn eléré ìdárayá láti mọ̀ rò ó. Ipò nǹkan ti gbọ́ lọ ṣẹnu re fún orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa ṣe dáadáa fún tí Nàìjíríà Bọ́lá Ṣadé Olúwàfẹ́mi Ayọ̀ tí ṣe balógun ó wà ń bẹ̀ ọ́. Kanyin Sọ́lá Ajayi yóò kanyin sọ̀rọ̀ Nàìjíríà Olúwa Tóbi Lọ́ba Amúsàn Tóbi Express World Record Holder títí a tó dẹ̀ jẹ́ wípé Tóbi Lọ́ba Amúsàn ó tún fojú sọ́nà láti jẹ́ eléré ìdárayá olórí eléré ìdárayá orí ọ̀dàn eléré ìdárayá eré sísá orí ọ̀dàn ní fífò ìyẹn ọlọ́gọ́rùn-ún mítà 100 meters hurdles tí ó gba ìdíje yóò gba gold commonwealth back to back to back lórí lọ́dún 2019 ó ṣe lọ́dún 2022 ó gba gold bẹ́ẹ̀ ọdún tá a wà 2026 àwọn àfojúsọ́nà fún Tóbi Amúsàn ó tún sanwọ̀n mọ́lẹ̀ ìyẹn lóde àgbáyé bẹ́ẹ̀ ṣe brúmẹ̀ òun náà bẹ́ẹ̀ fún lóde Nàìjíríà Chukwu Ebuka Enekwechi bákan lérè ìdárayá ẹ̀ṣẹ́ kíkan Patricia Mbata gbogbo wọn pátá tó fi mọ́ blessing Oracle òun pátápátá òun náà ni à ń fojú sọ́nà fún láti ṣe dáadáa favour òfilè favour àṣẹ àwọn yẹn náà wọn bẹ́ẹ̀ team Naija àṣẹ àǹfọ̀ra à ń fojú lọ àfọkàn àfihàn lọ wípé gbogbo ẹ̀ ó gbọ́lọ̀ ṣèkìlì ó gbọ́lọ̀ talẹ̀ ìdíje commonwealth yóò wà bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàlélógún látànà tó ti ṣíde gidi ohun sídà ọjọ́ kẹtàlélógún oṣù keje sídà ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 tó yẹ pa àwọn eléré ìdárayá orí ọ̀dàn tó lé ní ẹgbẹ̀rún mẹ́ta níye 3000 athletes náà náà máa kópa nínú ìdíje commonwealth yìí bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè ìyẹn 74 commonwealth games association òun náà ni wọ́n kópa ìyẹn níbẹ̀ 215 gold medals ló wà nílẹ̀ ìyẹn jákèjádò àwọn eré ìdárayá bíi mẹ́wàá eléyìí tí wọ́n ti mọ̀ kópa ìyẹn níbẹ̀ good luck àti best of luck òun náà là ń wíṣì team nigeria ìyẹn team naija nínú ìdíje commonwealth bẹ́ẹ̀ mascot fún ìdíje commonwealth tọdún tá a wà yìí fini òun náà ni wọ́n pe orúkọ rẹ̀ tí wọ́n sì ti ṣe àfihàn rẹ̀ fini yìí náà ló dúró fún ẹranko tí wọ́n fi ṣe àmì orílẹ̀-èdè scotland ìyẹn unicorn òun náà ni fini òun náà ni ó dúró fún tó dẹ̀ jẹ́ wípé òun náà ni wọ́n fi mọ ni wọ́n fi ṣíde ìdíje ọ̀hún ìyẹn náà ní àná ẹjẹ́ wọn lọ sí ìdè abúlé àfọwọ́ aláfikígbá ìyẹn lórí tábìlì torí team nàìjíríà wọ́n tún kó wọn tán o clean sweep ni torí wípé orílẹ̀-èdè egypt àwọn ọmọ fìrìhánà wọn parí ònà kò pa lọ́wọ́ mọ́ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ àtọ̀bá africa ló ń ké ló ń fi ṣe kíni ló ń para orílẹ̀-èdè nàìjíríà wọ́n fara kí lánàá o tó dẹ̀ jẹ́ wípé nínú ìdíje eré ìdárayá àfikígbá lórí tábìlì níta àwọn ọ̀dọ́ nílẹ̀ adúláwọ̀ team nàìjíríà wọn ṣe dáadáa o àtọwọ́ ẹ̀yìn ni quadri àtúwọ́n fún ìpele àwọn ọ̀dọ́ tó jorí wà dàbí ọdún mọ́kàndínlógún under 19 category ló ṣe dára fún orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní accra lórílẹ̀-èdè ghana àmì ayò mẹ́ta sí méjì ló fi jáwé olúborí orílẹ̀-èdè egypt lọ́wọ́ láṣekágbá méjì sódò ní egypt ti kọ́kọ́ fi ń léwájú ó tó wá dípò ọmọ yẹn ṣe kọ́ńbà ìyẹn fún ojúgbẹ́ látàgbọ̀n àríwá ilẹ̀ adúláwọ̀ bákan náà sultan agunbi adé òun náà comeback tó ta lẹ́nu òun lòun náà ṣe o ìyẹn fún ti nàìjíríà láti ṣe dáadáa ìyẹn nínú ìdíje eré ìdárayá bọ́ọ̀lù láfìgbà lórí tábìlì títa àwọn ọ̀dọ́ ìyẹn ẹ̀nílẹ̀ adúláwọ̀ láti pápá abẹ ẹgbẹ́ ń lọ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣùgbọ́n ẹsẹ̀ kùkú náà ni màá ti mú nílùú ìbàdàn níjọba ìbílẹ̀ akínyẹlé inú ìdíje ọ̀nàrẹ́bù ọlálẹ́kan ahmed adékunlé football competition mora ànúgbà 2027 àkọ́kọ́ ọrú ẹ̀ rèé láti máa ṣàwárí àwọn ọ̀dọ́ tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lẹ́sẹ̀ tán lè fi bọ́ọ̀lù dáṣà mú gbà ọ́ orí gbígbá là ń gbá bọ́ọ̀lù kì í ṣe kíkí níjọba ìbílẹ̀ akínyẹlé constituency 2 láti mọ rí wípé aláwọn náà wọ́n wà fún wọn láti mọ ṣe dáadáa ẹyìn yìí ẹ lè dogun bá ṣe ń dogun ọ̀la nípínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀-èdè nàìjíríà ẹ lè dogun àgbáyé.

0: lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí sunday 26 july ata fc àti greatness fc wọn mọ̀ tara wọn bíi agbọ̀n ìyẹn ní dédé aago mẹ́rin lọ́jọ́ sunday ní pápá àṣẹrè tó wà ní pápá àṣẹ tó wà láwégbè sáṣá ìyẹn ní ìlú ìbàdàn gẹ́gẹ́ bí coach adeniyi adémọ́lá gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ ok apá abílẹ̀mí àtàwọn lámì tọ̀ mí ó ti mọ̀ wọlé àárọ̀ tèmi ẹjẹ́ mú ròyìn ìkín múlẹ̀ orí wípé ikọ̀ rangers international inú ẹnúgùn òun náà ni ròyìn ti jẹ́ kó di mímọ̀ pé àjọ caf wọn ti bá wọn buwọ́lù wípé ìfigagbága wọn tó jọmọ́ ti díje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ caf champions league preliminary round eléyìí tá máa gbá pápá àṣírẹ́kọ̀ ìgbà bọ́ọ̀lù rẹ̀ mọ́sá tó wà nílùú kẹ́nẹ́ òun náà ti gbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ kó di mímọ̀ pápá àṣírẹ́ méjì tó wà lórílẹ̀‐èdè nàìjíríà táwọn caf buwọ́lù tìlú uyo àti pápá ìṣeré remo stars ló abẹ́ ti ìkẹ́nẹ́ ó jọ bí ẹni pé wọ́n buwọ́lu moshood abiola náà ẹ̀ ṣùgbọ́n tó ráwọn ìfigagbága tó bá di mọ́ta àjọ fifa nàbí tàjọ caf wọ́n mọ̀ gbà ní moshood abiola tí ikọ̀ remo stars tí wọ́n dẹ̀ lu benin sáà tó kọjá ẹ̀mọ ẹran tí ìyá ti mẹmú ló máa mẹ lólu sundowns tí wọ́n fi fún wọn smackdown wọ́n bí méje sẹ́yọ kan tí wọ́n jẹ́ nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tí ìlàdúrà wọn mọ̀ṣọ́ dàbí ìlànà wọn ti gbà nígbà tí pápá ṣeré rẹ̀ mọ̀ṣọ́ tó wà nílùú kẹ́lẹ́ tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́ àmọ́ ikọ̀ rangers international ròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ìfigagbága wọn tó jẹ́ ti ìdíje ẹlẹ́kùnjẹkùn ti ìlàdúràwọ̀ ìlúù kẹ́nẹ́ òun náà ni wọ́n ti gbà tí àjọ caf tẹ́ǹdẹ̀ ti buwọ́lù ikọ̀ flying eagles orílẹ̀-èdè nàìjíríà ìfigagbága wa fún bí àkọ́kọ́ wọn eléyìí tẹ́ gbàpọ̀jọ orílẹ̀-èdè ivory coast wọ́n fi ìyà jẹ ojúgbà wọn àmì ayò méjì sẹ́yọ kan òun náà ni flying eagles orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n fi dúdùn dúyà ìyẹn fún orílẹ̀-èdè ivory coast àwọn ọmọ olùkọ́ni aliyu zubair wọ́n láwọn ò wá ṣeré nínú ìdíje àlẹ́sẹ̀ tíkẹ́ẹ̀tì àti lọ kópa nínú ìdíje fẹ̀yẹlẹ adúláwọ̀ ìyẹn táwọn ọ̀dọ́ tó jọrún àlàbí ogún ọdún òun làwọn fẹ́ gbà àwọn mẹ́rin tó bá wà lọ́nà rí o ànàpamọ́kù àwọn fẹ́ fi tẹ́nibọ́dì ṣe alága àjọ tó ń rí sí eré ìdárayá lápapọ̀ lórílẹ̀ nàìjíríà ìyẹn malam shehu dikko òun ló mọ̀ ti ní kámọ̀ lọ fọkàn balẹ̀ kámọ̀ calm down wípé ikọ̀ super falcons lórílẹ̀ nàìjíríà wọ́n gba owó eléyìí tí ìjọba ṣèlérí rẹ̀ fún wọn lọ́dún tó kọjá lásìkò tí wọ́n gba ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ fún gba ẹlẹ́ẹ̀kẹwàá ìyẹn mission x gẹ́gẹ́ bí oníròyìn tó fi lo london ṣe bùgbé ayọ̀ ìbídàpọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ òdì mímọ̀ pé nígbà tó ń wo bá shehu dikko táwọn jọ fi ọ̀rọ̀ wérọ̀ ó ṣàlàyé wípé ṣe rí owó yìí kò tí kúrò lọ́dọ̀ ìjọba ètò ìṣúná òun náà ló sì fà á ó náà péjọba òkàn lè yọ owó kìsà nínú oṣù kẹjọ ọdún 2025 ni wọ́n ṣèlérí owó ìfún wọn ó ní ṣùgbọ́n àwọn ọ́fíìsì bíi àwọn tantoni general ni alákòóso fẹ́sọ̀ ètò ìṣúná ni àwọn náà ló jọ wípé àárín yẹn lówó yẹn ò tí ì jáde wá kódà inú àpò àsùnwọ̀n àwọn agbábọ́ọ̀lù yìí ni wọ́n sanwó ọ̀hún sí kì í ṣe wípé wọ́n kọ̀kọ́ san fún nfl àbọ̀ san fún nsc kó tó dọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ó ní kò tí ì jáde wá láti ọ̀dọ̀ ìjọba ni abdulkadir adérògbà máa ń káwọn ara líle àárọ̀ tó ni.
1: a kú ojúmọ àtọkọ àkọlù rárá lé akọ ọlájí mò ń nọpẹ láti lókè ìpẹ.
0: yíp máa tọmọ lára káwọn ara lè ọrọ
2: tó. akójúmọ atọkọ akójúmọ ara lè ọkọlájí mẹ
0: ni. ok nǹkan tó fẹ́ẹ́ tẹ̀lé ròyìn tí mo kà tán yẹn mo gbé mi ni wọ́n yẹ pé n tí ó tẹ̀lé nísìnyí àwọn wọ́n wà rà múwèé wá pé olórí what are you talking about what are you saying torí wípé kí ni ọ̀rọ̀ yìí ó ń run mí inú bákanbákan ó dẹ̀ rí lè bí mi inú gan o valid torí wípé kíni àwọn ọmọ ìyá ọdún kan rèé táwọn àti ẹ̀tọ́ wọn sọ pé ètò ìṣúná lowó fẹ́ bá jáde ṣé nígbà tí wọ́n gbé ètò ìṣúná 2026 lọ fún ilé-ìgbìmọ̀ asòfin tiẹ̀ ni ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ mi ì mọ bí ọ̀rọ̀ àárín yẹn ṣe jẹ́ bóyá 2020 mo dẹ̀ ṣọ́ọ̀pù 2026 ìgbà tán bá ń ṣe àfitó báyìí wọ̀n tí bẹ̀rẹ̀ sí ní ètò ìṣúná 2026 ni kan ló kù lówó super falcons lè mọ jáde torí ṣé òdìkú àlàyé tó ṣe ni wípé bọ́jẹ̀tì lówó yẹn àbájáde ṣe mọ̀ pé august 2025 wọ́n ṣèlérí owó yẹn fún wọn káàtẹ̀ sọ pé wọ́n fẹ́ lọ present budget kí ọdún 2025 tó parí bóyá september october àwọn àsìkò tí wọ́n ti máa ń ṣe ṣàgbogbo bọ́jẹ̀tì jọ̀nù tí wọ́n gbé lọ síwájú ilé ṣé kò sí owó super falcons nínú owó yẹn ni ó tẹ̀ dùgbà tí ṣe wọn akínyan lábádé òun náà láwà á bi wípé ẹ dákun bọ́jẹ̀tì 2026 sí ìjọba ò tí ì mọ̀ ná sí 2025 ná sí ìná lọ́wọ́ àlàyé tí mo fẹ́ kó ṣe ní pé kí ni ó dùn mí jọjọ pé ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ ó bẹ̀rẹ̀ ní ọjọ́ sunday on the 27 sunday mọ̀jùkọ̀ monday ni ó bẹ̀rẹ̀ àwọn agbábọ́ọ̀lù wa owó tán ṣèlérí fún wọn ku se ni mo ri se abi kodi se to lote to koja won ti fun mo di tigers ti gba di tigers ti gba ti won ninu osu ke ta odun ta wa ni won gba ti ti won iko super falcons si saaju di tigers lo super falcons do kokolo gba akon to ni mo ranti pe mi gan pe mo fe gba morocco lo si abidjan ti afro basket yen ti wa sugbon mi lanfani lati lo mo owo soro so mi lo mo ah ogbe ni je mo bon le ki wa wa ta lo fun won je mo lo je ma lo si je ma bo pada so lede nigeria ki ma gba bijan lo pe ki pada wa si ile leyin igba ti won gba so ton gba afcon tan ni afro basket to afcon ti fe tan afro basket to waye tre di tigers ti gba owo titi won ki lo wa sele so super falcons
2: yeri lado temi waye seri nkan temi ma ri ni oro orilede ni pe seri gba mi o ma fe fi ileri ma fe fi se idunadura seri ko igba to o se je pe gba ti e wafcon mi nbo ni won to mu oro ileri to se fun won jade nisi bayi figaga ya bere ni on the 27 osu yi that means bi pe
0: oni 24
2: oni 24
0: ojo monday ni o bere
2: iyen ojo meta pere ni iyen 24 iyen ojo meta seri to n tre lati se ni pe won tun fe fi bi pe keyan fi se idunadura pe kawon agbabolu yen le mo pe a a fun yin o oro enu lasan le mi ka kun ke se pe boya pe in ti won really se ta ti se to boya pe won se ta ti se ni ko ye kan jade lati wa so wi pe bayi ni o tun lo o ye kan gbo wi pe a awon agbabolu yo kan ti e to bere fi gaba garara owo yi dun la ni apo
0: asun
2: won iyen gangan lo le mu won lori ya pe ah e ja tun se daada ka tun le ri mi igba
0: o da se han pe awon owo yi na ileri na se fun won akoko nu ekeji wa ni wipe ki se owo ti awon agbabolu le binu si o lo wipe ki se ajemonu won
2: be ni
0: ke se awon allowances ta ma san iyen fun awon agbabolu ileri wipe ise te se o n te wa lorun e mo ba ise yin lo awon kan ni won ri world cup lo awon kan lo je kodri
1: atokun lapodo temi ta ba wo ise
0: awon ti won lowo cup na sajemonu won ti super falcons wa mu ticket wo cup nisiyi mi fe mo pala fi dan so pe kini kan kini kan o se ti won ma la wa o
1: oro ti won la nfa lati so pe eto osun na ni wo yin o ba jade emi ri pe ko ye ka ba di bi ta ba di akoko na igba ti super eagles ti won se daada ninu dije ile adulawo e ja wo se eto osun na ni igba ti won fun super eagles se eto osun na fi fun olowo ngba yen lo ko tupe sibe the tigers gege be si so awon na se dada nje budget o na lo ba jade to ba je pe budget awon mejeji na ba jade a je pe won si lebi niyan sugbon to ba je pe ro ke pe boya budget lo ba jade
0: owo awon yen na ba o ba budget jade owo super falcons o ye ko ti ba budget jade nbo lo wa si
1: e mo pe se ri ta ba wo dada se bi idije le adulawo tawon okun na kokogba kan to gba to bi ni kan to
0: tawon okunrin na ti kokogba
1: tawon okun na kokogba
0: o ti di back to back o ti di meji to okun waye
1: be o ti di meji to waye
2: obirin tele keji le
1: kan waye ni odun
0: to koja december awon obirin july august
1: lawon obirin
0: august september ni di tigers december january oni afcon amodo bi ani pe laarin igba yen ko to di afcon super eagles gba world cup qualifiers
1: e won gba world cup qualifiers
0: ti won strike ni bi ti won lo ni south africa olopawo ni gba
1: bodu
0: ko to di won sa won alawan season mo awon wo ti won promise won ni 2023 afcon ti won fi se epo keji laye o se paseru
1: se ri to wa be na ni wi pe oro yi gan awon to sakoso ball ninu ko super falcons tabi lo le do wa nigeria gan la da le be ni tori pe se ri in teyan ba mu lokun kun to ba wa le mi eyan te si mo pe awon mo yi na fun yin ni resource ta ba wo ke se te gan ko a le mo da dudu bo funfun loju nile oni to mo yi ka yo wo pe boya promotion abi ka yo wo boya package abi
0: ka yo funfun loju aba won dudu be ko super falcons
1: a wo pe super falcons ni ka yo pe boya awon onigbowo tan ri ka yo pe boya won e lori gbowo to se dada to iko super eagles sugbon bo sile wo ri awon me gan lo gbe ogoyo odun wo ni super eagles ti gba idije ile adulawo ken won gba lodun 2013 si odun ta wa how many years lo wa laarin e bayen
0: 30 years omo tan mi 2013 ti
1: 30 years. Ele todo si pe e wa wo super
0: 2013 tin ni boyfriend.
1: E wa wo super eyin so bi atoku mi o mo akoto.
0: Ojo ye na po abu wa ni. Awon mo tin tete dagba ni.
2: 30 years no kere.
1: Ka wa wo dada. E le so pe boya e le so pe o ti jade secondary school. O lo ti jade secondary school. Omo 30 years
0: ti jade secondary school. Ah. Ni asu
1: lo
0: wa. Eyin e tun gba tuntun.
2: E yin na.
0: E tun gba yen o. Many many lo ji
1: e le to tun si wi pe ta ba wo dada 30 years. E wa wo Super Eagles. Lati odun yen. E wa wo Super Falcons. Won si gba ni sa. Ta
0: se bere si ni shi lati 2013 yen 2014 wa sasiko yi gan e wo ye fiye Super Falcons
1: ele to tun mo si wi pe
0: wo dije fe agbaye
1: se ri awon mo yi o ye ki won awon gan lo ye kan take aju tori awon na sin gbe ogo o lede Nigeria na e tun wo won tun ti gba ticket bayi lo sinu dije fiye agbaye won won fe gba ile lo sinu dije fiye agbaye to ma tun wa gba bayi e mo pe won tun bu yi awon yi ti a ti ri lodo awon okunrin to ka lu ko fara jele ta wo le na ba tun wa fun wa sugbon bo na se fe fa won bo na se fe fun won ni ori ori yin ele to to si pe ki ajo yi ki bi owo won o ba se jade
0: edra kan yan alase toro
1: kan o ba se jade kan tete gbe bise
0: o da o le de Tanzania ati Nigeria gba gbogbo lo re so ila na awon obinrin Nigeria ni 2-1 ni o le de Nigeria me mi te yo kan won fi na Tanzania aso ti ko Super Falcons ti won wa nuje fe ile adulawo star kan wa lara je si yen mewa ni star yen o duro fun idije ile adulawo mewa ti awon agbabole ti gba mi ti wa ni kan ba wa mu won ma gbe star yen si eji kara tori pe to ba yansin oju aya yen ma kun koni ko ja won meta te pe aye o wa kelekele ni yo mo ni bi ta mo fi ya oju aya yen ma kun fun awon omo ni Super Falcons o koni gba be mo laipe koni pe kun a tun ma gbe yen lo si bi eji ka awon omo to show fun ni yen Cordy Patrice Motsepe ari ajo CAF on lo si je ko di mo pe laipe laijina laipe laijina o ile adulawo won pe si orilede ti o gba idije yeye agbaje laipe laijina
1: to ba so in to dani ije are ajo CAF won gbe igbese
0: sise to
1: igba ta ni orilede ti o gba idije fe agbaye
0: won dun bo ti se se pe ka ba de wa ti mo se but last 2022 ni en to wa ni top 4 ni en to wo ipele to ko gba ti ta ba se mi fe orilede mu
1: se te ri ta ba wo lati bi odun mejo seyin ta ba be lato odun 2022 a ri pe orilede wa Nigeria odun 1990s lati se daada ken lo de Cameroon to wo third place nigba yen sugbon a tu wo ni odun 2022 ni Qatar Morocco won wo semi final ta ba tu wo odun ina o da pe quarter final na na ti quarter final ele to to si pe ti awa na ba rora wa lagbara daada ta ba rora wa lagbara ti e se pe idije ile adulawo pe boya ke se orilede Morocco nikan lo se daada ti awon orilede mi na ta won na ba se daada en e jawo lara awon orilede la ba sta yo orilede Morocco ko nbe ka yo awon orilede awon orilede ta ro boya won se daada gan won won padan Senegal won padan awon orilede Senegal won padan awon orilede Egypt won se daada kan mo na yan tuwo kan mo di 22 ele to tumo si wi pe to mo di 32 ele to tumo si wi pe ele to tumo si wi pe ta ba so pe a fe gba DJ fe agbaye a le gba sugbon sa wa n sise to
0: sa ni technical
1: sa ni se technical so wa nbe e wo orilede Ivory Coast na o koju Norway e wo lati kini e wo kan ta won pada da pada fun ele to tumo si wi pe ta ba rora wa lagbara daada ko si to buru bi awon ele da ta gba South America won gba àwọn olóde látàgbé iṣẹ àwọn ń gbà tó táwọn ọdẹ bá gbà kò sí nǹkan tó burú ń bẹ ká lọrọ àwọn alágbára lókun.
0: láìpẹ láì jìnnà sí ilẹ adúláwọ a máa gbó oòrùn ìdíje fẹyà àgbà yẹ jẹ adágbó kò lè pójú ọtá ọmọkùnrin àdìjà wọn sí ń tẹsíwájú star 347 star 1004 star 1 àṣìná ni ẹ fìta láti jẹ lójú òpó káṣẹ bá dé àṣẹ ikú tó ẹ bọ sójú òpó kan bandore facebook wa splash 105.5 ìbàdàn láti fi rúngbà yín ṣọwọ lórí àwọn tá a jíròrò lé lórí lórí ìjà wọn sí láàárọ tó ní à ń bọ̀ ná ẹkú kalẹ̀.

0: malaria show. No time to talk. I'm a terms of Jenna Odogu. Only the best.
1: Lopo igba awon eyan ki mo bi data awon se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo awon apps to ti sitile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon to ma nwi
2: ye mo gbe o data ti mo sese se ma ti to
1: se mi o so fun e
2: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
1: ero ibanisoro lato le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amoju to data re
2: je igbadun data re ni welemu leave it 100 mtn
3: itemeji omi orombo lemon sibi edukan ati iyo
4: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Super Falcons ò bá fún wọn jọ ìwé akó wá ṣúgà kó lẹ̀ mọ́ yín kó jẹ́ o. Torí gbogbo wa la mọ̀ wípé ọmọ tó ń sọ ni wọ́n, ọmọ tó ń sọ tí wọ́n sọ tán, àwọn tí wọ́n ń gbé wa débẹ̀ tí wọ́n lè já wa lẹ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ wo aṣọ táwọn ọmọ mi bí máa bẹ̀rẹ̀ ìdíje fẹ̀yẹlẹ adúláwọ̀ àwọn obìnrin. Ìyẹn lópin ọ̀sẹ̀ yìí ẹ rí wípé 10 stars òun ló wà lárẹ̀ tó dúró fún ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ti gbà ẹlẹ́yìn mission x mission xi ló kàn ó eléyìí ṣe mission impossible mission yẹn possible fún wọn ni. Torí wípé ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ àwọn obìnrin yóò bẹ̀rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí lórílẹ̀‐èdè morocco. Team Nigeria ikọ̀ Super Falcons àwọn ọmọ mi ti ṣetán láti fakọyọ mọ́ rẹ níbọ̀dì iṣẹ́ kàsàkàsà ẹ̀rín kàsàblanka àbàràbà máa bá yíra bá tẹmọ̀ pé bá ti ń president tiwa ọlọ́run ló lẹ̀mí èrò àwọn ọmọ tí wọ́n múnú wa dùn nìyẹn torí wọ́n wú. Road to Brazil, òun náà nídíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ eléyìí orílẹ̀-èdè mẹ́rin tó bá wọ ìpele tó kọ̀gùn sí àṣekágbá semi final. Ẹ̀dẹ̀ ṣọ̀pọ̀ pé àwọn ọmọ Justin Madugu wọ́n máa ṣe justice ìyẹn sí kìíní yẹn. Tó bá súnmọ́ àwọn Madugu wọ́n á dún ẹni àrò ọlọ́run kọ́ wọ́n á dúnyàn ẹni àrò ẹ̀ gíyù ni o tí yóò ní bá yín ọlọ́run ló lẹ̀mí èrò. Ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ yóò bẹ̀rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí lórílẹ̀-èdè morocco. Ẹ bá borí wa ní Super Falcons tí kókòbókò borí ẹni bọ̀dì ni ẹ dẹ̀ mọ̀ wípé ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta group c òun náà làwọn ọmọ mi òun náà ni wọ́n wà. Àwọn alátakò wọn náà àwọn náà ti mọ̀ wípé àwọn máa kó ikọ̀ kúkò torí wípé ti Nàìjíríà wọ́n ti ṣetán yẹn láti ṣe dáadáa nínú ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ Malawi Zambia ni wọn náà ni wọ́n gbòòrùn ara wọn lọ́wọ́ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ 26 òun náà nídíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ àwọn obìnrin òun náà ló máa bẹ̀rẹ̀ ìyẹn tí Super Falcons ni wọ́n ṣíde ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ obìnrin lórúkọ bàbá tọmọ àti ìtẹ̀ mí mímọ́ àwa dẹ̀ tún tẹ̀lé wọn Naija for the win ni o. Super Falcons ni ó gbà fẹ́ ẹ̀gbọ̀n tó bá wọ ni ó sọ àtúnyẹ̀ni àwọn play àwọn ọmọ yẹn ló máa gbà tíkẹ́ẹ̀tì ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ ìfẹ̀yẹ àgbáyé ó ti ṣú ọ̀ ó ti sáfẹ̀. Ẹ jẹ́ ń bọ́ lẹ́ńbẹ̀ kí n lọ sínú ìròyìn ìyẹn lákòókò yìí àbí sẹ́yìn ò tẹ̀lé Super Falcons láfún.
8: Super Falcon mo tele o.
7: Boya Zambia awon Barbara Banda. Boya won ni country tele bayi ori ko ye mi.
9: Ah ko possible ba yen e ma pe ile adulawo lajo omo orilede kan na ni wa bo la se wa
7: fi super falcon zo
9: bo la se e ma pe eyin na so ni se ni orilede kan to si iko egba to si fu ani joy bayi super falcon si to ra na ma pe won ku le se dada ninu dj ile ile adulawo ile ti won lo ile to tun si pe bo la se wa fi super falcon se ta lo ma tele bayana bayana
7: ma ja bi ambe oda super falcon zagbowo eyin won Ashley Plumter na lo ti fi adirin lu ti todun 2028 pelu ko Alitia Adlobirin ile to nsoju Akko Adams ni ko Venezia ile ti ohun wa yi ohun fe se daada fun won to de pe wiwa ninu league agboje ile Talo Ikko Venezia won deserve tolu aroko dare iroyin je jade wi pe won fi ti onle kuro ni buba agbaradi ni tipatipa ni olukoni tuntun ti ko Wolves ni pe ko si lara plan fun sa tuntun eleyi ti nbo sugbon ajo FIFA ti se ofin kan wi pe iko egbe agbabolu ti agbabolu ba si wa labi ade ododo yin eleto lati mo le won ni training ground mo won ajo FIFA ti fofin ele ama to lo aroko dare ti pota wa soro pe ko si nkan to jo pe won le ohun ike won lo asimo kuro awon oro to ba nje jade orun ofin bo orun rugbo bonu agency re le ni o ye ko pe kan tete mo bese ara won so kan kesi jo bese kan ko lapa be kan se kini kan lo wa iko egbe agbabolu mi ti tolu aroko dare ti o gbabolu fun sa tun bo bi be ko o da o ko sa koko de bi ke ta mo jiro yen lori oro won ni abani a mo jiro lori e Anthony Joshua en ti se agbeni soro e di an promoter won na lo ti je ko di mimo wi pe fifi di re mi abi farapa nikan lo le mu ija Anthony Joshua ati Tyson Fury mo waye o ija won mejeji yo waye be ojo di mimo wi pe awon ore re mejeje le ti won je lohun ni pe lodun to koja awon ori ohun Anthony Joshua si se afeku won oro won mo wa si lokan gbogbo igba iyan Shinagami ati won ati Latif Ayodele ti won je olorun ni pe ni odun to koja ni ipinle Ogun ojo di mimo pa Anthony Joshua ko le gbagbe won o si ma se bowo ile to ba ye ko se fun won iyan ni akoko ojo opo ka se a si 50,000 naira iyan ni cash pot wa laaro tuni ninu DJ Formula 1 tori pe Budapest Grand Prix bo yen Hungarian Grand Prix nbe ni opin ose yi George Russell lo ti je ko di mimo ko pelu wo won to ti sele so won to sele so ko ohun ni straight line speed gbogbo wahala to hun ri ninu ko Mercedes da koko yi ehun o duro tan ni o tori wi pe ohun ni gbagbo wi pe gbogbo nkan to ku o si ma da mo lopin ose Hungarian Grand Prix yo lanfani iyen lati wa mo gbagbo Kimi Antonelli ohun na ni only 50k la ma se Kimi Antonelli ohun na ni only waju awon awako ninu ni side DJ Formula 1 ile ta wa yi to ye pe ami 15 ni fin la awako Ferrari Lewis Hamilton ile to se to wa ni pokeji leyin e to wa jo wa ninu kokona iko Mercedes yen George Russell leyin Spra Franco Crams Franco Chams adota mi na ni o fin la 70 la polereje opin ose yi igbaradi akoko yo waye ati keji o waye yen le ni third practice o waye lojo Saturday quali no tun pada waye losan la ko to wa di pe rejo un gangan waye yen ni ojo Sunday iko egbe agbabolu Chelsea awon gan lomo tan so lakoko yi o lacro na ni won tun si gbe iyen ninu iko egbe agbabolu Chelsea Kodri Pep Guardiola ti so pe won fugbase orilede Italo
9: tabawo ise orilede Italo na
7: toro o ti lo odun kan lohun koko fe fi simi leyin ise iko egbe agbabo
9: emi tabawo dada emi ri pe orilede Italy gan awon na won ti fe abale tabawo ise yen gan boya bi oluko ni meji na gba laarin bi odun kan sira won won gba oluko ni kan kan to de mo ti gba gbe oluko kan to gba oluko ni Gennaro Gattuso ko to ri pe ohun na ko tun pada ri won lo ko se no DJ fi eya agbaye ele to mo si pe mi o ro boya oluko ni Pep Guardiola gan lapo do boya o ti se tele bayi lati gba se odi orilead ti o ba gba se gan ba o le je ise ko egbe agba oluko lo ko gba
7: hello e kaaro se ta ka se lo se yin oruko yin ati bi ti mo tin pe yin
10: lati
7: aye
10: aye
7: oruko yin
10: Sulaimon
7: Olaide. Okay, e ti je 50,000 lori cash e laaro ya. Awon customer ke wo pe yin lati bere account details yin. E seun gan ni yin ti cash e ni won pe yin lati bere account details yin. Amo oluko ni Kalo Ache lo ti so wi pe orilede Italy won kokko kan sohun. Ike se ohun fe wa sise won wa wo pe se e se ni se en wa.
9: Ko se to fe ise orilede Italy bayi, ko se to fe terigba. O la bi pe nkan ti wa nbe, o ka lo en ba ti terigba bayi. Ko pe bayi o ma le won danu ni so awon na o ka ai mo pe yin lo kokko wo se to ba kokko fe gba na o na ko wo se o le pion abi o ni pion
7: o da luka madrid na lo ti fo lo ti towo bo wi adehun
11: pẹlu iko igba igba bọọlu esi lo fadirin lu gc eni ogoji odun o wu ni ka jẹran pẹlu fọna fun yesterday kun niwa lori eto ja won si fun titọ se yi titi ojo aje monday le tatun lafani lati mo pade adirun kadishira ruko ti mi lo report oluwa se mo kelale wole lori economic society n ba dide fuya mo tun ka lo tori mi fo e ma kana mi ni gbo ku yin ire

0: gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì.

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 mílíọ̀nù naira, 50 mílíọ̀nù naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Kashe. Ayẹyẹ ọdún kejì Kashe, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Kashe. Ṣo ti Kashe? Mo ti Kashe.
2: Kí ni gan-an ni wọ́n ṣe tìmọ̀tìmọ̀ fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru, tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé, tàbí fún pípa ojúdé kò rún gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo, nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
3: My brother, are you saying Lafarge don't change name?
4: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
5: HBM Nigeria, formerly Lafarge.
4: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
6: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup. Tó bá ti wá fi orun rẹ̀ sí GR3, gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
7: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
9: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣídì èdùkọ̀ àti iyọ̀.
10: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
9: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
10: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: àdídì ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: tàbáńsọ nípa ròyìn lọ́lọ́kọ̀jọ̀ kan tó jẹ́ tèrè ìdárayá a tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò ìyẹn làwọn ròyìn eléyìí tó takoko takoko bákan náà làwọn ròyìn yàjò yàjò tọlọ́yìnbó ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí o náà láàmọ̀ gbà síra wàlà ìyẹn lọ́sàn-án tèmi ni o èmi ni kẹ́kọ̀ọ́ mo wà nílé agbára o desmond tudije agbáwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́ oge ni mi fi dáwà tí ó máa jẹ́ kí ẹlọ́fàá ti máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tún dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìhàlẹ̀ swagosi nìyẹn ọlọ́ọ̀lẹ́ amza lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan ó máa dùgbọ́n gbẹ́ kéde máa kán sí lọ́sàn-án tèmi ó yá láti ibẹ̀ pàápàá pé ẹjẹ́ bẹ̀rẹ̀ láti inú ìdíje ẹ̀sẹ̀ kíkàn lọ́sàn yìí anthony joshua ó ti jẹ́ ó di mímọ̀ báyìí o ó ní wípé ọ̀fẹ́ lòun o ọ̀fẹ́ lòun ọ̀fẹ́ lòun tó bá wu kálukú ló lè fẹnu ẹ̀ wí gẹ́gẹ́ bí anthony joshua ṣe jẹ́ ó di mímọ̀ ó ní ìjà tó máa wáyé láàrin òun àti tyson fury ìjà tó máa wáyé ìyẹn nínú oṣù kọkànlá ọdún tá a wà yí gangan ó lẹ́yìn ọ̀bá àmọ́sapá bí ẹ̀yìn kọ́ máa sanwó bí kọ́ máa sorí bí ìtàn kéèyàn ṣàyà bí ẹ̀yìn kọ́ sapá bí ìtàn òun ò ní wí kíní kan bí ti wù ọmọ kí ló mú ọ̀rọ̀ yìí wá ni wípé wọ́n ní tyson fury ti bẹ̀rẹ̀ sí ní jambla tó ń pariwo tó ń palantia ó ń lérí lẹ́ka wípé àlóhun niṣẹ́ kò sẹ́ni náà tó lè fọyín òun balẹ̀ ó ní gbogbo ọ̀rọ̀ tí tyson fury ń sọ yìí gẹ́gẹ́ bí anthony joshua bó ṣe jẹ́ òdì mímọ́ ọ̀fẹ́ lòun o tó bá wu kálukú ló sì lè fohùn rẹ̀ ṣe online lọ wà o lè máa jábọ́ o lè máa palantia kó o máa polongo online o free you are free to do so ó ní ṣùgbọ́n òun tòun o orí ríǹgì lòun ti máa fi ìkúùkù sọ̀rọ̀ ẹ mọ̀ pé ìkúùkù yàtọ̀ sí ẹ̀sẹ̀ ó ní ìkúùkù lòun ò fi dá lóhùn nígbà tó bá di àkókò tíjà bá máa wáyé ní oṣù kọkànlá ó lóhun ọ̀lọ́rọ̀ kankan tóun fẹ́ bẹ́ẹ̀ nìkankan sọ báwọn oníròyìn bá wá bọ̀ lórí ọ̀rọ̀ tyson fury òun ò ní kọ̀ sọ̀rọ̀ ni no comment ọ̀rọ̀ tòun tóun fẹ́ sọ òun fẹ́ sọ di jọ́ọ̀jà gangan ìjọ́ọ̀jà yẹn gangan ìkúùkù lòun ò fi dá tyson fury lóhùn ìyẹn lórí ríǹgì ìyẹn ni wípé you talk too much yẹn orí ríǹgì lòun ò ti dá lẹ́kùn rẹ̀ òun ò fi ìkúùkù bá gbogbo ẹnu rẹ̀ jẹ́ yóò fi mọ̀ pé lọ́jọ́ mi èyí máa lérí lẹ́ka lórí tí ò ní ṣeéṣe ó nítorí pé ọ̀dà ń lójú tàdà yìí gbé kìí ṣe irú tyson fury ni wọ́n ń sọ lọ́wọ́ yìí ó ní ó lè ti happen rí ṣùgbọ́n lọ́wọ́ yìí kìí ṣe irú tyson fury wọ́n sọ ó wẹ́ ó bíntín ó sì mọ́ ó kéré gan o gẹ́gẹ́ bí anthony joshua bó ṣe jẹ́ òdì mímọ̀ nìyẹn ó yá láti ibẹ̀ yẹn àṣìdègò káṣẹ káṣẹ káṣẹ we go again. a tún láǹfààní láti gbé káṣẹ lẹ́nìí àwọn èèyàn ò tún gbájé lọ torí pé plenty ticket get 30 ticket yẹn ó sì ń ẹ̀ 60 o ẹ mọ̀ pé òní ni every friday plenty ticket get 30 ticket tọ́ba jẹ́mi ni wọ tactics ni so ti ẹ̀rọ sẹ́yìn ọ̀sẹ́yìn máa ń sẹ́ẹ̀tì pọ̀ ọ̀sẹ́ yìí ó máa ń sẹ́ẹ̀tì pọ̀ bọ́ bá gbìyànjú ẹ̀ láàárọ̀ tí ó work gbìyànjú ẹ̀ lọ́sàn-án àmọ́sàn kankan o kàrọ àwọn ọmọ pé ẹyí ò sọ fẹ́ yẹ pé kò ń bọ̀ ìwọ ni kọ́ jára rẹ kọ́ ọmọ tó ń ṣe ìwọ ni ọmọ gọ́ra rẹ *347*1004*1# *347*1004*1# ò ní kọ́ ra lò *347*1004*1# *347*1004*1# tó bá ti sẹ́ndì kóòdù yẹn wọ́n á dá mẹ́sẹ̀jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ rà mẹ́ta ni ọ rà àṣírí tó wà ń bẹ̀ ní mẹ́ta yẹn máa fún ọ lájẹ́ yẹn ìwọ gan náà máa testify lọ́sàn yìí ó fi testimony ńlẹ̀ lọ́sàn yìí ẹ̀ náà mẹ́ta yẹn ló máa gbájé wá because to play ticket meta ti fun 30 pe lawon ile to tin play ball latojo Monday dan ba da gbugbu re po o ti set niyan so bo se ma je niyan losan yi o *347*1004*1 as enu po abi enu ti e to po yen sodowo enu e to po sodowo abi be ko ni enu to po yen sodi owo ehe bo se je niyan lapa be bo se ma je gege niyan o *347*1004*1 as magora re mo relent o tojo melu jijo meta ti wo na tin da bi ajo oka wo na lese ni na lose ni yen o enu e to po wa fi debi ti mo wa yi all right okay ani pe yi koto awon eyin o si gbo pe lose yi o ya papapa lati be yin asinde go olukoni ko ti Barcelona olukoni Hansi Flick ma ti soro soke tori pe opolopo oroyin ni njade wipe e wa o e winga meji le ti gbe ike e gbe Anthony Gordon e tun gbe Karim Adeyemi ngbe wa mo pe nilo awon winga e se te yonda Marcus Rashford ele to je pe performance ati rating re na ko bad now nigba to wa ninu iko yi iyan ni sa to koja e se te fi wa yonda re to wa je pe egbe Karim Adeyemi egbe Anthony Gordon be aba wo owo te fi gbe Anthony Gordon gan ba aba wo owo te fi gbe oju owo ti e fe fi gbe Rashford gan na lowo ti eni e mu wa lori Rashford gan se bi £26 million abi nkan ko ni asi ma yo te fi gbe Anthony Gordon okay e tun ti gbe Karim Adeyemi na bayi Karim Adeyemi na tun ti darapo bayi ese te wa wule ngbe mo pe nilo winga kilo de to fi wa jaba on ni wa ni pe oluko ni ti wa soro soke o kini to wi oni se ri Karim Adeyemi te nwo yen se mo pe o ti a ti jo sise papo ri oni awon ti jo sise papo ri o ta ba nso nipa ti ba ba nso nipa ti Karim Adeyemi oni akoko na tan ba so nipa ki agba bolu ko track back ko defend ma pe winger ni agba waju ni oni sugba Karim Adeyemi recovery rate e o high gan o man track back daada o de man defend daada oni yen e kokko se yen leni oni akoko ni e o lele keji to ba di pe oke o e kan fe launch counter attack e launch e latodo Adeyemi yo fun yin ni nte nfe oni mejeji yen lasan o ti to nte eyan ma kowo le lori oni gbe lati help en to je defender eyan fullback apa abi to wa oni yo help fullback apa abi to wa daada to ro ma n pada seyin lati wa defend oni te ba wa tun fe launch counter attack e launch e latodo Adeyemi oni yo fun yin ni nte fe idi niyan o oni asiri to wa nbe niyan o oni ta ba si so nipa Anthony Gordon oni we Anthony Gordon ni awon ogbon ati nda lolokan ojo kan o de wa highly skillful o wa highly skillful oni fun die yi awon man ta won se o ohun o condemn Rashford o owo ni Rashford o da o sugbon idi tan fi gbade yemi tan fi gbe Anthony Gordon lohun lebe lohun lohun si so o ohun o so yi pe Marcus Rashford na ni quality ti e o kaluku lo ni quality sugbon ikọ nti ikọ ba ri pe yo wulo fohun abi yo wulo fun isi owo ohun o na ni ko gbe o ko je ba rin ese je o gege bi o se je o di mimo lapa be yen ba ba nso nipa ti oluko ni Hansi Flick alaye to se fawon oniroyin niyan o e je sare loju oja ka lo pa akade ba ba toju oja de mo gora re mo wi to *347*1004*1 ash ni o gbe ode be ọkà wọn náà lọ́sẹ̀ inú ó tọ́jọ́ méjìjọ́ mẹ́ta tó ti ń dàbí àjọ ọgbọ̀pẹ́ tiẹ̀ náà lọ́sẹ̀ yìí ṣùgbọ́n ẹjá sáré lójú ọjà ká lọ pa àkádé bá a bá dé ká tẹ̀sọ́wọ́ iwájú chaloba trevor chaloba ikọ̀ komo wọ́n tó ti jáwé sóbì o ikọ̀ komo ti jáwé sóbì yọyin club wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni tibo já lójú ọjà ká dé pa abade ka sun o waju e ku kale
1: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì ti splash rè é. Splash 105.5 FM èlé tó wà nílé fọláfẹ́lẹ̀lẹ̀ nílé Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní ọgbọ́dọ̀ Voice House. Tọ́ba ipá yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ kúkú lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ó yẹ ẹ lọ kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí ti jẹ́ kí mọ̀ fan family ó wà ń bẹ̀. Lórí TikTok at Top Striker 100 at Top Striker 100. Yes, bó ṣe máa jẹ́ nìyẹn, ìyẹn lápá abẹ yẹn. Yoyin Club, Yoyin Club, wọ́n ti padà kéde rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni tó léde ti Germany. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ti ń lọ lábẹ́lẹ̀ náà tó bí ọjọ́ méjì jọ mẹ́ta. Lórí wípé àlàyé wá, gbogbo ogbó yẹn ò ṣiṣẹ́ mọ́, ò ṣe gbàgbọ́ ọ̀sàwó mọ́ yẹn. Sọ bá wa ṣiṣẹ́, wá bá wa ṣiṣẹ́ di ẹ̀yin díje ife ẹyẹ àgbáyé ọdún 2030 náà. Ìyá gbọ́sẹ̀ rẹ wọ ọmọ bíbí orílẹ̀-èdè Germany ni ọ. A nílò rẹ, má jẹ́ kó jẹ́ pé àwọn ará àta nìkan ọ̀nà wọn máa jẹ̀gbádùn rẹ. Bẹ́ẹ̀ bá gbàgbé Yoyin Club, ó ti ṣiṣẹ́ káàkiri, ó ṣe ń Borussia Dortmund, ó ṣe nígbà, ó ṣe láwo, ó ṣe ń Liverpool, gbogbo ẹ̀ bẹ́yẹn. Wọ́n ní má jẹ́ ọjà ará àta nìkan ni ó jẹ̀gbádùn rẹ. Wá bá wa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni àgbọ̀jẹ́ orílẹ̀-èdè ti Germany. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àròyé àti àròjinlẹ̀, olùkọ́ni Yoyin Club ti gbà láṣiṣẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Germany o. Ẹ wo, ó ti tẹ́wọ́ gba ìṣàkóso báyìí lọ́wọ́ olùkọ́ni Nagelsmann. Gẹ́gẹ́ bí ìròyìn ti ń tọ́ lọ́wọ́, wọ́n ti padà kéde rẹ̀ ọ̀fíṣíálì gẹ́gẹ́. Wọ́n ti kéde rẹ̀ lénìí ọ̀fíṣíálì pé olùkọ́ni Yoyin Club o, ó ti di olùkọ́ni àgbọ̀jẹ́ orílẹ̀-èdè ti Germany láti àkókò yìí lọ títí di ọdún 2030 lẹ́yìn ìdíje ife ẹyẹ àgbáyé. Bọ́bá jẹ́ igbé yóò lè tẹ̀ wájú, bọ́bá igbé yóò tẹ̀ wájú. Ìdíje ife ẹyẹ àgbáyé tọdún 2030 yẹn ló ṣeéṣe kó dìtàmì lílọ síwájú rẹ̀. Bóyá yóò tẹ̀ wájú, bóyá iṣẹ́ yẹn ó sì padà forí sánpọ́n. Ṣùgbọ́n o, kò sí tí ò lè ṣẹlẹ̀, ó tó dìgbà fi díje ife ẹyẹ àgbáyé bọ́rọ̀ olùkọ́ni àti iṣẹ́ ni. Euro ń bọ̀ báyìí nísìnyí, 2028 kọ́ ni Euro ni, 2028. Bí ẹ bá gbá Euro ní 2028, bólùkọ́ni Yoyin Club tí ọba kó ikọ̀ tí kọ́ rẹ̀ ọba ṣe dáadáa. Ọ̀rọ̀ tí ò lọ fà rárá, kò lọ fà, tí wọ́n bá ní kò lọ fà rárá. Ẹ kẹ̀ gbọ́ ni wípé ẹ wò ó, adúpẹ́ ẹbí ẹ ti ń kó wa bọ̀, adúpẹ́ ẹbí ẹ kó adé. Ṣé rí bí ẹ fẹ́ máa kó àrè yẹn, ó ṣeéṣe ká má bá yín lọ. Ọ̀rọ̀ di bọ́ọ̀lù ọ̀yà mi nìyẹn. Léde kúkúrú, ṣùgbọ́n lọ́wọ́ yìí o, as at least for now, ọdún 2030 làdé ìrìn ọ̀tẹnubodò ìyẹn lẹ́yìn ìdíje ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí n tó wà ńlẹ̀ nìyẹn. Ó yá pápá òdinú kan ti Manchester City. Ikọ̀ Manchester City, wọ́n ti jẹ́ òdi mímọ̀ wípé agbábọ́ọ̀lù àwọn méjì kan ń bẹ tí wọ́n tún fẹ́ fẹ iṣẹ́ rẹ̀ lójú o. Wọ́n sọ nípa, bá bá sọ nípa ti Abdulkadir Kusanov, àti Jeremy Doku. Wọ́n náà méjèèjì, wọ́n ti gbogbo ètò títò, gbogbo dọ́kúmẹ́ntì wọn ni ó ti wà nílẹ̀ báyìí. Wọ́n máa fẹ iṣẹ́ wọn lójú di ọdún 2031. Long term contract ni wọ́n fẹ́ fún àwọn méjèèjì. Wọ́n ní gbogbo fáìlì, gbogbo dọ́kúmẹ́ntì, gbogbo ẹ ti tò. Wọ́n ní mẹ́ta wọn ọ̀bá jẹ́ ṣùgbọ́n kan nù wọ́n ti sign, ìyẹn Josko Vardio. Wọ́n ní ẹ ti wulẹ̀ fẹsẹ́ lójú dáadáa tiẹ̀. Wọ́n ní sọ ẹran méjèèjì tó kù yìí, next 5 years náà ni wọ́n fún àwọn méjèèjì tó kù o, àti Jeremy Doku àti Abdulkadir Kusanov. Wọ́n náà méjèèjì yẹn ọdọọdún 2031 ká dé wọn báyìí kó tó tẹnubodò. Wọ́n ní ṣé ẹ tiẹ̀ rí níbi tọ́rọ̀ dé dúró yìí, èèyàn gbọ́dọ̀ máa wo agbábọ́ọ̀lù rẹ̀ ń ràn kọ́ wá di pé omi ọ̀padà rèé tẹ yín wọ, omi ọ̀padà rèé tẹ ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Ìdí nìyẹn tó fi jẹ́ pé long term contract o na ni ti o dabi ani gbe yo ma pada work bayo long time project yen won ni gbe adeun bi odun marun to je gbe begbe egbe bolu kegbe egbe bolu kan ba ti e wa gbori wa lojiji adeun to wa nle yen yo ma fun awon ni confidence akoko yo si fa won lanfani ati pe iye oja awon ni iye to ba wu awon oni je gbe agba bolu jade ran ti do to ti kodun kan o e ma lenu lori iyun ma adeun re ti kodun kan aboti a ti je gbe eni o ti ku pe ipari sa ni lo eran ti lo eran ti tukunu o won ni abi olodun meji e ni se pupo lori re sugba adeun odun marun odun merin a e gara tan ni o iyo ba wu yin le poja yin ti o ise ni kankan ko se ni anybody ti o mu yin si o ya lati be yen iko komo ti pada wa o komo lo won tun pada de ṣùgbọ́n ìpadàbọ̀ wọn ó dàbí ẹni pé ìpadàbọ̀ abidjan ni o torí pé komo tún ti ṣe àfikún owó lórí ọ̀rọ̀ trevor chalobah wọ́n ti kọ́ wá tẹ́lẹ̀ bí fún ọwọ́ kọ tí wọ́n ń sọ̀rọ̀ ńgbà náà lọ́hùn wípé àwọn ti tán láti gbé agbábọ́ọ̀lù ṣùgbọ́n ìná wọn ò tí ì wọ ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ti ẹ̀ wọ́kọ chelsea létí pé owó rédèrèdè wa làǹkó kì í ẹ rèé ọ̀sù ẹ lọ ọ̀sù kẹ́ ẹ méèkì owó ọ̀sù o ẹ lọ ọ̀sù kẹ́ ẹ méèkì owó tó bá jẹ́ pé ń tẹ́ ẹ kó lọ́wọ́ yìí ni kì í sowó ti a rèé ṣùgbọ́n dídé tí kò mọ̀ wá padà dé yìí wọ́n ní àwọn ṣe tán láti san 25 million euro tán yányán pátápátá tá ò ní gba chẹ́ńjì bákan náà àwọn wá fẹ́ fi 5 million euro kan àwọn fẹ́ fi tlẹ̀ gẹ́gẹ́ bí adam fee 5 million euro jáde gẹ́gẹ́ bí adam fee tí o gbé àpapọ̀ owó yẹn wà jẹ́ 30 million euro eléyìí tí àwọn san lórí ti trevor chalobah agbábọ́ọ̀lù ẹni ọdún 37 years of age ẹni ibi tọrọ wa dé dúró yìí ẹyìn kẹkẹ tó wà ńlẹ̀ báyìí ni wípé ṣé mà pé mo ti sọ́fìn-ín làárọ̀ yìí pé ó ṣeéṣe kí Marquez Lacroix kọ́ darapọ̀ wọ́n ti kéde yẹn wọ́n ti padà kéde yẹn ní àárọ̀ yìí là ń sọ wípé ọ̀rọ̀ ti débi tó lápẹ̀rẹ̀ àbí lórí ètò láti sọ láàárọ̀ ìpọ́rọ̀ ti débi tó lápẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí èdè ọ̀sán yìí wọ́n ti kéde Marquez Lacroix wọ́n ti kéde Lacroix pé ó ti darapọ̀ mọ́ ikọ̀ ti Chelsea owó ti ń lọ bí 2,52,000 £52 million òun náà lówó tí ó gbé lọ. Now ṣé kí Chelsea ọwọ́ yọ̀ǹda Chalobah ni àbí kì í pọ̀ jù ìyẹn defender àti búkì ẹ̀ lè lọ o gbogbo ń tẹ̀sẹ̀ tí lẹ́fi jóná mo ti gbọ́ tó fún di èyí à ń padà bọ̀ lórí ọwọ́ yẹn ok ṣé kí wọ́n fi Chalobah alẹ̀ kó kúkú mọ́ lọ́ngbà wọn ti sáyìn Marquez Lacroix àbí kì í pọ̀ jù ó sì níṣẹ́ tí ó ṣe bàbá wo trevor chalobah 27 years of age ni ẹ gbọ́ ẹ jẹ́ àgbà bí wọlé lọ́sẹ̀ yìí agudede wòye o àwọn síkírù láti ọdẹ ohun
1: akudedewo gbogbo ẹyin ara ilé akọla jimmy ni adẹkáwọn tiwa ta ni wọn ní dópin láéláé.
0: Mo rò pé ìdíje fẹ̀yẹ àgbáyé ni ọwọ́ àfẹ́ ti ẹni tí máa ń fún mi ní information láti ìgbà tí ìdíje ẹyẹ ìfẹ̀yẹ àgbáyé ti parí ó ti àwọn àtẹ̀ránṣẹ́ kan sí mi mo ní kó sẹ́ndì fídíò rẹ̀ torí ọ̀rọ̀ yẹn lé pọ̀ mo ní kó sẹ́ndì fídíò rẹ̀ ẹ gbọ́ kí ló tún ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ibà àti kọ gba wuyewuye mọ láti bí ọjọ́ mélòó tá a rò pé gbogbo nǹkan ti jẹ́ rodò lọ mú mi.
1: kò sí ìgbà tí nǹkan ò ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa débèrè ni pé irú nǹkan ò ló ṣẹlẹ̀ mi ò ní láti mọ irú fídíò àbí nǹkan tán sẹ́ǹsì yín àmọ́ lọ́dọ̀ tiwa bí ayọ̀ ìdùnnú lójoojúmọ́
0: nílé àkìtì kò ní bríkì làwọ lẹ́nà tó dilé ọ̀rọ̀ ọlọ́pàdé bríkì làwọ lẹ́nà
1: ó pò nílé àkìtì kò rí
0: bríkì làwọ lẹ́nà tó fi di pé wọ́n ní pẹ́ ń fọlọ́pàá kó gbogbo àwọn èèyàn ń bẹ̀yẹn
1: kì í ṣe lé wa
0: tí a fi dáṣẹ́ dúró
1: kì í ṣọ̀dọ̀ tiwa nìyẹn.
0: Ọ̀hìn mà sẹ́ndì fídíò
1: ẹ fi hàn àwọn èèyàn.
0: Èmi wo pé ọ̀rọ̀ tá a lè sọ nítòbí ìnùbí láàrin ara wa ayé lọ́wọ́ tá à ń sẹ́ndì fídíò sórí ẹ̀rọ ayélujára sẹ́yìn wa lọ́wọ́ abú yìkún wa bó ti sọ pé mo rí
1: lọ́sàn-án. Ẹ̀ ń bá ti ní evidence kò ní the explanation tó pọ̀. kaju evidence yen kaju sori
0: ko wa ni se ko nle be yin lo bo ba ti bo le ke se ko video to ba ti dori kini ele be contest ifo se lu lola bayi o ma gbe video yin ki
1: eyin lo bi oro presenter ko ni yen
0: ibi e ti lu brick layer
1: o ba le yin lo ki se presenter won ba wi
0: ten ko guiding bayi no video am vi so be le brick layer ki kilo fi darin yen
1: mi ti kara le o awon atokun mi ti ka won ara le mo de ti so n to nsele nle akiti kori mo ti joye n pe ko si ngba ile wa ku ni gbogbo n te royin yen
0: won ni graph won leyin ni won leyin le supply graph pe e paro pe merin le ja pe
1: ibara sele na
0: eyin na ni won le supply graph pe o ye ke ja marun e ja merin won ni brigade ya so pe merin ni won ja o won ni bi le je ti da si rough ni yen bi pe kini ti e
1: ni le wa ni brigade o ti la le mi lowo
0: ko ni ejan no faja na ni yen ti e lo faja gan le n so yen pe
1: e ma brigade o ti de ma po mo nle ni
0: alafaja na le so yen pe lo pe ko le la le yin lo pe kilo kan
1: brickley o tete mo pon mu nle ni oko girafu wa
0: ti alafaja na le so yen now se wa ni mo nkan ti mo so ni bi na le di vista is of ra yin e gbo fe ma la o fe ma la ye nle owo gege lo faja abi e soro
1: atokun yi se le wa dudu yen ti se
0: e lo fe ma la le yin lowo lo faja ada adari e ka won ara le se ma bo lolu o bere si jade jo monday
1: olorun so
0: monday ti nbo e
1: o ma si ra won
0: e ma je won si mo so lolu
1: oruko temi ni Abdulrasim Muhammadu Yusuf Akoyede Oba ti lapo mo kẹtọ ka kẹgbẹ laye pe akuse lataro albereka to pọ lo bi se nko ko le ni jọ lo ni jo baje apumuraji mo pọ lase loke pe
0: ba ga ma wo jean and trouser abi jean and t-shirt te ba lo n wa gbada te lo n wa so to lo njo bi ankara won le ma si mu si
1: e ba won yo sawole ni a le bolo lu mbo e bo sawole ni e ma te ba si ko ja ton wo si bodi pada
0: e ma pe je ma pa discover pe ke ti e so lolu o le laya lo pe iwo lo nderu ba wa ebo
1: kese bade
0: egbon ta wi kese bo
1: kese bade
0: kese bade bo
1: kese bade
0: ibo wa ni
1: kese lu bade mo
0: mi won ti nayin
1: kese bade mo
0: mo le nayin bade
1: kese bade
0: se ni mo lu ni
1: ma lu ko
0: ki le wa mi
1: olon ni
0: me yen kini okay. O si wahala. Ogbe ni ori to ke Abdul. Abdul Yusuf Abdul. Ogbe ni ori to ke Abdul.
1: Agbawo san rore. Agbawo.
0: Ka loju oja. Ora eyin ogbe ni ori to ke Abdul wa si. Eja loju. Eja loju.
1: Agbaya.
0: Ori to ke. Aba doju oja de ka wa te mo le sawon ta fe se eku kale. Eyin ni brick layer nla le yin lo le yin bi so fe le. Suala. Abia na la yin ti gbo. Eku kale.
2: In the words of Coco Chanel, luxury must be comfortable. Otherwise, it is not luxury. If you do not, therefore, negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42 Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury Lifestyles.
3: Ogun eka le 20 acres of land do alagbegbe Galilee laba oki olodo nilu Ibadan ologbe omowe lekan re lo ra ile na latodun 1968 latowo omo lebi Ibadan mo si pelu gbogbo owe eto to fi ti leyin lodun 2012 lejo dide lori ile ohun idajo si waye lodun 2016 leyi ti ile ejo da ologbe omowe lekan re lare pe omowe lekan re o wa si laye mo ko tumo si pe duke awon di teni eleni o nitori awon molebi to fe fi erugba ibugun ti fe koju bo ile na be la won le ise tale tale kan ti bere si sakiti

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM tó wà nílé fún Bálábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tà ọ̀tá ń jọ́ pé ní o gbọ́dọ̀ fọ́ẹ́ sá ọ̀. Bẹ́yìn bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹlẹ́wò 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Kájọ máa gbára kà sí dà lórí TikTok @TopStriker100 lórí TikTok, lórí Jẹ́kẹ́mọ̀ Fan Family lórí Facebook àwà ń bẹ̀. Ó yá pápá láti bẹ̀ yẹn. Ọ̀gbẹ́ni orí tó kẹ́wà sí o, orí tó kẹ́wà sí o. Kó tó di pa lọ náà ni a ti ń sọ nípa pé kí ni ojúwo lẹ́yìn fi wo nípa tábà ń sọ nípa ọ̀rọ̀ ti Chalúbà àti Marquez Lacroix. Ṣé kí Chelsea ọ̀yọ̀ǹda Chalúbà ń gbà tí Lacroix ti wọlé àbí kì í pọ̀ jù? Torí ọ̀gbẹ́ni Àtúndé Alátọ́jú ń sọ láàárọ̀ yìí pé wọ́n nílò defenders. Ọ sọ pé defenders tí ó pọ̀ pé ni ibi tí wọ́n ti níṣòro nípa àsọlé ni ó fi dẹ́kù.
1: Àyànkò ibi tá a bọ́rọ̀ dé náà láàárọ̀ náà pé àsọlé bàbá máa ṣe ń start bọ́ọ̀lù àtẹ̀yìn.
0: Iṣu
1: tó pọ̀ ni. So táwọn agbábọ́ọ̀lù lẹ́wọ̀nyìn náà bàbá máa ṣe ń receive pass látọwọ́ àsọlé náà. Wàhálà ẹlẹ́ẹ̀kejì ni.
0: That's another problem, big problem gan.
1: So
0: big one.
1: Wàhálà ńlá ni. So èmi rò pé tá a bá ń sọ̀rọ̀ ogun méjèèjì, mo rò pé méjèèjì náà ni wọ́n nílò. Pàápàá jùlọ àsọlé. Because àsọlé bá ti ń panic under pressure. Ó máa launch bọ́ọ̀ sọ́wọ́ alátakò ni. Inú ìdààmú àti tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò ní pò ń bẹ̀ bọ̀rọ̀. Wọ́n yẹ kó tó bọ̀ bá ti dọ́wọ́ àsọlé. Tó yẹ kó ti gbà sọ́wọ́ alátakò sí àwọn tó ń launch attack mẹ́rin. So ìyẹn bẹ́ẹ̀. Tó bá sọ̀rọ̀ pa defender, èmi rò pé Chalúbà. Kálíyàn bá jẹ́ bíi brother rẹ̀ tí máa fẹ́ fún mọ̀ràn. Ìmọ̀ràn tí máa fún ni pé kó pò kí rajà.
0: Kó fi bẹ́ẹ̀ lẹ̀.
1: Ìdí ni pé tó bá wo ní pekin ọ̀dà gan-an even kó tó di pọ́n lọ gbé Marcus Lacroix wa. A rí pé kò sí nínú 1-3 gan tẹ́lẹ̀. Tá máa ń rántí pé la fẹ́ lù.
0: Pé ó start again. So make shift náà máa
1: bí ṣe pé bóyá kí wàhálà bá dé níbi right back. Bóyá níjúrì àbí ẹnìkan ní suspension ni wọ́n tó ń rántí ẹ̀. Tá bá wò lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ọkọ̀ Chelsea. Lefi Cowell ni ọ̀gá ni number one center fún wọn. Tí a fi gbogbo ara gbẹ̀mílé.
0: Follow by
1: ìfarapa ló ní ní sáà tó kọ. Follow by
0: Fofana.
1: Wesley Fofana. So lẹ́yìn Fofana gan.
0: Ó sì ka Barabara Abiyo tó sìn.
1: Adara Abiyo tó sìn. Bàdé Àṣílè. Ẹ̀kúgbọ̀n àwọn táwọn kalẹ̀.
0: So ọwọ́ ọ̀nù ni Chalúbà gan-an.
1: Àwọn táwọn kalẹ̀ èrò ìwulẹ̀ pọ̀. Tọ́ba tó wá gbé Marquez mọ́ sí. Center defender máa lọ bí méje.
0: Bó àwọn tí à ń sọ yìí. Gbogbo wọn yẹn náà bẹ́ta Chalúbà.
1: Gbogbo wọn kọ́ wọn bẹ́ta Chalúbà o. Sọ pé lọ́pọ̀lọpọ̀ gbà olùkọ́ni máa ń fẹ́ràn agbábọ́ọ̀lù méjì ra wọn lọ.
0: Àti pé style
1: rẹ̀ tó fi gbá. Káwọn tó ń bọ̀ ó dakọ̀ tó sí Adara Abioyo mọ́ wọn.
0: Bẹ́ẹ̀ni làwọn èèyàn pa
1: ló. Wọ́n wà ní plan òun pé tóun fẹ́ lù.
0: Ẹ máa pé wọ́n ní height.
1: Òun náà ló ní height jù nù bí 1.96. So èmi rò pé tó bá ń sọ̀rọ̀ pa pé olùkọ́ni ti kọ́kọ́ fi fẹ́ràn sí léyàn. Olùkọ́ni tó wá lọ gbé agbábọ́ọ̀lù mi.
0: Tó jẹ́ center half.
1: Tó jẹ́ center half. Ní era tiẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀.
0: Ní 52 million pounds.
1: So ó tún wá lọ gbé wá.
0: Wọ́n á lọ gbé 52
1: lẹ́fí Kowi náà sì wà ńbẹ̀. Wesley Fofana wà ńbẹ̀.
0: Àǹfààní tí Lacroix ni ni pe left.
1: Left center left footed center half. Bẹ́ẹ̀ni àǹfààní tó nínú. So tó bá wo ohun tó ń ṣẹlẹ̀ yára pé òun ti ń bọ̀. Wọ́n ní Fofana, wọ́n ní Lefi Kowi, wọ́n ní
0: Tosin
1: Adara Abioyo. So ìròyìn yẹn ti pọ̀. Even ọmọ Achapong yẹn gan center half ló ná. Nínú ọkọ̀ yìí náà ló ná wa. Èmi rò pé tó bá ń sọ̀rọ̀ center half nínú ọkọ̀ Chelsea, wọ́n ti lọ bí mẹ́fà. Tí wọ́n sì nílò ju èèyàn méjì tí ó máa start lọ. Àpẹẹrẹ tó yàn bá tán á sì keje. Tó sì rẹ lómìn tó ti ń tọ́ka sí pé kó máa bọ̀. Kó wá máa ṣe dáadáa ibi tó wà. Èmi rò pé ó ṣàǹfààní kó lọ́bẹ̀. Ẹ wúrú àǹfààní tí Jara Kwanza jẹ ní sáà tó lọ. Tí ò bá pọ̀ onú kọ Liverpool kò lè lọ́wọ́ cup.
0: Láíláí.
1: Torí kò ní rí bọ́ọ̀ gbà nínú Liverpool. Wọ́n ti ní center half méjì tí wọ́n lò. Ibrahima Konate àti Virgil van Dijk. Nígbẹ̀yìn wò ní mọ̀ pé ọmọkùnrin náà da. Ó lọ lóun ní Bayer Leverkusen. Ibẹ̀ lolùkọ́ ni Three Lions ti lọ pé. Wọ́n mọ̀jọ wá sí World Cup mọ́ ni. So kí èèyàn lọ ibi tí ó ti máa gbá bọ̀ dáadáa tí ó ti rí dáúlà rẹ̀ lò lóòrèkóòrè. Mo rò pé sáǹfààní ju kó jókòó kó máa lo seatbelt lọ.
2: Lápọ̀dọ̀ tèmi èmi ròyìn pé mo ro pe o di igba ti olukoni ba bere ise ko to di pe awon kan kan pada ye ninu squad yi ta ba wo squad Chelsea lowo lowo ba e area ta tin so yi pe won lack eyan yi pe won ti need yen oni won ti poju oni won ti defense line yen gangan ni won ti poju at least like around 40 players ton ni 14 ni defender 14 ni defender jembe so lapodo ti temi emi ro yi pe lati lo gbe ru agba ball yi wa ko sa burunu ki chaluba lo o ye ku lo na ni sugbon mo ro pe to ba ma lo ivato to ba ma lo wa da ki oluko ni o ko bere ise na tori ki se dandan ni ki chaluba lo fun iyen ni season yi tori pe nta an so ina o le ma pada ri be tori mi o ti ri anfani to lo jujuju lara Lacroix ju chaluba lo the same height ni won jo ni even though gan ni market value gan na lowo e
0: anfani bere okay. Left footed center half
1: lafia ni lu
2: je right
0: oni Lacroix
2: e ben
0: right ni chaluba most of our defender won right ni won coach won ma fe ki awon ni
2: mejeji
0: ko je pe natural left footed center half e don bere igbe center half or center back nkankanani center half center back mejeji yen so anfani ti la
2: fa to ni yen so leyin yen ta ba ni an white won an everything won almost the same no
0: it was
2: 6.3 mo de ro pe ta ba wo age won na age bracket jo ni won 26 kan 27 kan so lapodo ti temi emi wo pe ivato ti chalu baba ma lo ko je ki oluko ni ri na ki oluko ni si mo nkan ti o le se
0: eyan ti a wa fe ra awon na oduro awon na
2: fe ra league awon to fe ra
0: chalu ba awon komo se komo wa ni gba bo mi
1: en to fe gba champions league start
0: en komo wa ni gba en fi gba Chelsea ti o gba nkan
1: komo lo
2: champions league anyway eni to wa champions league na le right off sugbon ko se champions league o tumo si pe anyhow club pe dandan sha ni kin gba champions league
1: Komo le duro de igba to won o duro down awon ti lo ra oja mi awon ti lo ra oja mi awon le ma gbo ti sonodo e mo
2: lapodo ti temi
0: opportunity ni fo mba
2: lapodo temi emi priva ko wa nu Chelsea ko fight
0: o gangan lokan ti e gan o ti lo okan ti e gan ti si
2: iyen ti
0: okan ti e gangan ti si pe o gangan priva ko lo akoko ori
2: Play time.
0: Elekeji komo tun wan lo Champions League. Nto ba si le mu egbe agolu yen lati fi fe ran si. Definitely yeah. One need deal.
2: Won nilo e ni be
0: ni. So on gangan okan re ti si tori gbe o na wa bi ti yo no ti ni play time. Ti o ti gara dada iyen ni apa be yen. Mo fe ka so gangan pa ti Karim Adeyemi, Marcus Rashford, Anthony Gordon.
1: Ro pe se mo pe ati mo so na ba so pe n to dare nkan to wu ni na ton wa mo ro pe n to wu yan na le yo mu oluko ni lo mo nkan to wu to de le wulo fun se ti e pe ba de wu na ro oluko ni o ti mo won eri kan wa pe ore na de ni won fi n ta bu ko won ramako sasot na ti pe ti pe ta won o de satun se le lori
0: nipa pe won
1: pe won e track back
0: o wa lara n to fa ija ni
1: gba akoko ninu ko man yu ara n to fa janu so pe e kan du ska waju pe won ma gbe bo won agbaru bo be mo so ta ma soro pe eyan mo kan kan se emi o mo pe emi ro pe ta ma so pa gba bolu ise to se yi o ibi to ku sire emi ro pe n to ye kan ni e moju to gan junu
0: mi ti an lo ku si
1: da lo ku si le ma so pe n ma soro won pa David Jan ko to ri pokun mayu
0: pe ko meselu
1: won le o meselu odun kini won le o meselu odun keji odun keta ko to ri won wa so pe ma lo a re n to meselu gan ti o mowo lu gan
0: o pe wa
1: so nigbe igbe lo fi dodo ara bi onala
0: awon si lese
1: ma lese o
0: sugbon
1: owo won
0: ko da gbo ara won da
1: so imero pe a so pe yin o mo gan gan si agba bolu ni o iṣẹ́ tó dẹ̀ yàn láyò tó olófin ṣe ilé ayé ẹ̀ náà kí n lọ dé tó yẹ pé dáṣe ń kọ̀mplé náà wọ́n máa sọ ojoojúmọ́ tágbábọ́ọ̀lù bá mọ̀ nǹkan tó ṣe ẹ̀ wò ó náà kọ́ 3 lion gan ẹ̀ rí pé bíi spear ni
0: spear ni costa
1: ko no ma to ri pe okay o o re awon eyan kan eyin le wa ba gba die wo boye le boye gbon le yanu yin san so e me ro pe nkan ile ko na moju to lati wa ton so re jade ninu ko barcelona fun sin akude alailegbe na akoko na clause to wa lori contract pe kan fi gbe ka ni o ba se dada lodo won won yen kere si gbugun ti an pada na
0: be ni o kere
1: city akari o kere
0: city
1: karim o kere oyin o ti na ti eje city godon
0: e godon ti eje
1: so e wo godon yen won le lo gbe godon la duro wo won de jo yiwo pe awon o le trigger clause yen
0: 26
1: ah so abuku ni fun gangan fun re ti oluko ni ma so pe won o tabuku re o ti won ti tabuku re already
0: de second se ko ba to gbe salary re to tun gara do olohun fe din
2: o ti re lo ready lati
1: olohun ready ati din so ta ba wo dinin re na ta ba fe din na ti o ma condition ti o ma gbe sin na ko fe din na ko ni je dinin gidi gbogbo ra karimu de re sin itan wo ma gba lose o ma kiri jojo sin ti rashford o gba so imi ro pe won mo tan se lapa be tori pe yan na gboro ma woju we re pe bo ni o se ni daru
0: eja sare loju oja ka won sikiru o to so nkan kan eja loju oja ka lo pa akade babade awon sikiru message kan to wole lati lu ode o e ku kale.
3: Prepared for global opportunities.
4: Study at Trinity University, Yaba, Lagos.
3: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
4: We equipped you with skills the world demands.
3: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
4: cybersecurity, computer science, accounting, economics, marketing,
3: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
4: Trinity University, building on the rock.
5: Ogun ekale 20 acres of land wa lagbegbe Galilee Labaoki olodo nilu Ibadan ologbe omowe lekan re lo ra ile na latodun 1968 latowo omolebi Ibadamasi pelu gbogbo owe eto to fi ti leyin lodun 2012 lejo dide lori ile ohun idajo si waye lodun 2016 leyi ti ile ejo da ologbe omowe lekan re lare pe omowe lekan re o wa si laye mo ko tumo si pe duke awon di teni eleni o nitori awon omolebi to fe fi erugba ibukun ti fe koju bo ile na be awon ile ise talẹ kan ti bere si sakitiyan lati ta ile ohun to je ti ologbe omowe lekan re to wa lagbegbe Galilee Labaoki olodo nilu Ibadan ikilo ni yo gbogbo eniyan ti won ba ni ke wa rale lagbegbe Galilee Labaoki olodo ni Ibadan e wa die daada o ke ma ba kowo bo so lo jo ma so owo re si gbo atu olukede gbogbo molebi ologbe omowe lekan are jati jado agbaye.
6: Eh, amọ pe kilo fe ra yen. Ororo isebe ni mo fe ra jare.
7: Ah, ororo aburo ti oloruko ke.
6: Owo re ko won rara. O si man gbadun re.
7: Amọ pe.
6: Won ti pe ifa ma fani lapo ya o. Ororo wo lo wa fe kin ra bayi?
7: Ororo Devon Kings lo ye ko ra. O je ororo isebe to poju owo. O si ku fun eroja sara lo re vitamin A.
6: Ah, ororo ijo ti mo le yan layo fun emi ati idile mi.
7: Beni, o paro.
6: O ni ra iwon ba ti owo re ba ka o si mo pe wa gbadun onje aladun to ba fi ororo na se.
7: O to lo so. O se won re ni. Won ri daju pe mo so fun gbogbo eniyan pe ororo isebe Devon Kings yoro ro isebe to dara
6: o dara be ore mi
7: Devon Kings ohun aladun adun to ko ebi ati ara mora o wa ni gbogbo ile itaja jake jado orile ede Nigeria.
8: 2 years ago the biggest radio raffle hit we always were.

0: together.
1: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
2: tàbí lẹ́ndì NCE. HND A level to fẹ wọlé pẹlú direct entry
1: o rọrun pẹlú WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ju so nipa eto eko re di memuse
3: amọ̀pẹ́ kí ló fẹ́ràn yẹn
4: òróró ìṣègùn ni mo fẹ́ràn jà lé
3: òróró ọ̀bùrọ̀ tí olórúkọ kẹ
4: òun rẹ̀ kò wọ́n rárá
3: ó sì máa ń gbádùn rẹ̀
4: amọ̀pẹ́
3: wọ́n ti pé ìfàmà fanilákòyà o
4: òróró wo ló wá fẹ́ kí n rà báyìí
3: òróró Devon Kings ló yẹ kó o ra ó jẹ́ òróró ìṣèbẹ̀ tó kójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin A
4: òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi
3: bẹ́ẹ̀ ni o parọ́ ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe
4: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣèbẹ̀ Devon Kings ni òróró ìṣèbẹ̀ tó dára
3: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
4: Devon Kings òórùn aládùn adùn tó kó ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: We educate, that's why we are respected. We inform, that's why we are loved. More music, we are the best. The Integrity Station. Splash, splash, splash.
6: 105, 105.5. 105. 105.

0: ọ̀rọ̀ bàbá àbejì àti ìyá àbejì.
1: Torí ọlọ́run. Nítorí ọlọ́run. Torí ọlọ́run ìyá àdì ni èyí lọ́jọ́ jímọ̀.
0: Mọ́mọ́.
1: Èyí lọ́jọ́ jímọ̀ o.
0: Olóyin.
1: Ìyá àgbọ̀dọ̀ fẹ́yìn wọlé.
0: Ọ̀rọ̀ bàbá àbejì àti ìyá àbejì. Anyway,
1: ìyá àbejì àgbà wà.
0: O tiẹ̀ tí ìjẹun fúlẹ̀
1: mọ́. Torí pé mo mọ ibi tọ́rọ̀ ń lọ.
0: Ọ̀rọ̀ bàbá àbejì àti ìyá àbejì kò sòro dá sí
1: ẹ̀wọ̀n ẹlẹ́wà ìyá àbejì àgbà bí ìyá àbejì kékeré
0: méjì ni
1: méjì ni
0: iléeṣẹ́ yìí o
1: pé wọ́n rẹ̀fà
0: àní iléeṣẹ́ yìí
1: mo ṣàmọ̀ pé àwọn bàbá àbejì méjì ló wà níléeṣẹ́
0: yìí bàbá àbejì kan
1: méjì ló wà
0: tó jẹ́ pé iṣẹ́ rẹ̀
1: tó jẹ́ pé bàbá àbejì
0: eré ìdárayá nǹkan kan
1: wọ́n rẹ̀fà bàbá àbejì méjì ló wà olúkálùkù sì níyà àbejì wọn nílé kó wà wọn ìyá àbejì tó sì wà ń bí iná òní bàbá àbejì rẹ nílé
0: àti bàbá àbejì ìtìlé àti bàbá àbejì ìtòdé àti ìyá àbejì ìtìlé àti ìyá àbejì ìtòdé ekurúrẹkuru ni o ẹkọ rẹ kọ
1: ẹkú náà ló ń jẹ
0: wọn ẹja dídín náà rẹ ja dídín ni
1: pàtí pọmọ
0: pọmọ ríra wọn
1: ni o oh my god o ti kọjá nọmọ báyìí àbí bóyá ìyá àdínì fẹẹ jẹkuru àtẹkọ
0: o dàbẹ ekuru ẹkọ pọmọ tó kátà
1: ánú ẹja
0: kíká ẹjẹ ẹjẹ ẹbìtì ń jọ
1: jù mọ kọkọ dín ẹja nǹkan tó wà tì bọnú ọbẹ gangan
0: ìyá adáre ti ń gbọ́ báwọn yóò sọ fún bàbá àbejì ìtàkùn ètò ìyá àbejì ti ní kó máa lọ bẹ́ẹ̀ o bàbá wa ṣe báyìí yàrá la fi dá nìkan ni ọmọlúàbí eléyìí gan la fi ń kì í kààbọ̀ sórí ìròyìn eléyìí tá a pè ní bí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn abìkan tí ìná pàjá délé òkèrè lọ́hùn-ún òun náà ni àwọn ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yìí iná ṣe o àwọn àkòrí tó bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀gbọ́n bó bá dójú ọ̀gbagadì gan ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti mọ fetí yín kóyàwó ìròyìn ìlọ yorùbá lẹ́jọ́ ná àwọn ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yìí ẹ̀yin ẹ ṣáà máa gbọ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n ẹ gbọ́ kẹ́ ẹ fi ṣòdiwọ̀n ara yín ẹ mọ̀ gbọ́ lágbọ́gbọ́ tìlú o torí pé ó ní àwọn àǹfààní tiẹ̀ eléyìí tó ń ṣe ẹ lọ sí ìtàkùn ayélujára eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 Ìbàdàn ẹ láìkẹ́ ẹ̀kọ́ pọ̀ rẹpẹtẹ ẹ lọ́ọ̀vẹ̀ ẹ̀kọ́ pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa ẹ jẹ́ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ́ ti yín bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ àkàndò ní mú yín lọ́wọ́ o ìyá àdínì yín náà ni o Aminat Adetun Badmus ń lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ ó ṣe dáadáa.
1: Tọ́ ìbí náà ń ké wa ọ̀mù ní wípé àtúkù jímọ̀ olóyin ti tò ní ọ̀pẹ̀ náà lákòókò ṣe lókè pẹ̀.
0: Àmì.
1: Lọ́la Allah Lọ́la Muhammadu
0: sallallahu alayhi wa sallam.
1: Wàlà kùwàtà ìlà bìlà ìyàzẹ́. Tèmílàdé àlòkò òun ló kọ ti tèmi.
0: Ẹlẹ́pẹ̀
1: mi náà náà wà á wù.
0: Nànà àwọ̀ àwọ̀. Kí ló wá ṣẹlẹ̀ báyìí ní ìsìn?
1: That's my name. Yeah, Nana Hawa.
0: Ẹ pé Saidi lòun
1: dé. Ó kọ tó pẹ̀rọ sí. Súnà mi nù.
0: Ṣé Saidi náà àbí sọ̀rí?
1: Kò ṣe é dì náà.
0: Ó ti mọ̀
1: kò rántí
0: mọ́. Ṣéèdù. Kò tiẹ̀ rántí
1: mọ́. Kọ́ńkọ́ gbèrò yìí náà rèé ẹ̀mọ́ bá wa kalẹ̀.
0: Ó dé jẹ́bẹ̀ láti àwọn àkòrí eléyìí tí àwọn ìròyìn ohun tó gbèrú ó mọ̀ lágbára báyìí ní ìpínlẹ̀ Abia o. Èèmọ̀ lukutu pẹ́bẹ́pẹ́bẹ́ òun náà ni ìròyìn ọ̀hún ní ń pariwo. Nana ìwé ìròyìn The Nation gbé ìwé ìròyìn Punch náà gbé kíni tí ń bẹ̀ ń bẹ̀. Wọ́n ní àwọn èèyàn márùn kan léè tó jẹ́ pé ẹbí ni wọ́n o. Wọ́n bá wọn nínú ilé wọn tí wọ́n ti di òkú lẹ́lẹ́jà àtà. Ẹ̀mí ti bọ́ lẹ́nu kó wá wọn ní ìpínlẹ̀ Abia. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ọjọ́ Àbámẹ́ta Sátidé náà lọ wáyé o. Irú ikú wo gan ló pa wọ́n? Iléeṣẹ́ ọlọ́pàá ṣé wọ́n ti gbọ́ pẹ̀. Àwọn tí wọ́n jẹ́ alámúlétì wọn àwọn aládùúgbò wọn kí ni gbólóhùn tí ń bọ̀dẹ̀ lẹ́nu wọn? Gbáńkọ́gbì tó lágbára mọ̀ ni ẹ gbọ̀n lọ́sàn-án tòní.
1: Tọ́ ìròyìn eléyìí ìwé ìròyìn Daily Post òun náà ló gbé o. Ṣé owú gbóná ni ká pè léyìí ni àbí èèdì? Wọ́n ní obìnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó mọ̀ọ́mọ̀ da omi gbóná sí iye kan rẹ̀ lára o. Àbí orogún rẹ̀ mo tọrọ gáfárà. Orogún rẹ̀ bẹ́ẹ̀ ni. Orogún rẹ̀ yìí sì ń kọ́. Ó dì sọ́wọ́ ó dì síkùn. Ó ti yé wa. Ó lóyún ni. Wọ́n ní àti arábìnrin yìí àtọmọ rẹ̀ tuntun eléyìí tó ṣẹ̀ṣẹ̀ bí. Wọ́n ní àwọn méjèèjì ń kọ̀ o. Ó rán wọn lọ. si orun arimobo se owu gbona ni ka pele ni
0: ogbona
1: abi won di arabirin yi
0: e di abe fun
1: ah
0: amo ti se nu mejeji
1: o
0: ga ha olagba o de tele wa lo o yin ni si ojo ewe keta din ni ogbo ewe royin the nation ile to jade fun toni nana wawu ina omo gori ile o tun feju kekeke o ni ile itaja eleyi ti ti nlo awon ohun elo eleyi ti nlo na won ta nbe ni won ni na ogori ile nbe ogori ile itaja ohun o si jo ojo nje mo leleyi ti waye won ni agbegbe ke eleyi ti won pe ni egbeda ni ako won jo nipinle eko nibe gan ni sele ohun ti waye bo lo se wa je gan eni to ni shop ohun kidi gbe lohun ti nbode lenu re ile ise panapana ti a gbe igbese lori e awon osise le tori si isele pajawiri nko gbanko gbe iroyin to ye ke gbo ni e gbo lo san toni
1: iroyin eleyi iwe iroyin the guardian ohun na lo gbe o oni wipe ile ejo na lo ti gbe idajo nla kan kale fun okunrin kan o eleyi ti won lo jebi esun sise omo kekere omodebirin kan bi o se ye ko se sise ohun ko to pelu omodebirin yi ni ipinle cross river ni o
0: won
1: ni bayi o ile ejo o ti wa gbe idajo re kale lori okunrin na iru idajo wo ni se idajo to lagbara ni abi eleyi ta tun so pe o ku die ka to iyen mo se yonu gbanko biro ni
0: o de awon ni oko akeru kan eleyi to je wi pe toki eyi ti a ti to sinu pali o na loko denu ba kan won ni o mo ti lo re ko lu keke lese meta kan bayi o yen ni opopo na maro se eleyi to wa lati ilu eko wo ilu abeokuta awon eyan meta ni ti dagbere faye podigbo se nbe bo gan ni sele o se wa waye gbanko gbi mo ni egbo lo san toni
1: to won ni ikolu alagbara kan tun waye ni agbegbe kan o ni ipinle Kwara o won ni eyan kan se be o ba isele na lo be si ni won do la won meji ninu ikolu ohun awon wo lo se ikolu na sawon ti eran etenu osin lara won bi afoke emu na ni abawon wo tun ni o ama ipinle Kwara ni ikolu eleyi tun ti waye iwe royin Daily Post ohun na lo gbe
0: o da iwe royin Daily Post na lo gbe eleyi won ni awon ise olopa won wo korokan du awon karamba ni eda iko ajinigbe eleyi ti jiyan gbe ni ipinle Bauchi won ni owo o ti bo kan lara won bayi o ni bo wa ni ise iwadi dedu olori eyo kan dondo eleyi ti o mu ohun eyan mo gbo losan toni ore o o si gba nkan bi
1: iroyin eleyi na lo nso pe latara ikolu kan eleyi to waye lori awon agbe ni ipinle Zamfara won ni awon ti won ba isele na lo ni won tin ka won ni meni meji bayi to si tin di meta lelogun awon agbe lo ti ba isele ikolu to waye lo ni ipinle Zamfara
0: o mo se
1: iroyin punch lo gbe
0: o de ja lo sinu weroyin Daily Post eleyi to jade fun toni won ni awon karamba ni eda meta kan eleyi to ti di afurasi baye o na ni owo osiku awon agbofiro nlo ti ba o latari bi an se ni awon eleyi awon dukia ajoba eleyi to je anfani fun omo ilede wa Nigeria o ni won gbe sunmo leyi ti won si n ba je won yo awon kan ra re lo leyi ti won si n lo re ta bo gan wa ni owo palaba awon sesegi gbanko gbe to ye ke gbo ni o egbo pa koko re ba titun
1: ah iroyin eleyi o lagbara pupo gege bi ajo ndla se nso wipe ogun tramadol eleyi to to bilionu meji
0: kilode
1: ohun na ni ajo na ti gbese le laarin osu meji din logun 2 billion tramadol e si fi mo pe ton fi le gbese le o gbona odi wole mi ilo ti won lo ilo odi ni
0: tori
1: ise be ni ise ti o se lara
0: ise ise bu
1: tramadol gba wa gba wa ha iwe iroyin the punch lo gbe
0: o de to ba ri be ja lo sinu iwe iroyin the nation le to jade fun toni won ni ijoba won ni ipinle Edo o na ni ti bere si ni wa ebi odomo bi kan bayi o le ti eni omobirin ohun Amarachi Amos Ineje nje bo loro re si je won ni be la bi ni omo tan so nipa re yi won ji gbe nipinle Eko won wa gbe wa si ipinle Edo won ni koda bi gbe ti en gbe wa si ipinle Edo gan won wa jaju le nbe ni bo gan loro ohun se lo to fi n di gba nkan gbe eyan mo gbo losan toni makoko re ba ti to ni
1: o to awon meta kan re o ti won so wipe ori ko awon yo o ori ko won yo kuro lowo ise eru ise oko owo eru won ni ayederu ise ohun la won kan fi ta awon lo si orilede Cote d'Ivoire nigba ta won debe nko o awon di olowo nabi awon di ka won ma fi ara awon sise bi eru fun awon eni yi o won ni awon to ri ko yo na ni won soro ti won se lalaye be o wipe ayederu ise ohun lo so awon dolowo nabi iwe iroyin The Punch ohun na lo gbe won kuro lorilede Nigeria won lo si Cote d'Ivoire ara won na wa fi n sise bi machine
0: ni mo wa se o
1: mare o gba wa sanu wa
0: ami ati ami e wa ja tun fese kan ya ni ipile Niger tori pe gba kogbe osele nibe na o won ni awon eyan kan le to je pe ohun alumoni ile ni an wa lona ti o bofin mu o na ni mo ti se be dojo oro o ko awon osise abanila bolu eleyi ta mo si NSCDC le to se be gbemi lenu okan lara won bo ni sele ta so nipa re ise waye gan melo ninu awon karamba ni eda yi ni ati nawo gan awon gbolohun wo lo wa jade lati agan akateni ti se oga agba fun ile ise ajo ti ose abanila bolu eyan mo gbo loni gba nko gbiroyin gba ni se
1: to won ni ile ejo to fi ilu Abuja se bujoko na lo si gbe idajo re kale lori awon meta kan eleyi ti won mu lori isele ijinigbe to waye ni ipinle Oyo won ni ewon gbere ohun na ni won ni ki won mo lo o ile ejo giga ti ijoba apapo to njoko ni ilu Abuja ohun na lo si gbe idajo re kale ni ana ojobo iwe iroyin The Punch lo gbe iroyin na
0: o da ma ba lo o sinu iwe iroyin Punch iroyin kan eleyi to je pe o so kale layo ni ohun na lo wa nbe o won ni jeje mo pe ile ise olopa eleyi ti nbe ni ipinle Oyo o na ni eni won ti yabo baraka awon oniwo odaran kan o le ti eni awon oja kan e to ye ko je ti awon eni alani o na ni won dari re gba ibomi won ni koda awon oja ile ti ti gba lowo won baye o ni owo re to million lona meji le ni 32 million naira eyan melo ni ti mu nibo wa ni gba ko gbe ohun de duro eyin ogbo o bakoko re ba ti to ni
1: o da lo ni papapa ka to lo si odo agba wo won ni awon olopa na ni won ti mu awon merin kan ti won fura si gege bi ajinigbe be ni won si dola awon to wa ni akata awon ni ipinle Rivers
0: o da ba
1: happy ending
0: happy ending ni o da be
1: e je ka gbera ka lo si odo agba wo ka lo re polowo oja nigba ta ba pada de gba nko gbe yo gbera ton
2: Hey Chris.
3: Hey Pearl.
2: Say special.
3: Special.

0: e kaabo pada o aya ti wa fe bele bayi ko be si are na loku en ti mo wa ni kan ni omo lu abi pe awa ki fi se sere banko gbiroyin o seto ati gbina yanu e wa ja lo si ipile abia tori pe ile ise olopa ile to wa nbe o na ni e mo ti fi di re mule bi awon eyan manu kan ile to je pe ebi ni won won ti padanu emi won o yen ni agbegbe kan ile to pe ni umu imo ele ti nbe nijoba abile osisi oma e ti nbe ni ipile abia ni won ni eni ti se ba le ile won ile to se pe o na ti dagbere faye podigbo se o na ni aporuko ti eni kachi nabugo ati ohun ati yawo e chinaza ati awon omo won meta o na ni ani won ba won ninu ile won o le to je pe emi o si lara won mo ko wa won ti dagbere faye podigbo se yen lojo segun tuesday leyin opolopo ojo die seyin le ti won ni awon ebi won won ti gbianju lati won ba soro lori ero lewo sugbon sa o nja si pabo eja lo sekete eni ti se agbanso fun le ise olopa nipile na dsp marine chinaka nigba to wo mo fi joro mule o onise ri oro ta so nipa re yi aburo kachi to ti di ologbe o na lo sa tete wa o si le ise olopa le to si wa fi oro ohun to wole ti nbe oni oro ta so nipa re yi ori ti gbo le ise olopa yen ni ojo keji le ni ogun osu keje odun 2026 nigba ti o tesiwaju na awon oro le to gbe kale o onise ri awon e to je ara adugbo kan won ti e mo pe arakunrin yi iyawo re atawon omo re meteta won ti dake sinu ile won eleyi ti won gbe won ni ogba ti awon ise olopa e ti an lo sile gbe re ile ti nbe ni umu imo won ni me ti nde be bayi won kale ku o won re ni sile ku fun won agidi o na ni won fi ja ilekun hun ko to ri wipe won ra yi wole nigba ti won mo wonu ile won bayi eyi ko ya awon eyan wa won ni jeje mo wipe won bo oku awon mararun lele ni o ki wa ni ti an tun ri won ni awon je kan ele to je pe won je seku ni won ba ninu ile ohun be na ni won si ri ero ele ti ma muna wa ta mo si generator won ni se ri oku awon mararun bayi won ti ko won o lo si ile igbokusi ele ti nbe lagbegbe won iwe iroyin punch lo gbe loni se ri pe gbankogbe eleyi o tabana adura si gboro aye o pe ibi toju wa to oba to ni wa koso wa nbe ibi toju wa o to oba to ni wa ko faabo ebo wa o oba to ni wa mo jarin nai si iwe iroyin punch lo gbe gbankogbe lo da lori tabili wa
1: to iroyin gbankogbe o ti gbe mi lati ipinle oyo lo si ipinle bauchi o níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó ti ń jẹ kudi mímọ̀ pé ọwọ́ òun ti ba arábìnrin kan ẹni ogún ọdún rabi abubakar lórí ẹ̀sùn wípé ńṣe ló da omi gbóná tó ń hó yaayaaya wọn ló dá lé orogún rẹ̀ lórí o lásìkò tí àwọn méjèèjì tí wọ́n ní agbógbó láàrin ara wọn wọ́n ní eléyìí náà kọ́ o ló sì tún ṣokùnfà bí ọmọ tuntun jòjò lókàn tí ó ṣe dágbére fáyé o wọ́n ní ẹni tí wọ́n fura sí yìí náà ló jẹ́ olùgbé ní abúlé kan tí wọ́n ń pè ní dábà ní ìjọba ìbílẹ̀ bauchi níbi tí ọwọ́ àwọn ọlọ́pàá tó wà ní ẹkùn sí ní iléeṣẹ́ ní àdúgbò tafabalewa estate tí ọwọ́ ti bá o lẹ́yìn tí wọ́n ṣe àwọn ìwádìí kan sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tán gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí o wọ́n ní ìkọlù yìí náà ló wáyè ní ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún tá a wà yìí ní nǹkan bíi aago méje ààbọ̀ òwúrọ̀ lóòrọ̀ kùtùkùtù gan ni nígbàtí arábìnrin tá à ń pè ní rábì yìí tí yóò sì gbé omi gbóná tó ti hó yaayaaya tó dálé orogún rẹ̀ ẹni ọgbọ̀n ọdún lórí o lásìkò tí àwọn méjèèjì tí wọ́n ń bára wọn ní fàákàjà wọ́n ní arábìnrin tí wọ́n da omi gbóná lé lórí yìí òun kọ́ wọn ló fara pa gidi gan ni tí wọ́n sì gbé ní ìgbé pàjáwìrì lọ sí ilé ìwòsàn ti abubakar tafabalewa university teaching hospital eléyìí tó wà ní bauchi láti lè gba ìtọ́jú o wọ́n níbi tí arábìnrin yìí ti ń gba ìtọ́jú torí wípé ó jẹ́ aláboyún wọ́n níbẹ̀ náà ló ti bí ọmọ ọkùnrin làǹtìlanti kan ní ọjọ́ kọkàndínlógún oṣù keje o wọ́n ní àmọ́ ṣá ọmọ yìí ń kọ́ látara omi gbóná eléyìí tí wọ́n dà lé ìyá rẹ̀ lórí wọ́n lòun náà ti fara gbá ń bẹ̀ o wọ́n ní ọjọ́ tán bí ọmọ yìí sáyé gangan lọ́mọ náà tún dágbére fáyé o wọ́n ní ṣùgbọ́n ní báyìí o ìyá ọmọ yìí kọ́ ó wà ní ilé ìwòsàn níbi tó sì ti ń gba ìtọ́jú eléyìí tí ìtọ́jú rẹ̀ sì ń yá kankan wọn ni nígbà tó wá ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́ etí ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi Nafil Habib ó ní wípé wọ́n ti taari ẹjọ́ ọ̀hún wọ́n ti taari rẹ̀ sí ọlọ́pàá ilé tó wà ní ẹkùn iléeṣẹ́ tọlọ́pàá ti dábẹ́ ní ọjọ́ kejìlélógún oṣù tá a wà yìí ní ẹkùn sòro ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọlọ́pàá ńkọ náà ni wọ́n sì ń ṣe ìwádìí lọ dáadáa wọ́n ní eléyìí tó sì jẹ́ wípé wọ́n ó taari ẹ̀sùn náà àbí ẹjọ́ náà síwájú ẹ̀ka eléyìí tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá o nígbà tó wá ń fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi CP Sani Omolore Aliyu òun náà wà bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí pé kí ló dé kí la gbé kí la jù ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa torí pójórogún rẹ kò ní kó mú omi gbóná kò dálé lórí tuntun wá wà ní ipò lóyún ní báyìí ó ti rán ọmọ tuntun ọmọ tí ò lẹ́sẹ̀ ló fẹ́ wáyé rẹ̀ jẹ́jẹ́jẹ́ ẹ sì mú látara ìwà ìgbónára ẹ sì rán ọmọ náà padà lọ sí ọ̀run àrèmábọ̀ irú ìwà báyìí nǹkan ò wọn ò ní fara mọ́ láwùjọ ìwé ìròyìn daily post òun náà ló gbé ìròyìn ọ̀hún.
0: ó dé já lọ tààràtààrà sí ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tòní o wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ yìí pé ilé ìtajà gàgàrà kan eléyìí tó jẹ́ pé àwọn tó ń ta ohun èlò eléyìí tá à ń lò nínú ilé tó ń lò náà òun náà ni wọ́n ń tajà ń bẹ̀ ilé ìtajà tá à ń sọ nípa rẹ̀ yìí ó wà ní ẹgbẹ́dẹ́ àkówájọ ìyẹn ní ìpínlẹ̀ Èkó wọ́n ní lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday òun náà ni ọwọ́ ọ̀nà ó kọrin ìjà lálá ń bẹ̀ o wọ́n ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó wáyé ní ojúlé 16 èyí ti bẹ ní òpópónà àkówọ́jọ léyìí tí ò fi bẹ́ẹ̀ jìmọ̀nà sí jimo bus stop èyí ti bẹ ní ẹgbẹ́dẹ àkówọ́jọ ń bẹ̀ nígbà tí iléeṣẹ́ panápaná ilé ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n mọ̀ pa bíyá bìnú ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà wọ́n ní ọwọ́ ọ̀nà tó ṣẹlẹ̀ yìí ó ṣẹyọ o ní nǹkan bíi aago mẹ́jà kọjá ìṣẹ́jú 15 léyìí tó sì jẹ́ pé ní kété tí ọ̀rọ̀ ń dé tí gbọ́ àwọn òun náà ni àwọn iléeṣẹ́ tó jẹ́ ti iléeṣẹ́ panápaná èyí ti ń bẹ ní agége àti abẹ̀sán ni wọ́n ti kóra wọn lọ láti lọ rèé pa iná ọ̀hún kú fínfín wọn ní ṣẹ̀rí ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yí ọgbà tó ṣẹlẹ̀ òun náà ni wọ́n ti mú ọ̀rọ̀ ọ̀hún wá o léyìí tó sì jẹ́ pé ní nǹkan bíi aago mẹ́jọ ó kọjá ìṣẹ́jú 28 8:28 a.m. òun náà ni iléeṣẹ́ panápaná ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ wọ́n tẹnu bọ̀rọ̀ o pẹ̀lú àlàyé pé àwọn abala bíi tí wọ́n ti ń ta ohun èlò tó ń lo iná electronics òun náà ni iná ọ̀hún ló ti ṣẹyọ o ẹ wá já lọ o sẹ́kẹ̀tà ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ panápaná àti àwọn òṣìṣẹ́ ilé tó ń dóòlà àwọn ènìyàn nípínlẹ̀ Èkó margaret adéṣeyẹ lorúkọ wọn nígbà táwọn ó sọ̀rọ̀ wọn ní ṣe rí iná ọ̀hún ọlọ́run bá wa ṣe torí pé kò tí ì mọ nàgàmú ilé míì kó tó di wípé wọ́n láǹfààní àti pa iná ọ̀hún kú fínfín gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún tó bá kọba tó ni wá kò jẹ́ kọ́rọ̀ náà wò sàn ni o ìwé ìròyìn the nation ló gbé gbáǹkọ́gbè ló dà lórí tábìlì tiwa.
1: tó ìròyìn gbáǹkọ́gbè lẹ́yìn òun náà ló ń jẹyọ látinú ìwé ìròyìn the guardian níbi tí onídàájọ́ blessing ego ti ilé-ẹjọ́ gíga tó ń jókòó ní ìlú calabar tó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí arákùnrin kan john sunday ẹyọ eléyìí tí ó bá ọmọdébìnrin kan ọmọ ọdún 16 bá a ní àjọṣepọ̀ kò tọ́ o wọ́n ní onídàájọ́ yìí náà ni wọ́n sì rí pé ẹyọ ó jẹ̀bi gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn o lẹ́yìn tí wọ́n ti ṣe gbogbo àwọn ìwádìí eléyìí tí ó yẹ kí wọ́n ṣe o ní ọjọ́ ìṣẹ́gun tó sì pa á láṣẹ wípé ṣe rí arákùnrin tí ń jẹ́ john sunday ẹyọ yìí kò yẹ kó máa wà láàrin wa ẹ tètè tefetefe ẹ máa mú lọ sí ọgbà ìtúnirọ kó lọ rèé kẹ́kọ̀ọ́ ńbẹ kó lọ rèé kọ́gbọ́n ìgbà tí ó bá fi padà wá sáwùjọ àwọn èèyàn ó ṣeé ṣe kẹlẹ́dùnmọ́ rẹ̀ kò ti yí lọ́kàn padà wọ́n ní ìdájọ́ yìí òun náà sì ni àwọn kan tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ àwọn ọmọdé ni wọ́n ní ó da báun inú àwọn dùn pẹ̀lú rí ìdájọ́ báyìí wọ́n ní ìgbésẹ̀ tó dáa gbà sí ni o nídìí ogun eléyìí tí àwọn ń gbé lòdì sí àwọn tí wọ́n máa ń kọlu àwọn ọmọ kéékèèké àwọn afipábánilé àjọṣepọ̀ wọ́n ní pàápàá jùlọ ọ̀rọ̀ tó bá kan àwọn ọmọdé o jákèjádò ìpínlẹ̀ cross river nínú àtẹ̀jáde eléyìí tó fi síta àjọ ọkọ̀ ilé tí wọ́n pè ní the basic rights council initiative òun náà ló wá gbóríyìn o fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ cross river fún àwọn ìgbésẹ̀ ìwádìí eléyìí tó rinlẹ̀ eléyìí tó ṣe ò bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ amòfin àgbà ìpínlẹ̀ ọ̀hún wípé wọ́n ṣe dáadáa ìdájọ́ tó yẹ fún ẹjọ́ ọ̀hún òun náà sì ni wọ́n gbé kalẹ̀ ọ̀ nígbà tó tún wá ń sọ̀rọ̀ nípa ìlàkàkà rẹ̀ àti ọ̀rọ̀ ìdánilójú láti máa fi dáàbò bo àwọn ọmọdé o àjọ náà jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ cross river náà ni kò ní fara da ká mọ díàjẹ àwọn ọmọ kéékèèké bíi tí wù ó mọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ti ṣetọ́ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn agbófinró gbogbo àwọn àjọ eléyìí tó ń dáàbò bo àwọn ọmọ kéékèèké láwùjọ àti gbogbo àwùjọ lápapọ̀ láti rí wípé àwọn gbógun ti ìdíyàjẹ àwọn ọmọdé yálà nípa ti ká máa lò wọ́n nílò ẹrú ni tàbí ká máa díyàjẹ wọn tàbí kí wọ́n máa bá wọn ní àjọṣepọ̀ kò tọ́ wọ́n ní gbogbo ẹ̀gbogbo ẹ̀ àwọn ti ṣetán láti gbógun tì í lákòótọ́ ó wà ní ẹ̀ má jẹ́ ká tanra wa dídáàbò bo àwọn ọmọdé àti rírí ẹ̀tọ́ wọn gbà pàápàá jùlọ àwọn tó rí bá ti kóyọ nínú irú àwọn ewu báyìí ó lójúṣe gbogbo wa pátá náà ni o gbogbo àwọn èèyàn tó wà láwùjọ náà ló jẹ́ ẹ̀tọ́ fún wa láti rí wípé à ń dáàbò bo àwọn ọmọdé ìwé ìròyìn the guardian ló gbé ìròyìn náà.
0: ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá jẹ́ àtẹ̀ sọ́wọ́ wájú gbogbo ẹ̀yìn èèyàn eléyìí tẹ̀ ń gbọ́ ajákè-ìjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ ajákè-ìjádò orílẹ̀-èdè wa nàìjíríà a mọ̀ dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ìfẹ́ ló so wá pọ̀ olúwa ọba kò ní jó já láéláé fún gbogbo ẹ̀yìn tẹ̀ wá wà ní tàkùn ìjọra eléyìí tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń ṣe tiwa a dúpẹ́ pọ̀ lọ́wọ́ tiyín náà ìfẹ́ ló so wá pọ̀ olúwa ọba kò ní yà wá o ẹ wá já lọ sínú ìwé ìròyìn guardian eléyìí tó jáde fún tòní torí pé gbàǹkangbì kan ó sodo síbẹ̀ o wọn ni ọkọ̀ akẹ́rù gàgàrà kan eléyìí tó jẹ́ pé tọ́kí ló kó òun náà ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ lọ rèé kọlu kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta kan o eléyìí tó sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn mẹ́ta ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí òun náà ló mọ̀ wáyé o ní òpópónà márosẹ̀ eléyìí tó wá láti ìlú èkó wọ ìlú abẹ́òkúta ẹ já lọ o sẹ́kẹ̀tà àwọn àjọ eléyìí tó ń sọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú òpópónà wọn ìyẹn ní ìpínlẹ̀ ogun babatunde akínbíyí nígbà tí ó mọ fìdí ọrọ múlẹ nínú àtẹjáde kẹlẹ tó fi léde lánàá nílùú abẹòkúta ó ṣe lálàyé kí ọwọ ọrọ lẹni ìṣẹlẹ tá à ń sọ nípa rẹ yìí ló wáyé o léyìí tí sì ṣe ọjọrùú wednesday oní nǹkan bíi aago mẹfà àbọ ọrọlẹ òun náà ni ìṣẹlẹ yìí wáyé léyìí tó sì jẹ pé lójú ẹsẹ ń bẹ ó ní àwọn èèyàn mẹta dágbére fáyé pé ó dìgbò ṣe o ó mọ̀ ṣe o ọlọ́run mọ̀ ṣàánú wa o wọ́n ní ẹni tó wa ọ̀kadà ọ̀hún àti àwọn èèyàn méjì lè tó jẹ́ èrò òun náà ni wọ́n ń bọ̀ láti ọ̀nà láàrò wọ́n wọlé sí pápá láǹtó ǹjẹ́ wọ́n mọ̀ gbé wọlé sí pápá láǹtó báyìí ọkọ̀ akẹ́dù gàgàrà tó kó tọ́kí ó lọ rèé rọ́lù wọ́n bẹ̀ ni o léyìí tí wọ́n sì dágbére fáyé pé ó dìgbò ṣe akínbíyí ẹni tó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó ṣe o pé kẹ́ ẹ sì mọ wò ó ọ̀kadà yìí eré tiẹ̀ náà pọ̀ yóò yálẹ̀ yóò yálẹ̀ yóò pé wájú rẹ̀ kò fẹ́ dúró sọ́wọ́ ẹ̀yìn òun náà ló fa ìṣẹ̀lẹ̀ náà ó wá ṣe lálàyé o léṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ìjàmbá ọkọ̀ ni tó kó sínú wọn ò rúlà o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti lọ ọ̀run àrèmọ́bọ̀ ìwé ìròyìn guardian ló gbé gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: tó o ní ìpínlẹ̀ kwara ṣe ká lọ sójúde ọjà ni àbí kí ni ṣó ó dáa.
2: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-Level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-Level College, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-Level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-Level College. We also offer SAT, TOEFL, IELTS, GCE, UTME and Post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
3: Wọ́n tún bẹ̀rẹ̀.

0: improve in combination for clinic, saying they give extra relief for pain way tough. If it not be Panadol, it no fit be like Panadol. Make you always they read the label before not use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
1: Bankobi. Bankobi iroyin. Iroyin agbosogbanu.
2: Tọ́ ẹ káàbọ̀ padà, Bankobi iroyin tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ̀yin ti wà lójú òpó Facebook ti ẹ̀ dúró ti wà gbagbagba. Ẹ ṣeun àkí gbogbo yín wípé àkó jímọ̀ ọjọ́ ńlá títò ní ẹ̀mọ́ wa bá wa ṣe kíní, ẹ̀mọ́ bá wa pín kó mọ̀ lọ fà. Mr. Akorede Adebayo, Matthew Ajibade, Sherifat Funke Aziz àti gbogbo ẹ̀yin ti àlàǹfààní láti dárúkọ yín. Ẹ ṣeun gidi gan, ẹ máa bá wa pin, torí mo rí pé ẹ tí pọ̀ tó ẹ bá pin dáadáa, ẹ rí pé a tún pọ̀ sí. Wọ́n ní àjọjẹ kò da.
3: Àjọjẹ ló dùn.
2: Adájọ
3: ò da.
2: Adájọ ò da.
3: Àjọjẹ ló dùn. Nínú ń sọ ìrùkú fún ọ ní ẹ̀kan, ìwọ ń sọ pé kíní.
2: Àjọjẹ ló dùn jẹ́ kájọ ló fẹ́, kálò fẹ́. Wọ́n àjọjẹ ló dùn, ẹ mọ̀ bá wa pin kó lè mọ̀ kárí dáadáa. Tó a jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Kwara o, wọ́n ní èèyàn kan náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ̀ pé ó mọ̀ ti dágbére fáyò nígbà tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n dóòlà àwọn ọmọ méjì, àwọn méjì kan nínú ìkọlù kan tó wáyé ní agbègbè tí wọ́n ń pè ní Àbókí ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara o. Wọ́n ní àwọn agbébọn òun náà ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ o, tí wọ́n lọ rèé kọlu agbègbè yìí. Wọ́n ní àwọn olùgbé agbègbè yìí ń kọ́ náà sí ní ìbẹ̀rù bojó ló dé bá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n jìnnìjìnnì. Ẹni onígbámúgbá, ẹni tí ó sọgbánù sọgbánù. Wọ́n ní gbogbo ẹ̀ ń kọ́ òdìbò lọ ìyá mi. Wọ́n ní eyín òní ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí àwọn agbébọn yìí tí wọ́n di ohun ìjà olóró mọ́ra, tí wọ́n sì ya bo agbègbè náà, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn, tí wọ́n ṣe ìkọlù alágbára ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó jẹyọ látọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fi ń lé àwọn akọ̀ròyìn níbi tí ìwé ìròyìn Daily Post náà tó ti rí tiẹ̀ kọjáde o, wọ́n ní ìkọlù yìí náà ló sì jẹ́ kí àwọn olùgbé kí wọ́n máa sá kíjokíjo fún ààbò ẹ̀mí wọn o. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn kọ̀ o, wọ́n sá wọ inú igbó tó wà láyìíká lọ nígbà tí àwọn míì tí wọ́n sá lọ sí ìlú Kayama gangan pẹ̀lú ìbẹ̀rù bojó o. Wọ́n ní eléyìí náà sì ni ẹ̀rú tó wá fi ń bà wọ́n sí wípé ẹ wá gbà wá agbègbè wa tó jẹ́ wípé àlàáfíà la mọ̀ sí, àlàáfíà ń jọba lágbègbè wa bó ló ṣe wá jẹ́ tí àwọn agbébọn yìí tí wọ́n wá kọlu àwọn o. Wọ́n ní lásìkò ìkọlù yìí náà sì ni àwọn agbébọn náà wọ́n ṣekú pa ọkùnrin kan, ọ̀dọ́mọkùnrin ni wọ́n pè o, wọ́n ni wọ́n pa á ní ìpá tí èèyàn gbọ́dọ̀ mọ fẹnu sọ o. Wọ́n ní àwọn olùgbé mi náà ńkọ́ kó tó di wípé wọ́n sá kúrò ní agbègbè náà ni wọ́n tún jí àwọn méjì míì gbé lára àwọn olùgbé yìí o. Wọ́n ní ṣùgbọ́n o ní kankan tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n gbọ́ eléyìí náà sì làwọn náà tara ṣàṣà tí wọ́n de àbúlé náà o. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kọjú ìjà sí ara wọn o. Wọ́n ní tàwọn tọ̀hún yìnbọn, tàwọn tológun náà ń yìnbọn, eléyìí náà ni wọ́n sì fi dóòlà àwọn méjì tí wọ́n jí gbé kúrò lákàtà wọn o. Wọ́n ní ìkọlù yìí náà ló sì tún jẹ́ eléyìí tó ń kọni lóminú o, torí bí ìpèníjà ètò ààbò ní àwọn apá abìkan ní ìjọba ìbílẹ̀ Kayama yìí bí ó tún ṣe ń mẹ́ẹ̀sì bí ètò ààbò ṣe ń mẹ́ẹ̀sì ní agbègbè ọ̀hún, níbi tí àwọn olùgbé tí wọ́n sì tún ké sí ìjọba wípé ẹ dákun kò ì tí ì tó nì, àwọn fẹ́ẹ́ dolifa túìsì kò ì tó ẹ dákun, ẹ tún bá wọn fi ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò ẹ bá wọn fi ṣọwọ́ sí àdúgbò àwọn sí agbègbè àwọn sí ìjọba ìbílẹ̀ àwọn láti lè má máa pàdánù àwọn èèyàn, àwọn èèyàn táwọn ń pàdánù ti ń pọ̀jù, ẹ̀mí tó ń sùn sọ́wọ́ àwọn ìkọlù yìí ó ti ń pọ̀jù, báwọn ṣe ń pàdánù ẹ̀mí làwọn tó ń pàdánù dúkìá o, òun náà ni wọ́n sì fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àti lókè àti láàrin àti nísàlẹ̀ pátápátá pé kọ́jọ́ o kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àwọn nípa ètò ààbò. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà.
3: Ó dáa tó bá dé bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa eléyìí tẹ́ takú ti wà lọ́rùn nítakọ̀ ẹ̀ jọra eléyìí.

0: to je ti ikani omoluabi o si ba yin re
1: rabande
0: la gbe fun yin lati kani yi o
1: yes o
0: kore di adebayo arowo yin matthew ajibade ari owo yin o sherifat funke asiz arowo yin olayinka adesegun ko ari owo tin na o imafoje peters won salama si ani
1: awon
0: po lowo yin be ti sa se ara na sa pada si yin sabade saba la fi kini ohun se e wo be se tele wa yi inu wa do pupo si yin o eyin e sa ma tele wa awon na ni ja ni tan mo lati ma fun ni awon royin eleyi ti o le jamba kan na o da to bo ni be wa ja lo si ipile boji tori pe owo palaba karamba ni eda kan e to je pe ni ti e ise buku ise ewo da to yan layo o na ni ko ma jiyan gbe ko si ma beere owo atohun atawon somo gbe re ti an ti na papa bora won ni ile ise olopa ele ti nbe ni ipile boji ise wa sise po won pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò lábẹ́lé àti àwọn ògbójú ọdẹ nínú gbọ́run mọ́lẹ̀ òun náà yẹn ni wọ́n ti náwó ga afurasí ajínigbé kan o ìyẹn ní ibùba wọn eléyìí ti ń bẹ ní orí òkè ti yelwon mabi èyí ti ń bẹ ní ìpínlẹ̀ bauchi ni wọ́n ní agbègbè bíi tápẹ̀ kẹlù nana ìjọba àbílẹ̀ tàfọ́ àbàlẹ̀ wà ló wà ní ìpínlẹ̀ bauchi wọ́n ṣe lálàyé pé ọwọ́ ṣẹ́ ó dunlẹ̀ o ìyẹn ní ọjọ́rùú wednesday lé tó sì mú kí àwọn karamba ní ẹ̀dá oníwọ̀ ọ̀daràn tí wọ́n lọ fi orí òkè láńgbòdo ọ̀hún wọ́n lọ fi ibẹ̀ ṣe ibùba wọn wọ́n ní kálukú wọn bẹ̀rẹ̀ sí ní fọ́n dàgbé ni o nígbà tí wọ́n rí ìjàsà àwọn òṣìṣẹ́ elétò ààbò èyí tó kàn sí wọn ní ọwọ́ tó ní agbára wọn ní ọgbà ilé ìtẹ́ fojú gan ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá báyìí àti àwọn òṣìṣẹ́ elétò ààbò tó kù wọn ní kọ́kọ́ fẹ́ mọ tàbí elégbé ṣùgbọ́n ṣá o ọwọ́ kọwọ́ ìkan rọ̀ fún kan àwọn karamba ní ẹ̀dá ọ̀hún wọ́n júbẹ̀ oro léyìí tó sì jẹ́ pé gbogbo wọn kọ́ ni ó sá lọ o ọwọ́ padà tẹ ìkan lára wọn. ẹja lọ sẹ́kẹ̀tẹ̀ ẹni tí ṣàgbọ́nsọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ bauchi sp nafiu habib lorúkọ ti jẹ́ nígbà tó wọ́n mọ̀ ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde kan tó fi léde lánàá ti ṣe ọjọ́bọ̀ thursday ó ṣe lálàyé pé ṣe rí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní bùnúnù wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà o ẹja kan sára sí wọn torí pé àwọn eléyìí àti àwọn òṣìṣẹ́ elétò ààbò kan eléyìí tó ń pè ní danga òun náà ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ o àti àwọn ògbójú ọdẹ yìí ni nínú gbo irun mọ́lẹ̀ wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tẹ́ gbé kalẹ̀ bí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n gbéra tán ni láti lọ rèé fọ inú gbó ọ̀hún tó ń ti gbogbo orí òkè tí ń bẹ́ ń bẹ̀ mọ́ kó lè wà lálàáfíà fáwọn èèyàn eléyìí ti ń dako ń bẹ̀ wọ́n nígbà tí wọ́n mọ kóra wọn wọnú gbó ọ̀hún báyìí àwọn karamba ní ẹ̀dá ẹ̀kọ́ ajínigbé èyí tí wọ́n fi bẹ̀ ṣe ebùba láti wá sọ inú gbó ọ̀hún di ẹrù jẹ̀jẹ̀ fún àwọn èèyàn láti mọ wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ti náwó rí wọn báyìí náà náà bá bẹ̀rẹ̀ sí ní ta ohun líle sí wọn o pé ẹ mọ̀ wọ́ bí wá ibi lọ́dọ̀ tàwọn o àwọn ti fi bí ṣe ibùdó kò sí ẹnikẹ́ni tó lè lé àwọn kúrò ńbẹ̀ wọ́n nígbà tí ìyẹn ṣẹlẹ̀ òun náà ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ńbẹ̀ ni wọ́n bá ń sọ fún wọn pé ibi yìí kì í ṣẹlẹ̀ yín ibi yìí kì í sọ̀dẹ̀ yín ààyè yìí kì í sì ṣe ààyè tẹ́tí mọ̀ wọ̀ ọ̀daràn ọwọ́ tá a bá fi mú yín báyìí à ń lọ fojú yín wọn náà òfin nu wọ́n ní ká tó bí ká tó fọ̀ kiní ọ̀hún di rògbòdìyàn o léyìí tó sì jẹ́ pé ọwọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ elétò ààbò èyí tí a tẹ́rí wọnú gbọ́ ọ̀hún ó dùn wọ́n jọjọ ọ̀kan lára àwọn afurasí eléyìí ti ń náwó gan òun náà ni muhammadu saleh ẹni ọdún 37 years old òní ọwọ́ mú wọn níṣẹ́ wá rí àwọn nǹkan kan bẹ́ẹ̀ o eléyìí tí wọ́n gbà lẹ̀ lọ́wọ́ wọn bíi ẹsíbíìtì ìjẹ́ bí ibo wọn ní ọ̀kadà ni o ọlẹ́sẹ̀ méjì wọ́n gbà lọ́wọ́ wọn àti àwọn nǹkan búkúbúkú bíi nǹkan ìjà eléyìí tí wọ́n fi ń ṣiṣẹ́ láabi kódà wọ́n ti tún ní aṣọ ọ̀dánimọ̀ léyìí tó jẹ́ pé wọ́n kó lẹ̀ lọ́nà mẹ́ta báyìí ni gbogbo rẹ̀ ni wọ́n ti palẹ̀ mọ́ àti àwọn ohun èlò tí wọ́n lò eléyìí tó jẹ́ ti àwọn karamba ní ẹ̀dá afurasí tí wọ́n ti na pápá bora ó ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé ṣe wá rí muhammadu saleh táwọn ti mú o ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí o léyìí tó ti ń pọ̀ tọ̀ fún rẹ̀ lẹ̀ ń bẹ̀ agbẹnusọ wa ṣe lálàyé pé iṣẹ́ ò dúró o àwọn tún tẹ̀ síwájú láti dájú pé àwọn fọ ìpínlẹ̀ bauchimọ́ kúrò nínú ìwọ̀ ọ̀daràn ìwé ìròyìn daily post ló gbé gbàǹkangbì ló dà lórí tábìlì wa.
1: tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ zamfara ó ṣe ni láàánú wípé wọ́n ní ìkọlù kan eléyìí tó wáyé lórí àwọn àgbẹ̀ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ lórí oko wọn ní ẹkùn sauna ní talata mafara ya nijoba ibile talata mafara ni ipinle zamfara o won ni ni baye awon ti wo padanu emi won be na lo ti wa de meta le logo gege bi awon kan ni agbegbe ohun bi won se so di mimo won ni awon iroyin kan eleye ti o kokko jeyo sita na lo fide e mule wipe awon agbe 16 na ni won padanu emi won ninu ikolu tutu ohun to waye ni ekun sawuna won ni sugbon o leyin igba to se die na ni won tun sawari ara awon mi ti won je agbe ti won tun ri ni oko na o tawon na tun ti dagbere faye o won ni awon olugbe ni agbegbe ohun na ni won so di mimo wipe awon agbe yi na ni won sise jejeje won lori oko won o ni oro ko to ojobo won ni eyan kan to je omo bibi agbegbe ohun to ni ko mo daruko ohun o titori eto abo oni wipe sadede na si ni awon agbebon ni won yabo agbegbe ohun won ni koda ori atakoko ohun na ni won ti duro ti won si yin ibon si awon ti won sise jejeje won mu bondani won mo be lowo won soko won mu ohun ipalara kankan lowo won sise won jejeje ni ki awon agbebon yi to de ti won si doju ibon ko won ti won si yin won ni bon won ni ni kankan na ni won de oko ohun o ti won koda won yinbon na ni iyan ibikita ni to si je wipe gbogbo awon agbe ti won sise lowo lori oko ohun na ni won ran lo si orun ojije won ni eniye o tun safikun oro re wipe gbogbo awon agbe to wa koye ti won je 23 na ni won gbe won wo kaale lo ni ilana ti alasinpo ni afin eni ti se olori agbegbe sawuna ohun gege bo se wi o won ni oro ko to ojobo ohun na ni won gbe won wo kaale lo won ni ama o titi de asiko ti won fi n ko iroyin yi jo won ni awon ti won je alase ni agbomi ti eto abo na ni won ti fi atejade latodo ti won gangan won ti fi lede o lori isele ohun iwe iroyin the punch lo gbe iroyin na
0: o da adupe pe okun lowo eyin eyan wa ile tente ile wa ni takọ ijara ti gbogbo eyin te n gbo ajake ijadu agba nla aye gbogbo eyin te n gbo ajake ijadu ile ibadan ti pinle oyo adupupo lowo eyin ife lo so wa po o oluwa ba ko ni jo ja lai lai nana
1: no
0: ko ni nkun jima omo titi dina re o won wo wa won te ile wa johnson the noble ogun seitan are mo ye ni iya bisade polo adupe lowo eyin ma foje peter so aromodomo iya oniru iyen lagbara aromodomo iya oniru o deep olayinka adesegun adupe wa gbola civil adupe o pro oluwa pelu mi e seun lati onikolobo ni tin gbo wa Matthew Ajibade adupe obalogun sesan oloye olusegun ayankola adupe ni owo yin o oluwa segun odun si otun onilalupon akinola adupe o adekunle adebayo korede adebayo ari owo ti na Matthew Ajibade Sherifat Funke Assis Matthew Cash Akinade adupe ni owo yin be se nte le wa inu wa du pupo si yin o e wa ti ipo to e lo po si wa e ti wa ma like ma love ke ma share e awon atejise yin ejo ma gbera so ko ma lo ni ibamu pelu awon royin ta ba tare sakato do tin temi
1: yes ke
0: royin kan mo tun re o nwo mi loju emi na nwo gba nkan gbi ina lo si bade won ni awon ise olope ile ti nbe ni ipinle yobe o na ni amo ti lanfani ati mu awon afurasi meta kan o le ti eni awon afurasi meta yi dukiya alu ti n se anfani fun gbogbo awon orilede wa Nigeria e to ba ti kangun sagbegbe won o na ni won ji ko je ki ni ji ko won ye ma awon waya tipolo ti ma be n di ero amunawa e ti a ma gbe sadugbo wa un kebu transformer ni won ni nema ka ma won lowo o keke lese meta e ti a fi n ko nigba ti a ba ti lo re wu nbi to wa won si lo re ko won ko lo bi ti won ti lo re so daje nu ninu atejade kan eleyi ti eni ti se agbani so fun ise olopa to fi seta to si buwolu yẹn sp dungos abdulkareem o se lalaye fun awon oniroyin lana ti sejọbọ tọze iyen ni da ma turu pe e wo owo to won ni o meta si lowo to nje awo gan ni won ni be la bi ni won ni oran ti kokko de ti gbo le ise olopa pe okunrin ke ile ite poruko ti e ni abubakar idrisi eni odun 37 ni se won ni ise ka se ikokorin ina lo pile eyan laayo ni agbegbe sabongeri eléyìí ti mẹni ìjọba àbílẹ̀ gẹ̀ẹ́sùwà wọn ní ọjọ́ kẹtàléníogún oṣù kejì ọdún tá a wà nú ẹ̀yẹ òun náà nìyẹn ni wọn bá àwọn rin kébù ọ̀hún tìpòlòtìpòlò lágàtà rẹ̀ nílá nílá gígùn gígùn bíi mẹ́ta òun nìkan àìsẹ́ nẹ́pà wọ́n tẹ̀síwájú o pé lẹ́yìn tí wọ́n mú abubakar idris tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wà lẹ́nu wo tó ń ti iṣẹ́ ìwádìí eléyìí tó gbóná níbẹ̀ gan ni wọ́n ti láǹfààní àti lọ́ọ́ rè mú àwọn afurasí méjì tó kù léyìí tá a ti rí sumaila sulaiman ẹni ọdún márùndínlọ́gbọ̀n àti ibrahim ado ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n àwọn méjèèjì wọn wá darapọ̀ mọ́ abubakar idris wọn di mẹ́ta nínú ìkéde eléyìí tí wọ́n fi léde láti àkàtà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ bauchi wọ́n tẹ̀síwájú pé kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta eléyìí tó ní nọ́mbà ìdánimọ̀ 497DPH wọ́n níṣẹ́ rí ọ̀kadà yìí gan kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta yìí gan òun ni wọ́n ń ṣàmúlò rẹ̀ láti máa fi kó àwọn nǹkan eléyìí tí wọ́n bá jí wọ́n ní kò tán síbẹ̀ o wọ́n tún bá ọ̀kadà kan ní ọwọ́ wọn ǹjẹ́ kí nọ́mbà ọ̀kadà wọn ni eléyìí kò gbé nọ́mbà lórí rárá bó ti wúwo mọ́ ǹjẹ́ bó làwọn mẹ́tẹ̀ẹ̀ta wá wà bẹ́ẹ̀ wọ́n ni wọ́n ti wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ bauchi léyìí tí wọ́n ti ń sọ tẹnu wọn ń bẹ̀ ìròyìn ọ̀hún ìwé ìròyìn daily post ló gbé o gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: tó ìròyìn eléyìí òun náà ló ń sọ di mímọ̀ wípé àjọ tó ń gbógun ti lílò àti gbígbé oògùn olóró nílẹ̀ yìí tí a mọ̀ sí ndlea náà ló ti sọ di mímọ̀ wípé oògùn tramadol eléyìí tóun ti gbẹ́sẹ̀ lé láàrin oṣù méjìdínlógún lórílẹ̀‐èdè nàìjíríà yìí náà ni ó ti tó bílíọ̀nù méjì kì í ṣe rí 100 di o kò ṣe 200 di o kì í ṣe 2000 kì í ṣe 2 million o 2 billion bílíọ̀nù méjì òun ni wọ́n ní àwọn ti gbẹ́sẹ̀ lé gẹ́gẹ́ bí ẹni tí ṣe alága àjọ náà ọ̀gágun ajagunfẹ̀yìntì buba marwa bó ṣe sọ ọ̀rọ̀ náà ní ọjọ́bọ̀ lásìkò ìrìnàjò ìfiramọ́lé kàbí ìfinimọ́lé eléyìí tó ṣe sí ibùdó okoòwò àti ibùdókọ̀ orí omi eléyìí tó wà ní lẹ́kì lẹ́kì free trade zone àti lẹ́kì deep sea port eléyìí tó wà ní ìpínlẹ̀ èkó wọn ni marwa ó jẹ́ kó di mímọ̀ wípé ohun tí àwọn fi rí eléyìí ṣe tó sì fi rọrùn fún àwọn láti fi rí ẹsẹ̀ gbélé àwọn oògùn yìí òun náà ló wáyè látara ìṣiṣẹ́pọ̀ ìgbọ́ra-ẹni-yé àti ìfimífúnlẹ̀ eléyìí tí àwọn fi ń tó ara àwọn létí pẹ̀lú àwọn alájọṣepọ̀ àwọn ní àwọn ilẹ̀ òkèrè pàápàá jùlọ àwọn aláṣẹ láti orílẹ̀-èdè india àti pakistan òní láàrin oṣù méjìdínlógún yìí náà sì ni àwọn ti gbẹ́sẹ̀ lé ogun tramadol eléyìí tó le ní bílíọ̀nù méjì wọ́n ní ọ̀gá àgbàjọ ndlea yìí náà ló wá ṣe ìkìlọ̀ fún àwọn tó ń ṣe fàyàwọ́ àwọn oògùn yìí tí wọ́n sì ń lo àwọn ibùdókọ̀ orí omi wa lórílẹ̀‐èdè nàìjíríà láti máa fi kó àwọn oògùn olóró láti máa fi kó wọn wọlé àti àwọn oògùn tí wọ́n ti gbẹ́sẹ̀ lé àti àwọn nǹkan tí òfin tí wọ́n ti fi òfin dè tí wọ́n kó wọn wọlé láti àwọn ẹnu ibodè ibùdókọ̀ orí omi orílẹ̀‐èdè yìí náà ló ń sọ fún wọn o wípé òun sì ti ń rán wọn létí wípé ẹ má lọ gbórí wọlé o torí wípé ìtọpinpin ètò ìtọpinpin náà ni àmúgbòòrò eléyìí tó lóòrìn ló ti débà bẹ́ẹ̀ sì ni ìfimúfilẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tó jẹ́ àjọṣepọ̀ tí àwọn jọ ń ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèrè náà ló tún ti gbòòrò sí o kí olúkálùkù wọn kọ̀ kí o ti ọwọ́ ọmọ rẹ̀ kí o ti bọ̀ṣọ̀ ẹni tí ṣe ọ̀gá àgbà fún àjọ ndla ọ̀gágun buba marwa òun náà ló sọ bẹ́ẹ̀ o 2 billion tramadol.
0: ọ̀pọ̀ ọ̀pọ̀
1: ọ̀pọ̀
0: èyí àti jẹ́
1: ọ̀làgbà
0: ọ̀làgbà pọ̀.
1: tán ẹ jẹ́ ká wá fi àsìkò yìí ká máa fi kí ẹni wa ẹ̀gbọ́n wa bàbá wa ọmọọba architect najimdeen adéwálé adéṣọpẹ́ kò àyájọ́ ẹ̀bí wọn ti tò ní ẹ̀gbọ́n ìyá àdínì tiwa one and only ìyá àdínì tiwa ní ìkànnì /FM 105.5 àwa panupọ̀ àwa kì í wípé ọ̀pọ̀ ọdún lẹ o ṣe lókè ìpẹ o
0: ẹ
1: ní dàgbà ya o ìlera pípẹ́ lẹ́dùnmarè yóò fi jíǹkì yín gẹ́gẹ́ bí olórí wa gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wa lẹ́dùnmarè ò ní dójú tì yín
0: yóò sì túbọ̀ lọ fún wa láti gbà
1: yá èmi mọ̀ èmi mọ̀ àpò ọwọ́ yóò ní kásálẹ̀ àpò
0: láṣẹ
1: lẹ́dùnmarè happy birthday to you sir prince architect Najimdeen Adewale Adesope abayiyo opo ojo odun le o se loke pe lase lady mary ola se ina te ina
0: ola
1: la ola ola ko ata ila billahi ile aze my happy birthday sir
0: to adupe lowo olohun oba o e to je ki a ni anfani ati fule
1: gbanpada lo le kewu o da pe npada lo le kewu
0: omo le to mi na mo da re la mu mo ina na to lo le suna olomo o se lo le olomo
1: okay
0: adupe lowo olohun le to je ki a ni anfani ati fule iroyin gbanko
1: bi
0: iyen fun tose yi ni o oba to ba wa se awa mo dupe o ati fi kolo ninu o di ojo aje monday
1: ka
0: to re nibi ti a fi ko si titi wa di ojo aje monday ohun iya adini yin na ni o aminat adetun badmus on loruko temi mo tara yin eleyi to se be nko momo o ṣe dáadáa.
1: Tọ́ Tèmíládé àlòkò òun náà lorúkọ ti tèmi ṣùgbọ́n ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ àwọn ètò wa eléyìí tó tún kò fún tòní ní ìkànnì wa tá a bá ṣe ń dìde báyìí kébùgì òun náà lẹ́mọ̀ bá pàdé nígbà tó bá sì di alẹ́ láago méje
0: ẹ̀mọ̀
1: pàdé ọ̀pẹ̀lẹ̀
0: ọ̀rọ̀
1: skọ̀rọ̀ lórí ètò rẹ̀ àríyá extravaganza títí di àárọ̀ ọ̀la tèmi àti yín ó tún mọ̀ pàdé lórí ti ìfúntẹ̀dọ̀ ìròyìn Tèmíládé àlòkò lèmi ń jẹ o.
0: Adúpẹ́ o.
2: Splash 105.5 FM, the integrity station. Splash FM 105.5.
3: Splash 105.5.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Túndé ọ̀rẹ́ mi.
4: Ẹ̀ẹ́.
3: Sọ pé special.
4: Special.

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùbàyùbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Across Nigeria, teachers are changing lives every day. Now, it's time to celebrate them. Applications for Multina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.multinateacheroftheyear.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Multina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
3: The Multina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund, supported by Union Bank, Airpeace, and Honda. Entries close August 7, 2026. Terms and conditions apply.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Turn up your radio.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù limit 100 MTN.
2: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
3: Ọkọ ìyàwó gbé ìyàwó ẹ mọ́ra.
2: Fún ọdún 75 Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí sí ìsọmọ lórúkọ sí ìwújáde sí ìgbòkègbodò kódà sí gbogbo àkókò ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
3: O lè fẹ́ ni kò yàwó ẹ lẹ́nu.
2: Nísìnyí o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60 cl fún ìwọ nìkan ṣoṣo gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán aròyìn kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Splash 105.5.
7: I'll be flash on my colors.
6: Tune in and listen everywhere you go.
8: Hey people, this is Blossip.
9: I just try to just mind what I say.
10: I'm not a bully. I am not gay.
11: I'm cool.
12: I don't have a life as an actress.
13: I'm a very unserious guy.
14: Press has just made me to be this controversial.
15: No matter what they say, focus on the positive.
16: Like that.
17: I wasn't upset.
18: I talk. They go laugh.
8: Here we serve you the hottest gist on social media, from trends to fashion to celebs, you name it. And I am Blossip.

0: ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
1: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
2: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
1: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn.
0: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
2: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
0: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
3: Ṣade, kí ló dé sí lálẹ́ òní dómi ṣàwákùnrin tábìlì rẹ báyìí?
4: Mo ń kọ́ àwọn àkókò orin dómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
3: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
4: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì dómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
3: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò orin dómi tèmi náà jọ.
5: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: Amoxicillin, ògbóǹtarìgì oògùn ibà fún gbogbo ọjọ́ orí, Genit Pharmaceuticals Limited ló ń ṣalágbàtà ẹ̀. Tí kò bá sí ìyípadà lẹ́yìn ọjọ́ mẹ́ta, jọ̀wọ́ lọ rí dókítà rẹ kó o sì ka ìwé pélébé inú rẹ̀.
1: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìsebẹ̀ ni mo fẹ́ ra jàre. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé
1: rántí pé ìfàmà fanilápòyà o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́.
1: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn
2: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

ìbàrẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ̀ lẹ́dùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tó yún fi ń dọmọ. Ìwọ ló ní á wá tá a fi wá ìwọ ló ní pé ká máa lọ pé kò ní sí nǹkan kan àtìlẹ́yìn kó dúró mọ́ ti ni gbogbo ògo fókọ̀ rédí àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpòlò bá ń bomirin. Ìwọ lọ́wọ́ ba ló mú kí ìbí sí ó wà torí pé bí ò bá sí ọkìnrin kan ò lè ṣe ìlú òdún orin òkọ. Agogo òdún ṣẹ̀kẹ̀rẹ̀ òta ìwọ ládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá à ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ dórúkọ náà kò sí òwò àfiwọ́lọ̀ nìkan ìwọ tó mú rí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ ládàá mọ àwọn alágbára tó tó ọlá rẹ o ọba tó ni mímọ ṣe lọ́dọ̀ abiodun adewole ló kọ mi mr w ńlọpọ èèyàn máa ń pè mí ìjọba àbílẹ̀ lẹ́tọ̀ ètò níjọba àbílẹ̀ ó tún ti lé fùrùgbàgbò sórí ìkànnì splash 105.5 fm tá a lè ti ń bọ̀ sílé òfin báláwú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò ìjọba àbílẹ̀ ohun tó ní í ṣe pẹ̀lú ohun tí ń lọ lẹ́sẹ̀ kùkú ńlá mọ́ gbéyàwó lórí ètò ìjọba àbílẹ̀ ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu torí wípé bòkú bá kú lágboolé a máa kángun sẹ́ nìkan jẹ nìkan lọ ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ló gbé wa rù ìlọ́kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n lórí ètò yìí o ló fi jẹ́ pé gbogbo ògbà ńlá mọ́ pariwo tá a sì mọ́ palantir nípa ìjọba àbílẹ̀ a tún ti gbé kinní ọ̀hún dé o pẹ́ ń bọ bí ẹrin erin ẹ máa bọ̀ ẹ wá mọ̀ wò wá lójúlójú lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn kájọ láǹfààní àti mọ dáfà á jìdọ̀bálẹ̀ kẹ́tò kọ́ wa mọ gbìnàyà gbà dj spider ńlá mojú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wáyé ọ̀gá wa túnde ọláwo ńlọlọ́ọ̀tú ètò yìí ọlá olúwa fálétí àti àwọn ọkọ̀ yòókù ńlá jọ́nsẹ̀ kùrùkẹrẹ lórí ètò yìí tókíní tókéjì dàǹdàrúkú ẹ̀wà làájẹ́ sùn.

0: àwọn tí wọ́n bá ń tẹ̀lé wa lórí ayélujára wọ́n ti láǹfààní àti mọ ibi tá à ń lọ lórí ètò ìjọba àbílẹ̀ fún tòní ẹ̀yìn ẹgbẹ́náwó ẹgbàtùpà wá o ẹ̀yìn ara ìjọba àbílẹ̀ lágilú tí ibùjókòó ẹ̀ tó wà ní ìyànà ọ̀fà torí pé alága tí ẹ dìbò yàn pé kọ́lọ̀ rèé mọ́ ṣètò bí ayé ò sì bẹ́ sú ẹ fún yín níjọba àbílẹ̀ lágilú wọ́n ti wà pẹ̀lú wa lórí ètò lásìkò yìí o láti jíyìn iṣẹ́ ẹ̀rí ju wọn ẹ̀yìn ara ilé náà ó sì láǹfààní àti bá wa dá sí àbí tí mò ń sọ òye tí wọn bá ń sọ̀rọ̀ tó sì ṣe pójúlówó ọ̀rọ̀ ni wọn sọ ẹ mọ sẹ̀rí ẹ̀ pípé eléyìí tí wọn wí òótọ́ ni pé má sì tún múlẹ̀ náà mo sì mọ̀ pé àwọn gan ò ní fẹ́ múlẹ̀ ẹ láǹfààní àti mọ já wọn pé eléyìí tí wọn wí àwọn ò lè sẹ̀rí ẹ̀ o ọ̀rọ̀ tó bá ti ní rìsíìtì ó kú ò ní pé ẹyin tí ó sẹlẹ́rì rẹ̀ ọ̀nà rẹ̀ sì wàá dín ọ̀nà ò dín mọ́ báyìí torí pé láyé jọ̀hún ni rédíò máa ń sọ̀rọ̀ tí è gbèsè nísìnyí ẹsẹ̀kẹsẹ̀ ni là ń gbèsè ó yẹ mọ̀ bọ̀ lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn ẹ drop comment ẹ like kẹ́ ẹ sì tún ṣe àẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ kùn dùn sí fún gbogbo yín o ẹ sì mọ́ gbàgbé wípé bẹ́ẹ̀ ṣe ń ṣètò tí à ń gbádùn tí ẹ̀ ń kẹ́kọ̀ọ́ tí a sì ń láǹfààní àti mọ ibi tí nǹkan dé dúró iná láàtún mọ bó káàdì ẹ mọ́ gbàgbé pé àwọn olólùfẹ́ àwọn ọ̀rẹ́ Bímbo Adékànbí wọ́n ní àwọn tí wọ́n bá ti ṣí àìtò yìí dáadáa ká mọ tẹwo sí hàn àbí tí mò ń sọ òye tẹ bá ti wà lórí Facebook ẹ mọ ṣí àẹ ẹ kàn sọ pé iye ìgbà báyìí ni mo ti ṣí àẹ ẹ̀ẹ́dẹ̀ drop àkáǹtì ẹni tá a bá ti mú àjẹpọ̀ orí bá a ṣe nù lábà tẹwo sí yín ṣúgà já lóko àwọn ọ̀rẹ́ Bímbo Adékànbí ó yá ẹ jẹ́ kí n kí alága ìjọba àbílẹ̀ káàbọ̀ sórí ètò ìjọba àbílẹ̀ fún ti òní the executive chairman lágelú local government Mudashiru Kamarudeen Mureni Keji ẹ káàbọ̀ sórí ètò ìṣà.
1: Ẹ kúlé olóòtú mo kí gbogbo aráalé gbogbo ọmọ ìjọba àbílẹ̀ lágelú mo kí àwa náà kí ọlọ́run dákun kó gbàdúrà wa.
0: Àmì bẹ́ẹ̀ sọ pé kí ọlọ́run kó dákun kó gbàdúrà wa ni mo rántí pé the last time tèmi àti yín fojú kanra tí mò ń bá yín sọ̀rọ̀ pa programu ẹ sọ wípé ẹ ń lọ hajj ńgbà tẹ bá dé torí mo rántí pé ibi tá a ti pàdé bi coalition apm pdp nímọ̀pọ̀ láti ríra last tí mo dẹ̀ bá yín sọ̀rọ̀ pàpẹ́ ní ẹ ń lọ hajj tẹ bá ti dé bó ni hajj yín sọ lọ dáadáa.
1: ọpẹ́ ní fọlọ́
0: ṣé gbogbo iṣẹ́ ládàlẹ̀ láǹfààní àti ṣe.
1: àwọn tó kó wa lọ wọn kó wa ṣiṣẹ́ ládá wọn kó wa pé.
0: ṣe é sọkọ àṣetánì
1: gbogbo ẹ lásán.
0: Bomi sẹ̀mísẹ̀mí wálé fún ọlá kó mọ rí n fọ́ sí orí aṣọ rẹ̀ tó bá ti ránṣọ káwọn oníbàárà rẹ̀ ọmọ kó wá
1: àní
0: ìdààmú all work without play makes jack a dull boy. Now ẹ já lọ sínú ètò gan torí pé àrára dádúró níjọba àbílẹ̀ lágelú ipò wo ni ìjọba àbílẹ̀ wà nígbà tẹ́yìn fi dé kanṣu ipò wo ló sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ ẹ tó sọpọ̀ tó wà báyìí ẹ kọ́kọ́ sọpọ̀ tẹ́ ẹ bá bó lẹ ṣe bá lágelú local government gbé ẹ débẹ̀.
1: Ìgbà tá a débẹ̀ ní 2019 I was appointed as wọ́n yàn mí gẹ́gẹ́ bí secretary alága secretary fìdí hẹ́ nígbà tí a kọ́kọ́ wọlé ìgbà tá a wọlé yẹn ní 2019 oríṣiríṣi wàhálà la bá ńlẹ̀ níjọba àbílẹ̀ lágelú ara wàhálà tá a bá ń bẹ̀ ni wípé àwọn tí wọ́n jẹ ní owó oṣù bí oṣù mẹ́sàn-án la bá ńlẹ̀ tí wọ́n jẹ bẹ́ẹ̀ ni
0: gbèsè oṣù mẹ́sàn-án lẹ bá ńlẹ̀
1: lẹ́yìn bẹ́ẹ̀ a tún bá oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ gbèsè wípé wọ́n àwọn tó yẹ kán fún ní gratuity wọn fún wọn àwọn pensioners àwọn oríṣiríṣi owó lọ́ṣà la bá ń bẹ̀ pé wọ́n jẹ so kété ta bẹ̀rẹ̀ iṣẹ́ tí a ṣe gbogbo kínní ẹ̀ta jẹ́ kí gómìnà mọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency governor Ṣèyí Mákindé tí a fi gbogbo ẹ̀ sọwọ́ sí wọn lọ́gán tí wọ́n gbọ́ ni wọ́n san gbogbo owó yẹn oṣù mẹ́sàn-án tí wọ́n jẹ tá a bá ń lẹ̀ wọ́n san gbogbo àwọn tí wọ́n jẹ ní owó pension gbogbo ẹ̀ a san so bẹ́ẹ̀ títí ta fi san owó yẹn tán gbogbo àwọn tí lẹ́yìn ẹ̀ ara àwọn tá a tún bá ń lẹ̀ ń pé àwọn promotions tó yẹ kí wọ́n fún àwọn staff àwọn local government staff wọ́n dá a dúró wọn ò ṣe àwọn tí wọ́n promote tó yẹ kí wọ́n fún ní owó wọn ò fún wọn ní owó yẹn so gbogbo arrears owó yẹn náà wá wà ńlẹ̀ gbogbo àwọn leave bonus tó yẹ kí àwọn tí wọ́n bá gba leave tó yẹ kí wọ́n gbà gbogbo e po nle so gbogbo kini e la ba nle ti olodun de ba wa yanju as of today bi mo se n ba yin sore ni joba bile lagelu a je ni kankan lowo osu kankan bye a de je ni kankan ni any areas ni joba bile lagelu and the 3 local government of your state
0: lagelu le le soro fun e ni le soro fun gbogbo ta ti
1: ngba tu je pe kini e ti bi gomina wa ati joba bile lagelu abi joba bile ba se nse a make sure pe gbogbo ti lagelu ba ti sanwo ti e o di dandan ki ati ba na ko hun na rowo ti e san ta ti baba sanwo ti e o di dandan ki oyo east na san ti e o di dandan ki badan na ti na san ti e so gbogbo local government staff in your state ko si bi kankan ta ti je ni kankan ni owo osu abi owo leave bonus abi owo pension to ye ki won ma gba
0: now me ni fe ke ma ko gbogbo oyo state papo eyin gege bi enikan jurisdiction yin lage lo cover so ro te ba so nbi oro lage lu ni
1: ngba ti mo mo pe ntin ba so ohun to ti o se pe o bo se kan lage lu
0: eyo
1: eleyi ti mo so yen bo se kan lage lu na lo kan
0: eyin ni se pelu pe ijoba apinle oyo lo se be wi pe ke make sure pe je nikan kan lowo sugbe mi o wa nbi lati mo hi lo jai si gomina eyin gangan abi ti mo so oye bi gomina se nise ti won si lori yin ta yo gbe fun leyin na nise ti yin te si gboro lori yin ta ye ma gbe fun so ase yori ti la wa fe so ke se ti gomina
1: ba gba wa laye nko
0: se bara lodibo fun gomina
1: ehun na ni ti gomina ba gba wa laye
0: mo ni se bara lodibo fun gomina
1: ehun na le mi na so ti gomina ba
0: e ko podan bere yen se bara lodibo fun gomina
1: ara lu lodi
0: se bara lodibo fun yin na
1: be ni eni wa so wipe ti gomina ba wa gba wa laye
0: ki lo tan fi ni gba yin laye n gbe pa lodibo fun awon na
1: ehun na le ehun na le ngba te ni e ni ole jais governor wa
0: tori pe ki sa awon leto yi wa fun ale lo dai ti won lo gbangbala sa ta be lori ele ijoba bile lo wa fun ko ke gomina
1: okay
0: sugba te ba fe fun won ni akole de kan le fun won fere dogi ke si ku lori e
1: eyin gangan lo kan oro se yi koja eni o koja anti yo
0: fere dogi
1: o koja fere dogi
0: o ti da ani da mu okay now e wa ja e ja concentrate lori lagelu
1: okay
0: now ti n ba ma falasi oro te so labe koko be sa ni pe e ba gbesi osu mesan ati ai moju tawon osise daada se pe nja kan te ba nla gelu nu ngba te debe
1: oju be lo ta ba ni amo so ya won yi to ku a ni ku lori e so bo mu kan
0: mo fe ke so nkan to wa peculiar si gbogbo olu ni awon osise nikan lo wa peculiar si
1: okay ara yi to wa peculiar ikan wa ngba ti won set up panel kan immediately ta wole abawe pe won ni won ti se awon ona kan
0: okay
1: to we de ti lo
0: le ba ri pe
1: ngba ta wa lo wo ona yen wa ba ri pe igbo na ba nbe
0: igbo le ba nbe
1: so gbogbo awon ona yen nisin yi ta ti se wa nbe yi ti a ti ba won grade
0: o wa nbe
1: ikoke ba ba ti e le da tori pa ti ri pe
0: ele e da ko mo fe fala soro n labe e ba iwe to so wi pe ni joba bile lagelu o awon ti da ona bye o
1: bene
0: to wu e si ti jade
1: bene
0: ta prova si ti jade
1: ah
0: e si de ori ile e si lo ri se under spot assessment e de ri pe won si titi kankan se lo to ni ten so yi
1: ah se
0: ma se le da ko adugo meji ti ninu awon titi ten so boya bi meji ninu e
1: in temi fe ke se ni pe as a journalist there is what we know only ti won ma pe ni investigative journalism
0: yeah
1: so eyin o ba wa bota
0: ipile na mo nbe yi ibe na mo ti nbe yi awon na wa lo so that spot assessment for our be ko fun aladresi na
1: e ma gbo yen e bota
0: e fun aladresi kali wa mi ta lo lagi lu fe
1: e ma gbo mi ni da ti so yen fun yin bi lori afefe eyin e bota
0: okay se fun mi leyin afefe
1: e mo le fun yin leyin afefe
0: okay mo ti yo nti mo fe yo e fun mi aladresi ibi ti ti da titi
1: ani mi o fun
0: ati voucher ti o fi jade
1: e se fun yin voucher
0: no as an investigator la an gbo ni proof pe lo to lowo jade
1: e lo jara se yin ni e bota ke lo wo
0: kódà ẹjẹ ń polówó ọjà ẹyìn alága ìjọba àbílẹ̀ lagelu ni ẹ̀ ń gbóhùn lẹ́nu wọn látàárọ̀ o ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ lagelu là ń sọ o ibo ni wọ́n ti bá ìjọba àbílẹ̀ náà kọ́kọ́ sọ báyìí nígbà bá tójú ọjà dé ẹwà máa gbọ́ nǹkan tí wọ́n ti ṣe ní gudugudu méje àti yàyà mẹ́fà níjọba àbílẹ̀ lagelu ẹ̀ lẹ́ńbẹ̀ẹ́ kú kalẹ̀.
2: Flash FM 105.5

0: tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Kashe. Ayẹyẹ ọdún kejì Kashe, ogunlọ́gbọ̀n èèyàn ló máa Kashe. Ṣó ti Kashe, mo ti Kashe.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, làwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
8: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
7: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
10: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
11: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
10: Ṣé mi ò sọ fún ẹ?
11: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
10: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
11: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Òróró ìsebè ni mo fẹ́ra jàre. Òróró àbúrò tí ò lórúkọ kẹ̀. Owó rẹ̀ kò rán rárá. Mo sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé
2: rántí pé ìfà máa fani lákòyà o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ni, ò parọ́.
2: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wà á gbádùn
3: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Splash FM 105.5.
6: So ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìjọba àbílẹ̀ lẹ́ ń gbọ́ lórí ìkànnì Splash FM. Alága tí ìlú dìbò yẹn ìjọba àbílẹ̀ Lágelú ni wọ́n wà lórí ètò Alhaji Kamaruddin Mudashir Mureni Kejì ọ̀la tí ń fọ̀rọ̀ wérò papọ̀ látẹ̀kan. Now, kí n tó lọ síbi ìbéèrè tí àwọn èèyàn fi ṣọwọ́ sí mi pé kí n béèrè lọ́wọ́ yín gbà tá a post ń pa pé ẹ̀ ń bọ̀ lórí ètò. Ibo ni nǹkan dé dúró níjọba àbílẹ̀ Lágelú torí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ sọ wípé wọ́n gbé project jáde pé àwọn ṣe títì tí wọn ò sì ṣe títì tẹ ẹ sì pa àdébẹ̀ tẹ rí pé sàkámọ̀ ń jẹ́ni ṣe mọ̀ pé gbé ẹyìn gómìnà Ṣèyí Mákindé ti wà níjọba láti 2019 ṣe mọ̀ bẹ́ẹ̀. Ó túmọ̀ sí pé alága tọ́wà ń bẹ̀ ńgbà náà Gáúsù Àbíkínà ń pò kan ọ̀rọ̀ àpòpá báyìí. Ó túmọ̀ sí pé àwọn ni wọ́n ṣe ń tẹ́ ẹ sọ̀hún tó rọ́wọ́ àwọn ni wọ́n kó ìjọba tẹ́yìn fi bọ́ bẹ́ẹ̀.
7: Ẹni nígbà tí a débẹ̀ ní 2019.
6: Nà mo ní gómìnà.
7: Tèmi ń sọ ọmọ wọn sọ padà ní 2019 mú padà bu nígbà tí wọ́n yàn mí ní caretaker secretary.
6: Ok.
7: Ní 2019.
6: Ọ̀rọ̀ 2020 ló yẹ kẹ́ ẹ mọ sọ nígbà tẹ̀yìn dálága kanṣu.
7: Ṣèbí bá a ṣe bá a láti ilẹ̀ lákọ̀ọ́kọ́ mu wá láti ilẹ̀.
6: Ẹ mọ̀ mu wá láti ilẹ̀. Kí ló tẹ̀yìn olóṣèlú mọ̀ ṣe báyìí?
7: A mọ̀ wá láti ilẹ̀.
6: Ẹ mọ̀ ngbà tẹ̀yìn alága kanṣu ni ẹ sì ti fẹ́ da fọmẹ́sẹ̀ irú. Mo ti fẹ́ mọ̀ rò pé ṣé Gáúsù gbà yẹn ló ṣe ń tẹ̀sọ
7: yìí. A mọ̀ wá láti ilẹ̀ ni láti ilẹ̀ láti
6: mu wá. Ẹ̀fẹ̀ yìí dáìtì àwọn yẹn ti
7: yín.
6: Ẹ̀fẹ̀ yìí dáìtì
7: Gáúsù ngbà tó wà nbẹ̀ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ biribiri iṣẹ́.
6: Ṣé ẹ rántí ọ̀rọ̀ Gáúsù yẹn brandisi banjo ni lọ́nà.
7: Fìyẹn lẹ̀ torí pé kọ́lọ̀ ń dákun kó ṣàánú wa.
6: Àmì.
7: Nígbà tí Gáúsù wà nbẹ̀ as executive chairman. Ọ̀nà Ọlọ́ndà Àkúbọ̀. Òun ló bẹ̀rẹ̀.
6: Kí ló tí wọn á continue tí wọn fi yọ wọn kú nbẹ.
7: Ìgbà tí Ọlọ́run ní pé ó ti tán.
6: Ọlọ́run ní pé ó ti tán. Pé kí mi
7: wá continue.
6: Ọ̀yà ẹja bọ́ sórí ọ̀dọ̀ tí yín. Ẹja bọ́ sọ́dọ̀ tí yín ẹja fà wọ́n lẹ̀.
7: Lẹ́yìn ẹ̀ ó tún ṣe ọ̀nà kan.
6: Ẹja fi ọ̀rọ̀ tí wọ́n lẹ̀ kẹ́ sọ tí yín. Achievement yín láàrin ọdún méjì ó lé tẹ̀tí wà ń bẹ̀ ìbò lẹ̀ bá ṣe dé.
7: Alákọ̀ọ́kọ́.
6: Mo fẹ́ fún yín ìṣẹ́jú mẹ́wàá wọn ni interrupted ẹ jí ìṣẹ́ rí ju yín.
7: Alákọ̀ọ́kọ́ nígbà tí mo dìbò kí n tó dìbò kí n tó nígbà tá a bẹ̀rẹ̀ campaign a wá síbí mo rántí pé bí tá a ti mi àti yín náà lájọ sọ̀rọ̀ tí mo present manifesto mi tí mo present ẹ fún yín. Manifesto yẹn a pè ní SFABU ìpele méje ló wà ń bẹ̀ alakoko nu pele yen ni infrastructure elekeji nbe ni security eleketa nbe trade and investment elekerin education elekarun health then elekefa electrification I to wa je elekeje to wa nbe ti akopapo ani social support and no elekeje yen akopapo pelu rural electrification ni so I to wa je elekeje gangan un ni remodeling of the local government secretariat tori pe ngba ti ade nigba yen a ri pe inu local government wa ni lati dunwo ko de dunri so ori ipele ti a wa ni so under infrastructure kete ta debe akoko da ona kan ti wo fun en to ba mo bi ti won pe wo fun te ba wole lati yana church te nbo abi nbo lati olodo te ba wole lona yen ri pe ona yen o da a da ona yen 1.4 1.3 kilometer ni ohun la koko se leyin e ona ti mo ni alaga ana afa kazim to nse lo awa na gbe lati bi ti won ba de a pari e yen second phase olorun da aba olorun da akobo olorun da aba road which is 5.9 kilometers of road leyin e ona akala te ba lo sakobo te lo si akala te lo si wo fun awa ati nse ona yen lowo lowo bayi nisin ai ti pari e so a se yen a bere yen na lati link wo fun ona ta se de wo fun iyen 3.7 kilometers ni then under infrastructure ni yen a wo yi pe bi titi wa alagelu ba se ndagba si be na ni awon nkan ro aje wa na ni lati ma dagba si so a se a try lati ni ka remodel the Alegogo shopping complex, Decent Golf shopping complex, and Iyita Anini Texaco. Leyin yen, ako mbe, atubo si General Gas. En toba mo General Gas, won o ri bibe yen se ma wa clumsy lale, ti awon yen o pate soju titi, ta awon yen o koja soju titi, olokada gbogbo won, won o ro lukolu sibe. Atubo sibe yen, a se befitting car park. Atushi oja kekere fun awon ton taja ninu ni General Gas yen fun awon ton taja loju titi ako won ko loju titi ako won si inu be anime ni loruko baba wa Professor Keke Olosho Professor Camille Olosho Moto Park so te ba wo tun atosi ni be yen wa leyin awon bridges wa kankan baje taari ta de try lati fix iru Murala Bridge ni ward 12 aseyen na aku nbe abo si Alape Bridge aseyen na because iwo to ba nbo lati Oideji to nlo Salape o le debe because ona yen ti ge a make sure pe aseyen na abo si kini Olonda ni police station opposite police awon eyan complain pe ko si omi ko si kini a se bo ho fun won be be na la se sinu local government be na la se si awon centers wa kankan bi isokan atunse solowo de na leyin additional 7 solar bow la tun ti se a se si apatere a se si lagun a se si ejioku a se si agbon ase si igbo elerin ase si akiajo village iyen be yen so lori oro security kete ta debe nta kokko dale ni wipe ani lati secure awon eyan wa ti awon businesses ta ni lagelu adalagelu security network ile to ni se pelu awon non conventional stakeholders iru awon agbekoya OPC gbogbo wa ko won papo a ko won soju kan awa ni mo ni lagelu security network so an fun won ni owo ke die die lati ma lo kakiri lati ma lo sileto so awon ni won ba wa mójútó àwọn agbègbè wa àti àwọn àgbẹ̀ wa nínú oko láti má jẹ́ kí wàhálà kankan kó bẹ́lẹ̀ láàrin àgbẹ̀ àti àwọn tí wọ́n ń darun àwọn Fulani. So àkọ́kọ́ mójútó yẹn. Nígbà tá a kúrò ńbẹ̀, a make sure pé okay, àwọn àmọ̀tẹ́kùn wọn ò ní ilé àyágbé ni wọ́n ti ń ṣiṣẹ́ wọn. A tún lọ kọ́ permanent base fún wọn ní Lagun. Tẹ bá ń lọ lójú títí báyìí kẹ tó dé, tẹ bá ti dé Lagun ní junction Lagun lẹ́ẹ̀ ti bá. So lẹ́yìn yẹn a make sure pé àwọn tá a dálẹ̀ àwọn Lagelu security network nǹkan kan ni wọ́n ṣàf máa fi rìn ara ọkọ̀ fún wọn láti máa fi patrol gbogbo agbègbè wa. Lẹ́yìn àwọn àgbẹ̀ wa a ṣe profiling fún wọn láti àwọn tó ń darán pé okay tí ẹlòmíì bá kún yín a tètè mọ àwọn tí ó wá kún wọn. So a ṣe profiling fún wọn tá a dá àwọn tí wọ́n dẹran mọ̀ níjọba ìbílẹ̀ Lagelu tá a dẹ̀ make sure pé àjọṣepọ̀ wà láàrin wọn àti àwọn tí wọ́n ń dáko àwọn àgbẹ̀ wa. Tó fi jẹ́ pé tí màálùú kan bá wọnú oko àbí tẹ́nì kan bá kó màálùú wọnú oko a tètè mọ àwọn tí wọ́n kó màálùú wọ inú oko yẹn. So ìyẹn bẹ́yẹn. Lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀ tá a tún ṣe ni wípé gbogbo àwọn security agencies wa eru police ni DSS ni civil defense ni a tún fún wọn ní àwọn owó díẹ̀ díẹ̀ láti fi tún àwọn offices wọn ṣe. Wọ́n dẹ̀ tún ṣe èyí tó tunkun ó wà nbẹ̀ èyí tó ṣe gbogbo wọn ṣàṣe èyí tó necessary láti fi make sure pé ọ́fíìsì wọn dùn gbé ó dùn wò gbogbo wọn ṣe. So lẹ́yìn ẹ̀ a kú omi a tún bọ́ sórí trade and investment tó jẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹta nínú ìwé tí a fi campaign. A make sure pé inú local government a ní gàrí factory tó wà ń bẹ̀ tí ò ṣiṣẹ́ mọ́. A wá èèyàn pé kó wá ṣe pé kó máa wá operate tó jẹ́ pé láwọn àsìkò díẹ̀ à ń ta gàrí Lagelu. Ìyẹn nìkan kọ́ a tún wá dá iléeṣẹ́ paint lẹ̀ tẹ bá dénú local government wá ń sìn bó ṣe fà yẹn paint tá a fi kún Lagelu local government ló ń ṣe.
6: Mo ní interest lórí gàrí factory ṣé ẹ̀ sì ń ṣe gàrí dìsìn.
7: Lẹ́nu ọjọ́ mẹ́ta ẹlẹ́ni tí ó handle ẹ̀ ó ní òun ní ìpèníjà díẹ̀ pé á pèníjà ara ni so pé òun fẹ́ ẹnìkan kan bó òun lè monitor ẹ̀ for now so pé kára òun fi yá so ló jẹ́ ká pending òun.
6: Ṣé tí ìjọba bá wá dá nǹkan lẹ̀ só yẹ kí ẹnìkan lè ó di ìjọba tó ránṣọ́?
7: Ẹ mọ̀ pé mo ti sọ́ kí n tó ṣe mo ní agbé fún èèyàn kan pé kó operate tíjọba bá ṣe akùdé nítorí n tó jẹ́.

0: mi
1: explanation to ba fe mo won wa ba mi
0: a channel to fi le mo na re
1: e ma gbo ti ijoba gbogbo nti ijoba ba nse
0: tori mo wa sigari fa tin do ni o se ran ti
1: eh mo mo ke wa wo
0: ehn sugba se wa seyin bo yin pada ri kin kankan ti be jade
1: ah eyin le ri o
0: se ran ti pe njo yen mi pada ri yin ijo ta wa se kan su
1: ngba te wa wa e ba ba
0: sugba ise o lo nbe o kan wa nbe ni ise kankan o se le nbe
1: eh ri pe machine to wa nbe gbogbo
0: machine wa nbe sugba won se kankan
1: won se production ri production
0: gari activity o se le ni lo de nbe ko so si n se le bayi kin le pada wa
1: boya ke wa ke wa wo
0: e so pe eniyan ti
1: eh no lenu jo meta yi ni you understand she
0: mo kile wa se lati gbe de pada bayi
1: no ko si nkan to se ko si nkan to se production to se le o si ta sita abi understand
0: oda
1: so yawo ni wa bi ta wa pa iro ni mo se ni te ba de be lo la ile ri pe ah won sise nbe o le fi ri pe oda pe ise o lo nbe lo je en so ele but production e to ni nle o si nta sita bayi
0: o ye sari ran de off now le se du kan
1: leyin e abos education gbogbo awon mo lati sanwo la sanwo jam fun o kere ju 200 per year la sanwo jam bon then be na la sanwo wa heck o kere ju school kankan nijoba bile lagilo amu marun amu mewa la won school kankan ta sanwo wa heck won so leyin a se iwe 50,000 exercise books la se ati bag ta pin fun awon mo primary schools at our secondary schools so gbogbo e a tun try lati wo awon schools ta ni ipe omo wo lo wa brilliant ju a se quiz competitions omo to wa gbe first mo wa dide lori aga as executive chairman
0: pe ko no joko
1: mo ni iwo no wa se alaga ijoba bile ojo kan
0: oda
1: omo yen de se beni project to omo yen approve ni jo ti o se alaga ati execute e bayi
0: project wo lo approve
1: omo yen o ni ohun fun enikan ni scholarship
0: okay
1: scholarship of 500,000.
0: Ede ti muse.
1: Ade ti muse.
0: Oda. Eyin e da doke lohun ka wipo lowo oja. O dun mi gaga pe e soro npa si agbe ijoba abile to wa ngbe
1: riko. Eyin le ni pe e fun mi ni asiko pe mo
0: mo fun yin ni seju mewo ni interrupted.
1: Gbogbo e ri gbogbo nti mo kale ni gbogbo nti mo kale gan tin wo bi 50. Gbogbo e yo bohun ni mo ti
0: ka tan. Eyin le kan outline awon to je capital project mi expect ke o ko so.
1: Wo agboro so.
0: Gbogbo pa to le je lo pa se ya for awon company lo we ti fu defense.
1: Awon kan so wi pe ijoba abile won o se nkan kan.
0: Iná mo
1: so,
0: n bọ̀
1: n bẹ̀ o tó gbà ibẹ̀
0: làwọn gbẹ látàkùn fi
1: takùn yìí o. Ẹ máa gbọ́ àwọn kan bó ṣe mí láàánú ó ṣe mí léèmọ̀ fẹ́ni àwọn bó ṣe mí láàánú fẹ́ni tí ó sọ̀rọ̀ ẹ̀ jẹ́ pé àgbàlagbà olóṣèlú. Ta bá ní asọ̀pọ̀ tẹ́ni ẹ̀gán wà àti ipò tó fẹ́ jáde fún sí kó mọ sọ níta gbangba pé local government ò ṣe nǹkan kan jọba nípínlẹ̀ Ọ̀yọ́.
0: Ẹyin síbẹ̀ ká yín mọ̀ pẹ́yìn sí nǹkan.
1: Bẹ́ẹ̀ni so la ní láti fi ka gbogbo ntá ṣe
0: lẹ́yìn ọkọ̀ọ̀kan. Ẹyin tẹ wà lórí Facebook ẹ máa lọ sórí Facebook báyìí Splash FM 105.5 Ìbàdàn a fẹ́ polówó ọjà bá a ṣe ń polówó ọjà mo fẹ́ lọ rí mọ tẹwó báyìí ẹyin tẹ bá ti ń ṣe àyẹ ẹ lọ rí mọ kọ́ síbẹ̀ pé mo ti ṣe àyẹ ìgbà báyìí kẹ̀dẹ̀ máa drop account ẹ̀ tọ́lọ́ bá ti bá ṣe tá bá ti mú àdẹ́pọ̀ jẹ promo nù ló kọ àwọn olólùfẹ́ Bímbọ Adékànbí ìyẹn pé a máa tẹwó fáwọn tó bá ti ń ṣe àyẹ ẹ máa lọ sórí Facebook báyìí Splash FM 105.5 Ìbàdàn ẹ̀ lẹ́m̀bẹ̀ wọn ẹ kú kalẹ̀.
2: Splash FM 105.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide. LG,
1: life is good, life is good.
2: Oops, your phone don't fall. No wahala.
3: Your phone don't fall.
2: With the new iTel Power 80, drop, no wahala. Fall inside water, no wahala. Tired of power anxiety, no wahala. Ready to upgrade your life? Grab them now at retail shop.
4: The first 6,000 customers get benefits worth 120,000 naira.
2: iTel Power 80, no case, no wahala.
3: No wahala.
5: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣírí èdú kan àti iyọ̀.
6: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsudent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NC. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
8: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépé?

0: àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Flash FM 105.5.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: e Calle. Aki kábíyèsí Olódùmarè ọba tó lẹ̀mí tí ń ṣọ.
1: In your presence there is fullness of joy at your.
0: Ọba tí gbogbo ọpẹ́ tọ́ sí, ọba tí gbogbo ìyìn tọ́ sí, ọba tí gbogbo ògo tọ́ sí.
1: Mọ báwo ṣọ́ ṣọ́.
0: Alára gbára jùlọ. Tí ń pàṣẹ tí kì í wẹ̀yìn wò tó sì jẹ́ kí ohunkóhun tó bá pàṣẹ sí náà bẹ́ẹ̀ ní mú yányán. Ọba tí pàṣẹ tán tí kì í jẹ̀ka.
1: Èèyàn
0: ní í ṣe tán tí pé àbámọ̀ kí a rèé kí n ti mọ̀ kí n má ṣe bẹ́ẹ̀. Adúrótolúwa kì í jogún òfo èèyàn tó bá ti lọ́lọ́run ẹ̀ lọ́kan ṣoṣo tó sì mú dání ṣinṣin. Ó ti dájú ṣáká wípé yóò gbé ìgbésẹ̀ náà tí yóò mú àbámọ̀ dání. Kàrí àbámọ̀ wípé kí n ti mọ̀ kí n ti wá máa ṣe tipẹ́tipẹ́ lọ. Ǹjẹ́ òun ronú nípa oore tí ọba Adániwáyé ti ń ṣe fún ọ? Lóòótọ́ ìwọ́ tọwọ́ rẹ bàpò, ọwọ́ rẹ sì kan sàlẹ̀ àpò. Ó yẹ kí gàrí wò lóòótọ́ tí ń kú ńbẹ́ ò fẹ́ jagolo kan lọ. Olùbọ́kù bẹ́rẹ́bẹ́rẹ́ nù ọ̀rá, ojú fẹ́ máa wa mi pé kíre ebi kọ́ ní ń débọ̀ yí iyàn kì ń bọ̀ náà. Wá yẹ fóònù wò náà, o tún fẹ́ wò pé kí ní ń kù ńbẹ̀ gan, èló ní ń kù ní ọwọ́ ọbọ̀ yìí. Kí ń kù lọ́wọ́ ọbọ̀ yìí ò tí ẹ̀ tó nǹkan kan mọ́, ǹjẹ́ bọ̀ yóò survive, ṣé bọ̀ yìí lè yí dá báyìí o. Ṣùgbọ́n ṣàdédé náà, ọ̀sẹ̀ tó wá tó ní ṣàdédé. Ṣebí towó tó ò ní, ṣebí tó ń jẹ tó kù pẹ́ńpẹ́ṣẹ́ nú abọ́ ọ̀kẹ́ inú ilé rẹ náà ló ń wò tí ń bọ̀ lọ́kàn jẹ́. Ṣebí tà ìnírètí náà ni, ṣebí kò fẹ́ jù bẹ́ẹ̀ lọ. Òwò bó ti ń lọ bó ti ń bọ̀, òwò bó ti ń lọ bó ti ń bọ̀. Gbogbo tí ń kọsẹ̀ tó ń ṣubú tó ń dìde níwọ nìkan tẹ́nìkan ò gbé ọ dìde. Kò sí ẹ̀gbìyànjú kó o ní kẹ́nìkan ó ṣo ń gbọ̀wọ́ rẹ dé ilé ìwòsàn wò ná. UCH ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ rèé wòran tó yàtọ̀ sí tíátà. Kò ní kí ẹnìkan ó ti ẹ̀fà ń tó mú ọ dání pé o ti ẹ̀fẹ́ wo bí wọ́n ti ń ṣe lágodi gan. Báwo ni wọ́n ti ń gbé fún wọn láṣọ tó yàtọ̀ sí tilé? Ìbáṣọ ilé rẹ ni wọ́n ń wọ̀. Ṣé ìṣe wá ya lọ́rùn, ìṣe wá kú bó báyìí? Ó tuntun jù bẹ́ẹ̀ lọ, aṣọ ẹlẹ́wọ̀n a máa jẹ́ ohun àmúyangùn. Àbó tẹ̀ sí wọ̀ jáde, tẹ́nìkan ti yin ni ni. Ọba Adániwáyé tó dẹnu ní tó dẹnu ní ìlú yìí. Dẹnu ní ìlú tẹ rí òun. Ó tún mọ̀ pé onírúurú iṣẹ́ ni ó máa ṣe. Ọ̀tọ̀ níṣẹ́ gígẹ. Bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ níṣẹ́ ọ̀rọ̀. Ọ̀tọ̀ tún níṣẹ́ kan ìdákọ́ńkọ́ níbi tí wọ́n ti ń rúnra wọn níbi kọ́lọ́fín ayé kiri. Ẹ̀yin inú Ọlọ́run ẹ mọ́ rúnra. Ṣọ̀wọ́ Arúntè. Ẹ káàbọ̀ sórí ètò àrí extravaganza. Ìkan ní splash la wà yọ láríwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùs lórúkọ tí mò ń jẹ́ Ifeanyi Olóyinre ọ̀kan ṣoṣo àjànàkútẹ́ gbà gbòje ẹ̀fọ̀n papọ̀jọ. G square R Cosky Gíran Global Radio King of Scorer Continental and Intercontinental Bukki Ọlátòyìnbó ló ti gbé awọnú ẹ̀mí ní kùtù tá a wọlé yìí o. My worship follows you ló pàkọ́lé rẹ̀. Bátúndé Ọláwúwo olóòtú ètò yìí àríyá extravaganza nígbà tí Ṣọlá rẹ̀ o mega child of God tó jẹ́ pé ń ṣe lájọ lẹ̀pọ̀ sílé agbára. Ọ̀rọ̀ náà sì lámojú ẹ̀rọ. À ń kọ́ ni ní alálẹ̀ máa pẹ̀gàbọ̀ ọ̀gbìn ẹrú kọ́ máa pọ̀tẹ́ ìbọdẹ. À ń kọ́ tí ò ṣe oògùn kàmọ́ tó ṣàánú ọlọ́mọ mẹ́fà tó kù kan ṣoṣo. Àwa ló máa bọ oògùn jẹlé ìgbín kẹ̀wùkẹ̀wù. Oògùn tí ò bá jẹlé ìgbín kẹ̀wù kí a jẹ́ pé kì í ṣe wọ́n ti pani lọ́dọ̀ tiwa. Olúlẹ̀gbọ́n ọba Làbúrò, this is Àrí Extravaganza. Aṣípọ́kálẹ̀ fragilistic expiadidocious and synthetically phantasmagorical Yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.

0: Flash FM 105.5.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain weight tough. If it not be Panadol, enough it be like a Panadol. Make you always dey read the label before not use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.

0: Falẹ́tí náà ló ní Adébáyọ̀ Falẹ́tí once said.
1: Ọba ògbó.
0: Nípa onírúurú ọ̀rẹ́ là á ní ọ̀tọ̀lọ́rọ́ eré ọ̀tọ̀lọ́rẹ́ ìkà.
1: Àṣebáyọ̀.
0: Kì í ṣe wípé ọ̀rẹ́ tòótọ́ sí láyé mọ́ wọ́n ń bẹ, ṣùgbọ́n wọ́n dàbí ọlọ́mọ tí kàtá kì í wà lára àgbàdo.
1: Ọba mímọ.
0: Ìyẹn nínú ewì tí wọ́n pè ní ọjọ́ ìláyẹ̀ fun.
1: Ọba mímọ ṣeun.
0: Nínú oníbodè lálùpọ̀n.
1: Ọba mímọ ṣeun.
0: Bẹ́ẹ̀ sì pé lólúbodè lálùpọ̀n.
1: Ṣeun lọ fún mi. Jíhóvá ṣeun.
0: Ìṣíde ewì Adébáyọ̀ Falẹ́tí ló ti sọ wípé kò séèyàn tó mèdè àyàn bí ẹni tó mọ̀pá ẹ̀ lọ́wọ́. Ẹni ó gbómi le dání ló mọ

0: tun bo ba ti samo ju ba won baba re to go jo ba
1: oba logo ma so
0: nitori adase ni won ni ibo godo won ni ori oloye saju lomo so ti gan gede gede kun lo la loruko so won akoko je
1: luto
0: so won ge tan iwe la bere ga iso ki oni guru guru ke ju ada da me ru mo ja pa ba oni gogo won go ja gbe lu si apa
1: won akoko ni
0: oba so mo da le go run ayo ni gbongbo lo tan ma meri wa ma lu omo re fun di aya ara bowo ija la la baba mi gi dadi fowo jara le so won abile fa waju ke tan abile ofa leyin so won da si abile ofa laarin aboro ode han bi agogo abibembe oro ku bi ojo ja bowo di o gege ge bi ba bo mo di bowo do mo adi jo ki ora wa ti oluwo ko ti kogun loju to se to ru le fa wole lori ya wole ko je ki eleru to mo de mo gbese lowo olugbaje are ako ta tususu opa o na yo bowo di o gege ge ati kuboye de aja o ala to oye labe oba labe bambi oba bambi oba iba baba mi aba to oba jegbele nsogodo aba tola ya marun tawon aya re marun bi omo yo woro kokan gogo won won joba ikubo ede logo agban yin omo alaafe role iloji bi to eje are omo egungu oko are alifi liki abaja ikubo ede logo gbalujo ke adubo adubo ti mo wi yi omo ajase poni ini yo oluse are mu olusoro jege opon roro are akotopo oyun ọba ṣe gbèlẹ̀ gàrẹ̀ mú mebi láàrin lọ bá gbé atẹ́rẹ́ kan rí ọyànjú ọlá gandangan ikú mọ́ èdè ńlọkọ àyèná elégùn mọ́jọ alábá owó ṣẹ́ndí ó ní àtọ́ agbáyé wù wá rólọ́fin ṣọkùnrin àrí àfọ́jú gbogbo ọmọkùnrin tó fi tìfì ikú mọ́ èdè ńlọkọ àṣàdé ara ìràwọ̀ àṣàdé ògún ọmọ àdí òrìṣà ògún ní àdó wí bọ́lá tán àwùwọ̀n pálábàdò jùdé àṣùwọ̀n ṣùwọ̀n àkẹ́yìí ọlá èrò gbogbo kò ní le ikú mọ́ èdè ńlọkọ ogún ọgọrùn tí mo wí yí ọmọ ìlú àgọ ni ènìyà akíntúndí ọwọ ẹṣọ láti fájígbé ọmọ ẹyọ òjèjò ogun láti ọwọ ẹṣọ láti lọfẹrin ojú ṣe ní ẹnu yakata yakata ojárìdí ìṣápá ìbíkúnlẹ ìbàdàn òjì aṣọdún àròlé nǹkankan ìpè sí ìgbè bíkúnlẹ ajáde tó ntọkọ bí ẹlẹgbàrà ègbè lẹyìn gbogbo àgbà àgbà
1: àgbà
0: kò náà yọ bọwọ ti hàn gẹgẹgẹ bí bàbá ọmọ ti bọwọ dọmọ ìkú yẹ jòlú ojú àbúrú mọ kú àdì ó nínà náà ọbẹ ababẹ mú tọkàntọkẹ nígbè gbàlẹ ẹgbẹmọ òkúrò àrí akọ ikọ iyẹ kọ kò náà yọ bọwọ ti hàn g ọlẹ àjàṣà olóòlò ọkàn ló bí ọmọ èsì kí àrí àkàn ìkàn ó bí ẹní ọba bá òbí ti pápá ti lọ́sọ̀ ọmọ eégún lórí òkè àkè àdílé gàmbàrí wọlé àyíbò àkàtà àtàkùndá ogún wẹ̀ǹdé.

0: ilé ẹ̀kọ́ àwọn àjíbọ́lá ọba sí gọ̀mìnà ìṣògùn àti ìdọ̀kí alára àgbà ìdá àjíbọ́lá yọ̀ọ̀rún ẹgbẹ́ dáradára.
1: fọyọmu kẹrù ó bẹ̀ kọ́ pàgbéjẹ kẹrù ó gbòòṣà.
0: ọdẹ ọmọ egungun oko àtàndá adégòkè ọmọ òun ìgbàlẹ̀.
1: àríkúnlẹ̀ ọ̀lọ́bẹ ìpìlọ̀rọ̀ mú jésù fara gbìyà. ti ikú pagílí ń tó ń lù bọ́ ọ̀kẹ́. kì í ṣàna ọjọ́ gan díẹ̀ náà.
0: ọ̀dàrà jẹjẹ ìjọ.
1: bàbá ni a mú ní méní méjì ọdún báyìí tí fọyọ́mu ti lọ.
0: ìṣàkéèké fìrí pọ̀ lágbẹ̀dẹ agodi náwọ̀dé àgbà àwòrán ọ̀dẹ fún jẹ. yóò fọwọ́ sí ọ.
1: yóò ti máa lọ bí ọdún mẹ́rìnlá báyìí.
0: mi àlàbí ọ̀kí ládi méjì ládẹjọ gbogbo ọ̀la àfọlábí báńkọ́lé ọmọ
1: tìǹbù ní ají.
0: títí tó fi dé àgbòmù kálásí ijó àlàbí ọ̀sìn ọ̀dọ́nàrán dí ìbọn ní gbòòkú dọ̀nà.
1: kí ni tó ń bẹ gangan idán lórí social lálẹ́ ti ní àríyá extravaganza ẹkọ ìkàlẹ̀.
2: bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: ẹnikẹ́ni tí ìwọ bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún ẹnì kejì rẹ ni tọ́jú ẹ̀.
3: àwa káàkiri àwa sínú ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀.
1: òṣèrébìnrin kan gbajúgbajà

0: ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ìgbò ọtí trophy premium lager kan jẹ́ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
3: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code with you under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
4: We've got the city on lockdown.
5: Got my own city that I hold down.
4: We are Splash 105.5.

0: Iyẹn káàkiri àgbáńlá ayé bákan náà. Ká máa kíra wa kú dédé kú àṣálẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìkànnì Splash FM 105.5 ilé funfun Bálafẹ́lẹ̀ lẹ́lẹ̀ Ìbàdàn. Àfi ọba Muritala Adébáyọ̀ Àkàndé nìyẹn MFR. Ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Kábíyèsí Bàbá. Àfihàn rèé táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò tá a pè ní Idán Gangan. Níbi tá a ti máa ń láǹfààní láti máa mú ìròyìn eré ìdárayá wá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àwọn àjà balẹ̀. Ìyẹn breaking news bákan náà exclusive fún ọ̀hún lápá bíbí lẹ ti lè gbọ́ ilé ìtẹ́ ti lè mọ bó ṣe ń lọ. Lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babatunde Ọmọláwúwo Alex Ferguson ìyagun Tásọ́lù ọkùnrin ogun. Bákan náà Ṣọlá Ààrẹ ó di mega child. Àlàyé lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ máa gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ń kó àǹfààní ń bẹ. Ìyẹn láti wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook yẹn lọ tẹ́ síbẹ̀. Splash FM 105.5 kìtìkìtì báyìí ẹ máa láǹfààní láti máa gbọ́ wá tẹ́ẹ̀dẹ̀ tún máa rí wa wò. Sikiru Ayinde ojú ìtèrè lorúkọ títí èmi ọmọ ọmọ Àkítíkorí nígboro ọdẹ ọmọ Àkítíkorí wà. Oya pápá pàkà sọ́wọ́ iwájú àmọ́ ká tó máa lọ ká ṣe ẹ̀. Torí pé máa bá ń sọ nípa Cashfort Friday Cashfort eléyìí táwọn èèyàn máa ń gbẹ́nu sí yẹn. Ṣé ẹ dẹ̀ wàá tún mọ̀ yìí pé máa bá ń sọ nípa Cashfort yẹn Friday Cashfort eléyìí ó ní í ṣe pẹ̀lú ti ayẹyẹ ti ọdún kejì eléyìí tí káàṣì ẹ̀ tó ti gbìnà yá. Torí pé nínú oṣù náà ni gbogbo nǹkan ti ń lọ tó ti ń lọ létòlétò ní wẹ́rẹ́rẹ́ ń ṣẹrẹ rẹ̀. Torí pé ayẹyẹ ọdún kejì yẹn nínú oṣù tá a wáyé náà ló kò nínú oṣù tá a wáyé ló láǹfààní láti kò. Òun ló ṣe jẹ́ pé ṣẹ̀kẹ̀dùgbẹ̀ owó la gbélẹ̀ yẹn nínú oṣù yìí eléyìí tí àwọn èèyàn dẹ̀ ń láǹfààní láti máa gbẹ́nu sí. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn *347*1004*#. Yẹn náà lẹ máa fi láǹfààní láti gbórí wọlé o *347*1004*#. Àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára yẹn wọlé yẹn www.cashfort.ng. Àmọ́ ṣe rí short code tí mo pè fún yíyẹn. Bó bá di wípé wẹ́bsáìtì yẹn ò bá fẹ́ lọ kò sí nǹkan kan tó ṣe ojú òpó ti short code yẹn everything ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀. *347*1004*#. Bábẹ̀ yẹn wọlé ó máa já síbẹ̀ lọ́wọ́ kan. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Oya pápá pàkà sọ́wọ́ iwájú. Ẹ jẹ́ ń gba àárín gbùngbùn orílẹ̀-èdè wa Nàìjíríà wọlé. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, ìdíje ife ẹ̀yẹ àgbáyé lóòótọ́ ti wáyé ó dẹ̀ ti tẹnu bodò. Àmọ́ kí làwọn nǹkan kan tó tún ń ṣẹlẹ̀? Eléyìí tó dàbí ẹni pé mi ò fẹ́ kí tí ẹ̀yin tiwa kó di sí. Kí làwọn nǹkan kan tó tún ń ṣẹlẹ̀? Kí ni tó tún ń ṣẹlẹ̀? Bákan náà olùkọ́ni Joyin Club ìyẹn bá a bá ń sọ nípa olùkọ́ni nígbà kan rí fún ikọ̀ ti Borussia Dortmund bẹ́ẹ̀ ó tún ṣiṣẹ́. Ìyẹn nínú ikọ̀ ti Liverpool Never Walk Alone ó tún láǹfààní láti ṣiṣẹ́ náà ìyẹn lápá abẹ yẹn. Àmọ́ ní báyìí lóòótọ́ ó ti gbaṣẹ́ orílẹ̀-èdè ti Germany. Ọmọ bíbí orílẹ̀-èdè Germany náà lòun náà ó ti gbaṣẹ́ ní tòótọ́. Àmọ́ kí ni àwọn nǹkan tó tún wáá ṣẹlẹ̀? Kí ni nǹkan tó tún jẹyọ? Torí pé olùkọ́ni ti jẹ́ di mímọ̀ ìgbà tó ṣeé ṣe kó fi iṣẹ́ orílẹ̀-èdè Germany ńlẹ̀. Kí ló fà á? Kí ni nǹkan tó dé? Mò ń bọ̀ lápá abẹ yẹn. Olùkọ́ni Pep Guardiola ó ti sọ ìdí pàtàkì eléyìí tóun ò fi lè gba iṣẹ́ orílẹ̀-èdè ti Italy lásìkò pé kìí ṣọ̀rọ̀ owó kìí tiẹ̀ ṣọ̀rọ̀ owó nìkan. Lóòótọ́ ìròyìn tí mo gbá sí yín lára lánàá jẹ́ di mímọ̀ yìí pé owó ni kókó ó ní nǹkan tí orílẹ̀-èdè Italy àti olùkọ́ni Pep Guardiola tí wọ́n jọ ń fa. Àmọ́ nígbẹ̀yìn ìgbẹ́yìn ọ̀rọ̀ yẹn ò bọ́ sí bẹ́ẹ̀. Olùkọ́ni Pep Guardiola ti wá jẹ́ kó di mímọ̀ báyìí pé kìí tiẹ̀ wá ṣe ọ̀rọ̀ owó gangan ni nǹkan tó wá fa sábàbí bí ò ṣe pé kí ni àbọ̀ ejò kìí gbénú sà. Ẹ jẹ́ ń débi kò kò dun ìròyìn yẹn kí n wá jà yín bẹ́tà. àmọ́ láàrin gbogbo orílẹ̀-èdè wa nàìjíríà mọ́jà gbọ́kun ò sí ń bẹ̀ ikọ̀ ti ekaneme warriors ìyẹn tìlú makọ́dí wọ́n ti jẹ́ ó di mímọ̀ wọ́n ti kéde yanyanyanya ìyẹn olùkọ́ni wọn tuntun bá a bá ń sọ nípa king emmanuel gẹ́gẹ́ bí olùkọ́ni ìyẹn fún ikọ̀ ti ekaneme warriors wọ́n ti kéde rẹ̀ o. Wọ́n ti kéde olùkọ́ni bá a bá ń sọ nípa olùkọ́ni king emmanuel ló ti jẹ́ olùkọ́ni nígbà kan rí ìyẹn fún ikọ̀ ti dakada fc ìyẹn tìlú uyo ó ti jẹ́ olùkọ́ni ní fún wọn ní ìgbà kan rí àmọ́ ní báyìí ó ti wà ní inú ikọ̀ ti ekaneme warriors bá a bá ń sọ nípa ikọ̀ ti ekaneme warriors àwọn náà mọ̀ kópa ìyẹn nínú ìdíje ti nnl nigeria nations league wíbẹ̀ ni wọ́n ó ti mọ̀ kópa ìyẹn ní sáà tó ń bọ̀ yìí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí wọ́n tún láǹfààní láti wà nínú ìdíje ti caf confederation cup ikọ̀ ekaneme warriors wọ́n tún láǹfààní láti wà ń bẹ̀ bá a bá ń sọ nípa olùkọ́ni king emmanuel ẹni tó ní ìwé ẹ̀rí àjọ caf ìyẹn bá a bá ń sọ nípa confederation of african football mo ń sọ nípa àjọ ilé tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn nílẹ̀ adúláwọ̀ ó ní ìwé ẹ̀rí àti pele kínní àti ìpele kejì ó ní ìwé ẹ̀rí wọn lọ́wọ́ ìyẹn bá a bá ń sọ nípa caf a and b coaching license king emmanuel ó ní ìwé ẹ̀rí yẹn lọ́wọ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn tẹ́ ẹ bá ń gbọ́ tọ́kàndù mọ́jà gbọ́kun ò sí ń bẹ̀ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ o torí pé bá a bá ń sọ nípa ìdíje ti commonwealth eléyìí tó ń lọ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ò fi falẹ̀ rárá o wọ́n ń jẹ́ kó yé gbogbo àwọn akópa ìyẹn nínú ìdíje yìí láti orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo àwọn akópa tó jọmọ bíbí orílẹ̀-èdè wa nàìjíríà yẹn tí wọ́n ń ṣojú orílẹ̀-èdè wa nàìjíríà bí wọ́n bá ti ń gba àmì ẹ̀yẹ báyìí ó ní ẹ̀tọ́ wọ́n ń tẹ̀ wọ́n lọ́wọ́ kò sẹ́ni pé bóyá nígbà ìdíje tó bá tẹnu bodò tídíje bá tẹnu bodò a mọ̀ rí yín ẹni sùúrù náà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tó jọ o torí pé bá a bá ń sọ nípa àwọn akópa wọn láǹfààní láti máa gba sẹ̀kẹ̀dú gbẹ owó wọn bí wọ́n ṣe ń borí bọ́n ṣe ń gba àmì ẹ̀yẹ roland ezurike ìyẹn bá a bá ń sọ nípa nínú ìdíje ti men's lightweight ìyẹn para power lifting ìyẹn o ní group a lẹ́yìn tó láǹfààní láti ṣe dáadáa wọ́n ti já ó di mímọ̀ yìí pé owó ọ̀yà rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn $2,000 òun ni ó mọ láǹfààní láti bọ́ sí àpò òṣùwọ̀n rẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí owó ti àjẹmọ́nú bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí wọ́n á máa san $3,000 direct ìyẹn sínú àpò òṣùwọ̀n rẹ̀ gbogbo owó yẹn ó ń lọ bí $5,000 bákan náà lọ́mọ sórí o ìyẹn bá a bá ń sọ nípa esther nwogu ìyẹn women lightweight para power lifting náà nìyẹn náà owó tiẹ̀ náà wọn ò fi falẹ̀ rárá eléyìí tó jẹ́ wípé báwọn akópa yìí bí wọ́n ṣe ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń láǹfààní láti máa gbowó ọ̀yà wọn torí pé esther nwogu $3,000 eléyìí tó jẹ́ bí ìgbà mọ́bínú tó kàn án àti $5,000 wọ́n send ẹ̀ ó jẹ́ $8,000 yẹn sínú àkáǹtì ẹ̀ straight ni esther nwogu máa ń kọ́ women lightweight power lifting náà ni òun náà lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń gbowó rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ṣe jẹ́ kó di mímọ̀ yìí pé kìí ṣeré o ṣe é rí gbogbo àwọn eléyìí àtún gbọdọ̀ máa sọ pé lọ́kábọ̀ ìyẹn fún owó ọ̀yà wọn bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá pápá àpá ẹ̀jẹ̀ ń bọ́ sí àárín gbùngbùn tilẹ̀ adúláwọ̀ torí pé àjọ ti cas wọ́n ti kéde ìyẹn bá bá ń sọ nípa àjọ ti CARS àjọ ilé tó ń rí sí gbogbo awuyewuye ilé tó bá wáyé ìyẹn nínú eré ìdárayá ń sọ nípa CARS court of arbitration for sport wọ́n jẹ́ òdi mímọ̀ wípé awuyewuye tó láǹfààní láti wáyé ìyẹn bá bá ń sọ nípa ìdíje ti AFCON ìdíje ti ilẹ̀ adúláwọ̀ ìyẹn ti tàwọn ọkùnrin nílẹ̀ adúláwọ̀ eléyìí tó wáyé ní ọdún 2025 ọdún tó kọjá lọ nìyẹn o àsekágbá yẹn tó láǹfààní láti wáyé láàrin orílẹ̀-èdè morocco àti orílẹ̀-èdè ti senegal bẹ́ẹ̀ bá gbàgbé orílẹ̀-èdè morocco ló láǹfààní láti gbàlejò òdíje yẹn léyìí tó dẹ̀ jẹ́ wípé wọ́n kó wọ́n pàdé orílẹ̀-èdè senegal yẹn ní àsekágbá nígbẹ̀yìn gbẹ́yìn awuyewuye wáyé lóríṣiríṣi wọ́n mú penalty wọn mú penalty penalty tọ́ kò tọ́ ní penalty nígbẹ̀yìn gbẹ́yìn orílẹ̀-èdè senegal bínú àwọn agbábọ́ọ̀lù wọn bínú fi orí pápá lẹ̀ o wọ́n fi pápá àṣeré lẹ̀ léyìí tó dẹ̀ jẹ́ wípé nígbẹ̀yìn wọ́n tún padà yẹn sórí pápá yẹn láti continue ìfigagbága yẹn àmọ́ wọ́n jẹ́ agbọ́kùn síbẹ̀ orílẹ̀-èdè ti senegal ló láǹfààní láti yanyọ ìyẹn ní àsekágbá yẹn àjọ tí ó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè morocco wọ́n mú ẹjọ́ lọ wọ́n mú ẹ̀sùn lọ fún orílẹ̀-èdè senegal wọ́n mú lọ fún àjọ ti caf léyìí tó dẹ̀ jẹ́ pé àjọ caf gbé ìdájọ́ tiwọn kalẹ̀ wípé pẹ̀lú gbogbo àwíjàre gbogbo yín orílẹ̀-èdè morocco ni ó gbé ife ẹ̀yẹ lọ orílẹ̀-èdè senegal ife ẹ̀yẹ tẹ́ ẹ gbà yẹn arúmọjẹ ni torí pé mọ̀kàrúrù wáyé ẹ ṣe jàgídíjàgan léyìí tó dẹ̀ jẹ́ pé ó lòdì sí òfin àmọ́ nígbẹ̀yìn gbẹ́yìn orílẹ̀-èdè ti morocco wọ́n jó di mímọ̀ wípé ẹjọ́ yìí ò tẹ àwọn lọ́rùn wọ́n gbé ẹjọ́ yẹn lọ sí ọ̀dọ̀ ti àjọ ti CARS wípé àwọn làwọn borí ìdíje yìí o pàápàá jùlọ ìfẹsẹ̀wọnsẹ̀ àsekágbá yẹn orílẹ̀-èdè morocco làwọn làwọn borí àmọ́ àjọ ti CARS gẹ́gẹ́ bọ́n ṣe jẹ́ kó di mímọ̀ torí pé bẹ́ẹ̀ bá gbàgbé bí oṣù bíi mẹ́ta sẹ́yìn mo já yín tán lórí ètò yìí náà ni wípé àjọ ti CARS wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé àwọn ó dá ẹjọ́ yìí yẹn ní ìgbà tí wọ́n bá parí ìdíje ife ẹ̀yẹ àgbáyé yẹn náà ló ti parí yìí o àmọ́ àjọ ti CARS ti sọ wípé bó bá ti ń di ọjọ́ kẹjọ ìyẹn nínú oṣù kẹwàá october 8 nínú ọdún tá a wà yìí ó ní àwọn ó gbé ìdájọ́ àwọn kalẹ̀ táwọn ó ṣe ètò alátìlẹ́kùn mọ́rí ṣe báyìí bá ń gbọ́ close door hearing àwọn ó gbọ́ tẹnu ọ̀tún àwọn ó sì gbọ́ tẹnu òsì léyìí táwọn ó dẹ̀ gbé ìdájọ́ àwọn kalẹ̀ bó bá ti ń di ọjọ́ kẹjọ ìyẹn nínú oṣù kẹwàá àjọ CARS court of arbitration for sport òun ló jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn cristiano ronaldo ó ti jẹ́ ó di mímọ̀ báyìí pé àsìkò ti tó láti fẹ̀yìntì yẹn nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè ti portugal ìfigagbága wo ni cristiano ronaldo sọ pé òun ó gbà kan torí pé ó ti mọ ìfigagbága eléyìí tó fẹ́ gbá last ìfigagbága wo ni ọjọ́ wo ni ìfigagbága yẹn máa wáyé ẹjẹ́ àlójú ọjà kádéná bá a bá padà dé ká wá tẹ̀sọ́wọ́ iwájú ẹ kú kalẹ̀.
1: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, TOEFL, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-level college. Excellence through integrity.
2: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
3: Ìṣègùn la wà ní. ǹjẹ́ òun la àwọn ìrírí ìrora kọjá bí.
4: Tàbí òun dojú kọ ipò tó o fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
3: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn.
5: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
6: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
4: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
6: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
5: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
4: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wé ètò yìí.
7: Be prepared for global opportunities.
8: Study at Trinity University, Yaba, Lagos.
7: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
8: We equipped you with skills the world demands.
7: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
8: cybersecurity, computer science, accounting, economics, marketing,
7: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
8: Trinity University, building on the rock.
9: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
10: In the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not therefore negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury Lifestyles.
11: We are the future.
12: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exel Privacity presents the Accelerator Masterclass, the intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
13: Eka bo pada lati eka ipolowo oja ikoni Splash FM 105.5. Ile funfun bala felele le Ibadan. Be ba se n darapo mo wa e lo wo wa live and direct yen lori ikoni banidore Facebook yen. àwọn tí wá ti wà ń bẹ̀ bíbà *347*1004*#. Òun lẹ máa fi gbórí wọlé yẹn lórí cashport ti tàṣálẹ̀ *347*1004*#. Òun lẹ fi gbórí wọlé torí pé láàrin ìṣẹ́jú bíi mẹ́ta yẹn sásìkò yìí máa láǹfààní láti yí koto ìyẹn fún ti tòní. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ ṣe gan ni o tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa. Láìdé Oyè Tòrò ẹ ṣe gan ni o tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa. Bákan náà Ìṣọ̀lá Ọlásùnkànmí of Chelsea yẹn láti Réwùmí. Bákan náà Prince Ọlárewájú of Chelsea Akeem Ọláyà of Gunners ẹ ṣe gan ni. Òkè òkè ẹ ṣe gan ni o. Ọ̀gẹ́nẹ́ Ọ̀gẹ́nẹ́ Parobo ẹ dákun ẹ foríjì mi o ọ̀gìn ni o kọ yẹn o láti kọ díẹ̀ bí n bá pè dáadáa ẹ foríjì mi Ọ̀gẹ́nẹ́ Parobo Ọ̀gìnì of Chelsea yẹn láti Olúndé. Bákan náà Kẹ́hìndé Olúmídé Adédèjì ẹ ṣe gan ni Ọlábàṣírù. Ọpẹ́yẹmí Rájí ẹ ṣe gan ni Akeem Ọláyà. Ìṣọ̀lá Ọlásùnkànmí ń kọ́. Ayọ̀mídé Olúwa Ṣèyí Fúnmi Ayọ̀délé ẹ ṣe o. Bákan náà Dọ̀tun Ọládélé. Ògúnyẹmí Sáfíù Adésọjí ẹ̀sùn òjì látọdí òmu. Ẹ ṣe gan ni tẹ wà ń bẹ̀ yẹn torí tèmi Abiodun Oyelade Ọlámilékan Adélékè. Ẹ ṣe gan ni Ajayi Bámidélé Múrí ẹ̀ ń bẹ̀ ó dúró re. Abiodun Oyelade the King of Gentle Boys ni Ọpẹ́yẹmí Rájí. Ẹ ṣe gan ni o. Mo ń bọ̀ lápá abẹ̀ yẹn. Mo sì tún ń bọ̀ lápá abẹ̀ yẹn. Cristiano Ronaldo CR7. Ó ti jẹ́ òdi mímọ̀ yìí pé ìfigagbága eléyìí tí ó máa wáyé bó bá ti ń di ọjọ́ 24 yẹn nínú oṣù kẹsàn-án September 24. Ìfigagbága bá a bá ń sọ nípa ìdíje ti UEFA Nations League. Ìfigagbága tí orílẹ̀-èdè Portugal máa gbá. Ìyẹn kojú orílẹ̀-èdè ti Wales. Yẹn ní pápá àṣeré ti Avalade Stadium. Yẹn ní Sporting. Nílùú ti Sporting Lisbon. Ó ní ìfigagbága yẹn. Òun lòun ó gbá kàn ẹ̀ tóun ó fi máa dágbére. Ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Portugal mọ́jà gbọ́kùn síbẹ̀. Cristiano Ronaldo gangan ló jẹ́ òdi mímọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀. Torí pé bá a bá ń sọ nípa Cristiano Ronaldo ìfigagbága eléyìí tó ti láǹfààní láti gbá. Ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Portugal òjìlénígba ni o dín méje. Ìyẹn 233 games ló ti gbá ìyẹn fún orílẹ̀-èdè Portugal. Bákan náà 146 goals ó ní àwọn eléyìí tó ti mì. Ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Portugal. Ó ti jẹ́ òdi mímọ̀ September 24 ìfigagbága tí ó wáyé ní UEFA Nations League kojú orílẹ̀-èdè ti Wales ní ìfigagbága tí ó ti dágbére. André Pirlo ìyẹn agbábọ́ọ̀lù agbárin gbùngbùn ìyẹn nígbà kan rí. Ó gbá inú ọkọ̀ ti AC Milan. Ó pẹ́ nílẹ̀ ẹ̀ta ló gan mà níbi kàsí nǹkan. Gbogbo kàríà ẹ̀ bóyá ká sọ pé lẹ́ẹ̀ta ló náà ló ti lu ọmọ bíbí ilẹ̀ ẹ̀ta ló náà ni André Pirlo. Ìròyìn jẹ́ òdi mímọ̀ yìí pé òun ni ọmọ jẹ́ olùkọ́ni. Olùkọ́ni ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Italy bàbá ń sọ nípa Azzurri. Òun ni ọmọ jẹ́ olùkọ́ni fún wọn o. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jẹ́ òdi mímọ̀ yìí pé àjọsọyépọ̀ ọ̀rọ̀ ti ń wáyé ìyẹn láàrin àjọ eléyìí tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Ìtàló ìyẹn Italy FA àti André Pirlo léè tó dẹ̀ jẹ́ pé owó ọ̀yà rẹ̀ tí ó máa láǹfààní láti gbà gan lọ́dọọdún €1.5 million ṣé ẹ ti rí i báyẹn. Orí pé olùkọ́ni Pep Guardiola lánàá ṣe mọ̀ pé mo já yín tán pé owó tó ń béèrè lọ́dún €20 million ni o lówó tí ó ń béèrè lọ́dún àmọ́ André Pirlo €1.5 million ni. Ṣé ẹ ti rí pé iṣẹ́ ilé gba kóòtù olùkọ́ni lábẹ́lé ó yàtọ̀ sí pé kẹ ẹ gba títa. Torí pé lórílẹ̀-èdè wa Nàìjíríà ń bí àwọn èèyàn máa ń wò ó bí ẹni pé bóyá àmọye àwọn olùkọ́ni àmọ́ ní gbogbo ibi ni o ní gbogbo ibikíbi ni irú ẹ̀ ti máa ń ṣẹlẹ̀.
0: olùkọ́ ni tẹ́ ẹ bá gbà wá láti ìta ẹ lè fi àjọsọyé pọ̀ ọ̀rọ̀ ẹ lè fi wí olùkọ́ ni Tinúlé ìdí ni pé task ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn tó wá kú ò ń bí lọ òkè òkun ọkọ ti yí eyín kí ni ò gbé èèyàn kú ọ̀rọ̀ owó ni andré pello 1.5 million euro lówó ọ̀yà rẹ̀ tí ó máa gbà lọ́dún olùkọ́ ni pep guardiola béèrè 20 million kó tó wá di pé fa ti orílẹ̀-èdè ìtàlù àwọn tiẹ̀ sọ pé bíi 10 million làwọn lágbára láti san ta lẹni tó lowó yìí fún ti tàṣálẹ̀ yìí ta lẹni tó ní owó yìí ok 0701 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0290 ló parí ẹ̀ 0701 ló bẹ̀rẹ̀ ta ló lowó yìí yẹn fún ti tàṣálẹ̀ ká máa fi eléyìí ká máa fi ṣe lọ ìyẹn fún ti tàṣálẹ̀ ṣé kinní ọ̀hún. ẹni ẹlẹ́ni ti sùn olùkọ́ ni Carlo Ancelotti yóò mọ tẹ̀síwájú gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè brazil torí pé ní kò pẹ́ kò pẹ́ òun náà lájọ́ yí pé ó fẹsẹ̀ lójú àmọ́ pẹ̀lú awuyewuye eléyìí tó ń láǹfààní láti máa wáyé wípé kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè brazil ọ̀rọ̀ ti ń padà wọ̀pọ̀ eléyìí tó jẹ́ wípé hello.
14: Hello, ẹ̀kalẹ̀ o.
0: Ẹ̀kalẹ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì Splash FM lèmi ti ń fọ́.
14: Ajibola Marvelous láti Muslim
0: ọ̀pọ̀. Marvelous láti Muslim káàṣì ẹ̀ṣẹ́ ti jẹrí tẹ́lẹ̀.
14: Bẹ́ẹ̀ni sálẹ̀ kọ́tà.
0: Èló lẹ jẹ last.
14: 10,000
0: naira lẹ jẹ ń gbà yẹn ẹ ti jẹ 25,000 naira yẹn ní àṣálẹ̀ tòní 25,000 naira lẹ jẹ. Kọ́stọ́mà kì ẹ máa pè yín bọ́n ṣe pè yín nígbà 10,000 yẹn bówó yẹn ó ṣe wọlé wọn ò jẹ́ kẹ́ ẹ mọ̀ ká sùn láyọ̀. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn olùkọ́ni Carlo Ancelotti ó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Brazil torí pé 2030 World Cup torílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó máa gbàlejò rẹ̀ yóò kó wọn lọ. Bákan náà Copa America tọdún 2028 yóò láǹfààní láti kó wọn lọ mọ́jà gbọ́kùn síbẹ̀ bí wọn ò bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ níbi tí nǹkan dé dúró yìí ó ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí olùkọ́ni ṣọlá rẹ̀ ó alayé ti ní ìjẹ́ wa mọ́ ọ lọ àmọ́ olùkọ́ni pep guardiola ó lóun fẹ́ sinmi ọdún kan ná tí òjò òun ò gbaṣẹ́ orílẹ̀-èdè ìta lónìí ó ní sọ̀rọ̀ owó. Lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀túnba Babatunde Ọmọláwu Alex Ferguson Agùntà sọ ọ́ lù ọkùnrin ogun. Bákan náà ṣọlá rẹ̀ ó di mega child ló jẹ́ kẹ́ ẹ gbádùn mi yẹn lápọ̀ ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Yọyin club ti ní bọ́n bá dún mọ̀ wúru mọ̀ wúru mọ́ ìyàwó tòun. Ilé ìtẹ́ ṣe sí Julian Nagelsmann oníjọ́ yẹn lòun ò fi ṣẹlẹ̀. Síkírú àyìndí ojú ìtèrè lórúkọ ti tèmi títí ọjọ́ Sunday tá a mọ̀ pàdé ní Lágilú FM láago méjìlá eré atayọ̀ pẹ̀lú Bùkún láfi pàdé ó dàbọ̀.
15: Àwa ti ní Splash FM la wa fẹ́ máa gbọ́. Splash FM, òun wa fẹ́ máa gbọ́.
16: Splash 105.5 FM, the integrity station.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní alẹ́ yìí. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni. Thank God is another Friday. Weekend ti bẹ̀rẹ̀ báyìí látàlẹ́ báyìí. Gbogbo ẹni tó ní àǹfààní àti gbọ́ mi, ǹjọ́ jẹ́ mọ̀ pé bàbá mi mọ́ Ọlọ́run tí òun sìn, ẹni tó ní ìpín ìràwọ̀ mi àti ẹ̀, yóò ṣe weekend fọwọ́ náà. Ẹ ṣe gbọ́wọ́ sókè ẹni bàbá látàlẹ́ lọ ṣe weekend fẹ́mi àtàwọn ọmọ mi. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní àti gbọ́ mi, mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ tí mo ní kó tó di pé wà á sùn lálẹ́ yìí. Àánú aláìlẹ́gbẹ́ ìrànlọ́wọ́ aláìléèyàn yóò dìde fún yín. Bó ní ṣe jẹ́ jímọ̀ ìkan nínú àwọn ọjọ́ tá a kì í fi ṣe awẹ́wà, ò ní ṣe àṣetì mọ́. Ọ̀dà mọ̀mọ́ ẹ ṣe àmì bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, ẹ ní mú àmúbọ́. Dádì ẹ ṣe àmì bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, ẹ ní ṣe àṣetì. Ọ̀dà gbogbo ń tẹ́ ẹ ṣe lábùsẹ̀ntì agbára láti ṣe àṣeyọrí ẹ̀. Ó wọnú ilé yín lọ. Olúwa ní kí n sọ fún àwọn mẹ́ta lákan pé sórí nínú ọdún yìí tá a bá ti ń ṣe kérésì inú ilé tó ń kọ́ fún ọ ibẹ̀lẹ́ ti ṣe kérésì tọdún yìí bó o bá lè fòkè ṣe àmì wá kígbe pé èmi lẹni náà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní alẹ́ yìí kó tó di pẹ́ sùn ẹ gbọ́ o. Àwọn nǹkan tí ẹ̀mí Olúwa ní kí n sọ fún yín rèé o. A fẹ́ jọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Ẹnjìníà láì ní waste àkókò ẹ pé Pastor Mrs. Temitayo Dẹ́kunlé kí wọ́n mọ bá wa gbé sókè ẹ̀yin òkè.

0: bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ ìwẹ́ nìyẹn àti omi. Ní ọjọ́ náà ìṣẹ́gun dé bá mi, bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ títí bó ṣe di pé àìsàn àtàlákàlà bó ṣe di àwátì inú ayé mi nìyẹn. Bára mi ṣe yá láì lo nǹkan kan mọ́ nìyẹn. Ó gbógun àláìkú bí mi ṣe la mọ́ nìyẹn. Àti gbà yẹn ni mo ti dòmìnira lọ́wọ́ ọkú òjijì àìsàn. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí mi kejì ni wípé tí èmi àtọkọ mi tá a bá jọ súnmọ́ra ojú ara mi, tá a bá jọ ṣetán ojú ara mi ó máa ń rùn. Ebi pé mo ti lo oògùn sí, oríṣi àwọn oògùn ni mo ti lò sí, kiní yìí ò lọ. Tó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gbogbo ìgbà pé láì ṣe pé bóyá àbí kiní mọ́ mi. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi, ọṣẹ yẹn náà ni mo lò fún. Bí mo ṣe ń lọ wẹ̀, mo wá mú ọṣẹ yẹn, mo wá gbàdúrà sí pé ìwọ Ọlọ́run bàbá mi Ọdẹ́kúnlé, ẹ ti lé ohunkóhun tá a bá béèrè pẹ̀lú ọṣẹ yìí, pé ohunkóhun tá a bá sọ pẹ̀lú ọṣẹ yìí á di ṣiṣẹ́. Ìwọ kiní nípasẹ̀ ọṣẹ tí mo fi ń fojú ara mi ìfẹ́ irú òórùn bẹ́ẹ̀ mọ̀. Láti ìgbà yẹn títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi rí n tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ̀. So ọ̀nà ogun méjì lọ́ṣẹ àti omi ló ṣẹ́ nínú ayé mi. Ó bá mi ṣe ogun ikú òjijì, ó dẹ̀ ṣe ogun ojú ara tó máa ń rùn. So láti ìgbà yẹn ni rí nǹkan tó jọ mọ.
1: Ẹ káàbọ̀, gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi bí ń ṣe máa ṣe láwọ̀nùbọ̀nù nìyẹn. Ẹnìkan ni wáyé tẹsítímónì tí wọ́n ń sẹ́ndì sí mi ń lé lájà àbalẹ̀ ni. Now ìwọ náà ò rí tẹsítímónì lónìí. Mi ò mọ̀, olúwalẹ́nìkan ń gbọ́ mi, o ní àìsàn, you have a malaria in your body. I stand as a prophet of the Lord torí pé mà á gbọ́ tèmi. Ọfà burúkú tí ẹ ń pè ní ọfà ìsan malaria kàlábàdì hẹlẹbọdọs kò ní kọ jáde lára ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí in the name of Jesus. Now níbi tó dúró sí yẹn, ọya dìde, ọya nàpá, ọya nàṣẹ, fòókè ní ìgbà méje, ọfà burúkú yẹn jábọ́ ọlẹ̀ ìdàbọ́ṣ. Níbo ni menstruation rẹ lọ? Bí n bá jáwó lé Ọlọ́run, ọya gbé ọwọ́ lé ikùn. Màdúrà bí ilé ọ̀ṣẹ̀ tó bá rí àbàtà àṣàǹkẹ́ kahaladish lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́. Gbogbo tó ń bẹ nínú ọkùnrin tó wọ́ di jábọ́ọ̀lẹ̀ lórúkọ Jésù. Elaija gbàdúrà olúwa gbọ́ tèmi kí àwọn èèyàn ó lè gbà pé ìwọ ni olúwa, kí àwọn èèyàn ó lè gbà pé ìwọ ń yí ọkàn padà. Ajá àjàdá ezedubinas ọwọ́ wo ní da inú rẹ rú tí gbogbo nǹkan fi ń ṣe gbudugbudu. Kí wọ́n ń pè ní fibroid, kí ni wọ́n ń pè ní fallopian blockages. I stand here, ẹnìkan ní fallopian blockages. Yes, I stand here as a vessel. I stand here as a prophet of the living God. Ọfà burúkú yẹn mo ní kọ jábọ́ọ̀lẹ̀ in the name of Jesus. Gbé ọwọ́ lékun, ta ló ń fi ẹ̀dá tí fi ń da eré dànù mọ́ ọ lọ́wọ́? Ta ní fi ẹ̀dá tí ò jẹ́ kí ọmọ ó dúró nínú rẹ? Ta ló dúró tí ń lo ẹ̀dá tí ò jẹ́ kí pọ̀n ó lè gba ọmọ dúró? Ọya sọ tẹ̀lé mi, wọ́n bí mi ni. Mo gbọ́dọ̀ bíyàn, mo fẹ́ àdúrà márùn tí ó mú ìyanu rẹ jáde kópó ìwàásù. Àdúrà márùn tí ó mú ìyanu rẹ jáde. Ẹnjìníà, ẹ já lọ.
2: Ẹ kú iṣẹ́ olúwa rẹ̀, olúwa máa ṣe agbára rẹ̀ tún. Ìbúra lọ sọ̀rọ̀ láti aláàlú. Mo fẹ́ jẹ́rìí sí agbára Ọlọ́run pé ní ìgbà tí mo darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run, bàbá mi Ọlọ́run ò jí. Láti bí ọdún mẹ́ta ni mo ti ń wóyún, tí mo ti ń lọ, tí mo ti ń bọ̀, mo ti mú yín káàkiri, tí mo ti ń náwó lọ náwó bọ̀. Mo dúpẹ́ pé kì í tí ì pé oṣù kan tí mo darapọ̀ mọ́ prógráàmù yìí. Ìpàdé obìnrin ni mo kọ́kọ́ fi join prógráàmù yẹn kó tó di pé mo tún wá. Bẹ́ẹ̀ni ló mọ̀ sọ fún mi pé kí n wá o. Màmá ni wọ́n mọ bá mi romi, mo láwọn èmi bá mi romi pé kí n ṣàmọ̀ wá fúnra mi ni. Kí n ṣàmọ̀ wá fúnra mi pẹ̀lú ògbólọ́wọ́ Ọlọ́run tí mi ò sọ̀rọ̀ jù. Mo sáti lóyún báyìí o. Jẹ́ nìkan tí ẹ̀dá máa ń dà láàmú. Ẹ̀dá yẹn tí wọ́n mọ fanú gbígbóná kò jẹ́ kóyún dúró lára mi. Tí n bá ti èèmọ̀ tọkùnrin ọkọ mi bá ti ń lájọṣepọ̀ báyìí yóò mọ̀ wálẹ̀. Àmọ́ ní ògbólọ́wọ́ Ọlọ́run mo ti finú ṣoyún báyìí.
1: Ẹ wo tẹsítímọ́nì ọmọbìnrin yẹn, kò tí ì jọ ìjọ́ọ̀chì josù kan lọ báyìí. Ó ní òun kọ́kọ́ máa ń rán wọn ni ẹ lọ bá ń romi wá. Màmá ẹ̀tọ́ da ìyá dáadáa, ọ wá sọ fún. Ìwọ náà ojú àwo

la wo fi gbobe oju awo la wo fi gbobe ni o na wa gbera fun re o na wa bere si wa o so program yi ta won obirin se last o n lo fi loyun yen o e dani oji loyun olufe e wo testimony bo se n lo o Elijah gbadua gbogbo eyan ti n gbo mi loni dide gbogbo eyan e dide bo ba gbe radio re gbe maya bo ba mu phone re to ba se pori phone lo ti n gbo mu dani o ye dide je n sare kan kankan e dide duro ni ẹnìkan ni ó rẹ̀ mí ọ̀rọ̀ tó ń sùn bíbélì ní oorun díẹ̀ ògbé díẹ̀ ìkáwọ́jọpọ̀ gbéra díẹ̀ èmi ò ní sọ́tàn o ọyá ẹgbọ́n tó sọ ó ní nígbà náà ni iná olúwa bọ́ sílẹ̀ ẹ kígbe iná olúwa jẹ́ wọ́n mọ̀ bọ́ ládùúgbò olùfẹ́ àdúà lọ ń gbà ó ní mo fi fẹ́ kó dìde dúró mi tó ọ bá wà ẹ wá gbọ́n tó sọ ó ní nígbà náà ni iná olúwa bọ́ sílẹ̀ ó sì sun ẹbọ sísun náà ìyẹn túmọ̀ sí pé àwọn màálù tí wọ́n kọ́ sí orí ibi wọ́n ti fẹ́ fi rúbọ tó ọba kà láti òkè mọ̀ ń kà nínú ìwé 1 Kings chapter 18 ẹ̀yin ọmọ kéékèèké mọ̀ gbọ́ o màálù tí àwọn wòlíì báàlì fẹ́ fi rúbọ ó ní wòlíì ọlọ́run tún sọ pé kí wọ́n ó tún kó sórí ibi tí orí pẹpẹ tí wọ́n fẹ́ fi rúbọ yìí wá mọ̀ gbọ́ o ó sì sun ẹbọ sísun náà ẹni wàn àti igi odi meji ẹni tù ú àti òkúta ẹ̀sọ́ pé tìrí òkúta wọn ni àti erùpẹ̀ fọ́ ó sì la omi 5 ti ń bẹ nínú yàrá náà yàrá kan wọ́n gbé kalẹ̀ ebi nù yàrá náà lọ wà yẹn nínú yàrá bí tọ́ wà yẹn ò lè mọ̀ pé wọ́n ń fi nǹkan ṣiṣẹ́ wọ́n ń gbé nǹkan gbẹ̀yìn ẹ̀ bọ́ ọ bá jókòó tọ́ ọ bá gba nù yàrá tàbí tọ́ ọ bá wà nínú yàrá tí wọ́n ti sọ di ojú bọ̀ nǹkan rẹ̀ ò lè wọbẹ̀ ẹnìkan ní wòlíì kò yé mi ibínú yàrá wọn tó nǹkan yìí wàdúrù tí wọn kó bẹ ẹbọ sísun àwọn màálù àìmọye yàrá tí àwọn nǹkan ìfo tó lè fojú rí tí wọn ti sọ di yàrá bí tí wọn ti ń rúbọ ẹ kígbe iná olúwa ó yá bọ sínú yàrá mi iná olúwa ó yá bọ sínú ilé bàbá mi iná olúwa ó yá bọ sínú pálọ mi gbogbo ẹyin agbára tí ń sọnù ilé mi dojúbọ ẹgbọ́rọ̀ olúwa ó yẹ ìyá dànù màmá ọlọ́run ni mo fi ń ṣe ẹlẹ́rìí nǹkan kan tẹ̀lé àdúrà yìí wàá mì níbi tó o bá wà sórí bí rédíò ṣe ń dunnú ilé rẹ nǹkan kan ṣẹlẹ̀ mo rántí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n rìkọ́dù orúkọ jésù wọ́n rìkọ́dù ẹ̀ sínú cd wọ́n wá gbé lọ sínú gbọ́ àìwọ̀ láyé babalọ́lá wọ́n gbé lọ sínú gbọ́ àìwọ̀ wọ́n gbé orúkọ jésù wọ́n rìkọ́dù ẹ̀ sínú cd wọ́n inú kẹ́sẹ̀tì wọ́n ń lò láyé ìgbà yẹn wọ́n wá gbé rédíò yẹn lọ sínú gbọ́ àìwọ̀ wọ́n lọ gbé síbi tí àwọn ẹbọra àwọn iwin àwọn àlùjẹ̀nù ń gbé wọ́n wá lọ gbé síbẹ̀ wọ́n wá ń kígbe orúkọ jésù inú cd lásán inú kẹ́sẹ̀tì bíbélì ní orúkọ olúwa ilé èso agbára ni olódodo wọ ọbẹ̀ ó sì rí iyè ẹ̀yin olùfẹ́ bí wọ́n ṣe ń kígbe orúkọ jésù gbogbo àwọn ẹbọra ń kán lọ́rùn etí ọ̀wọ́ gbó lọ ń wọgbó lọ ìwé ìtàn gbé wípé lójú ẹsẹ̀ ni wọ́n fi gbogbo agbègbè yẹn lẹ̀ ẹ kígbe ńlẹ́ o lè mọ tí wọ́n ń ṣe wa máa sọ yàrá èèyàn di mítìn òun lójú ọlá làbúkú yẹn mọ́júmọ́ sista yìí oh my god gbogbo ẹni tó bá lè pèsè àdúrà yìí kí ló dé tí wọ́n ń bọ lò pọ̀ nu yàrá rẹ inú yàrá yẹn náà lórí ti ń fọ ọmọ bẹ̀ inú yàrá yẹn náà ni àlákàlà ìjákulẹ̀ ti ń wá ẹ̀kẹ́ orúkọ jésù agbára tó ń yọmí lẹ́nu nù yàrá yìí ọyá wọlẹ̀ ló dindi kàdá yàdàbàlẹ̀ àbàdúṣẹ́ rí katanaya ẹnìkan ní wòlíì wa kí mò ń gbọ́ ọ̀rọ̀ ní sa mò ń jáde sí ọlọ́nà ọ̀tún ẹ pawọ́ yín méjèèjì pọ̀ mọ́ jókòó tí n bá ti ní ogun oṣó gbogbo àtẹ̀pa wọ́n mọ̀ tẹ́ni ogun oṣó gbogbo ogun àjẹ́ gbogbo ogun emèrè gbogbo ogun ẹlẹ́bọ lóògùn gbogbo ogun burúkú ti yọ lẹ́nu ọyẹ́ wọlé nínú ilé màmá yìí lórúkọ jésù ẹ wọ jẹ́ àgbàdo àkàn ẹ̀kẹ́ gbogbo ẹ̀yin májẹ̀mú ewu ilẹ̀ ìtẹ̀dọ́ agbára tó ń ṣiṣẹ́ nínú ilé yìí tí ẹni tó kọ́lé igan ọ̀mọ̀ ẹ̀yin ẹ̀mí ọjọ́ pípẹ́ tó sọ yàrá ìdí yàrá àbàmì báyìí lolúwa wí ẹnìkan ní ṣẹ́nu ilé tó fàyìn ta kùn dáadáa ilé jẹ́júbọ̀ ojú dáradára bíbélì ní ẹ̀tàn ni ọmọ jókòó kọ́ ọmọ ṣe mistake because pé lè fàyìn ò túmọ̀ sí pé wọn ò lè sọ́ dojúbọ̀ kí ló dé tí nǹkan máa ń rìn kí lára rẹ̀
iyara re ile adua lo olohun so pa mo pe ki lo de ti owo wa bon mi to duro si ejo kan be ti n pe ni oka ibi o ba duro si lowo ti mo wa ba awon kan sagbele pa wo inu ile re ni oyi pada wa kigbe eyin ebora eyin agbara odi te n gbe ninu ile yi mo doju ko yin loni loruko jesu olorun ojiji dide o ya gbe won mi loye eisa to ba se pe awa ba won eyan le gbogbo wo ni so ku so agbara si nka won eyan le bi won duwo si yen o ya gbe owo yen lori mo fe setu sile fun won agbara tin be lare to fi dabara meji emiti ojo se mi budu abida shan to ba hiya badi sheto ali abada shan to bosh re kada ya dali abada shan table ya badush agbara kon ni le lojiji o fa buku tin be lare o ya jade lojiji adua meji pere loku enikan ni e mo waasu mo ma binu in so iwaasu yo tan lola ase kankan mi lojiji na ni wa keni bi to wa wa kigbe eyin owo aye tin be lara mi eyin owo aye to nbe ninu omi ateje mi vada kaku kadile bodasha egbaro oluwa e jade lo

Ǹjẹ́ mo lè rí àwọn 19 tó ọkàn léwu bọ̀ pé bàbá ẹjẹ́ mi náà fi 1000 dá ṣiṣẹ́ yìí kẹ́ ẹ fi polówó tọ̀la èmi náà fẹ́ testimony gbìyànjú ẹ̀ kọ wá ohun tí ó tẹ̀lé mi mọ̀ nílé ṣe púpọ̀ jù báyìí lọ account number church náà ni ẹjẹ́ ń fún yín account number ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number church ni tí yan ọba wa wọlé sáré lu eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission náà ni ó gbé jáde ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí 24 ẹ̀kúnlẹ̀ ẹjẹ́ ń pàṣẹ ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yẹn ẹ̀kúnlẹ̀ Amak Wamenisha Toli Abadus wà á mọ̀ lékè sáàni agbára tí ń gbé ẹ̀dá dìde kọ wọnú ìpín ìràwọ̀ yìí ẹ lọ ṣe rere in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbàdúrà fún president àti gómìnà wa ẹ̀yin náà ṣe nǹkan lórúkọ jésù kí ọlọ́run kó mú yín tẹ̀síwájú ire lójú owó mọ lásìkò yín ara yóò dé nàìjíríà your excellency in Jesus name ẹnìkan ni mo ní testimony ẹ̀jẹ̀ ọláùdù kò ní ti kò clear ẹ̀yin náà wá send ẹ̀ sí mi 08 88 71 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ bá yín.